0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki agbadura. Baba wa tin be le orun. Adupe lowo yin. Nitori wo pe a tun pe jo loni ni waju yin. E ti se wa ni eni ibukun. E ti fi opolopo ibukun da wa lola. Ore ofe yin. Anu yin. Agbara yin. Itanshan imole yin rere. Gbogbo nkan won yi ni o ti farahan ni igbese aye wa nitori anu yin lori wa ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe eje ki a mo ona igbala eje ki a mo ona iye adupe baba egba pe ati yin wa loruko Jesu adupe fun opolopo ibukun ti e ti da wa le wa lori adupe fun awon opolopo ti e se ni igbese aye wa ki atoni ipade ti ago ajo ati lati igba na ni ibukun yin ni o tin san lori wa egba ope ati yin wa adupe we pe eje ki a mo ona igbala adupe we pe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala adupe fun iyipada okan adupe fun idaniloju orun rere adupe wipe bi a ba fi aye yi sile ni gbo se wipe a o ri yin a o si wa pelu yin adupe fun awon o ti e tin je ki o ye wa ninu oro olorun egba ope ati yin wa ni oruko Jesu adupe fun ipejopo wa loni adupe pe e ti ba wa bere adupe fun awon ti an gbo gege bi eri gege bi awon ise iyanu ti en se adupe egba ope ati yin wa loni a nbebe wi pe e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara bi o ti pa awon ibukun won yi mo ni igbese aye wa adupe wi pe e ti gbo adura wa a nfe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Christ Oluwa wa adupe lowo Olorun fun awon eri ti an gbo adupe fun awon ise iyanu ti iyipada okan ise iyanu ti idani loju igbala Olorun ni igbese aye wa ise iyanu isodi mimo ise iyanu ifi agbara emi mo kuni ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu adupe fun ipese Olorun fun awon eri ti an gbo awon eri ti o nto wa leti lati ekun kookan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja ani okan ope ati iyin si Olorun fun awon nkan ti o nse ati awon nkan ti a gbagbo wipe yo ma tesiwaju lati se ni igbesi aye wa loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun o ni bi a o se pa awon ibukun wonyi mo ninu okan wa ninu aye wa ni idile wa ati ninu ijo o ye ki a le wo inu iwe mimo ki a le ri ona ki a fi pa ibukun Olorun mo eyi ni a fi n ba wa soro loni lori akori yi eni ibukun eni ibukun eyi je okunrin tabi obinrin omode tabi agba lokunrin lobinrin bi a se le ni ibukun Olorun ati bi awon ibukun wonyi ti o fi le ba wa kale eyi je pe ki o le je ajemonu fun wa ki o le je ibukun ti a ni loni ti o si wa titi pelu wa titi a o fi ri Jesu loju koju ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Olorun ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́ yálà ní àsìkò kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́ ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa o ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun olorun ti ibukun olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun olorun se po ni igbese aye awon omo israeli ati ni igbese aye awon omo ehin jesu christi ati ni igbese aye awon ti o gba olorun gbo awon ti won gba jesu christi gbo ti a si gba okan won la ninu majemu titun gbogbo awon iranse ti olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati jesu christi omo bibi olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ki a wo oro olorun ninu deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adronihi ki a wo ohun ti olorun so fun awon omo israeli ki a se mo we pe olorun wa o yi pada bakan naa ni lana loni ati titilai ife inu re wepe ki awon omo israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan naa o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje jesu christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise jesu christi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni olorun ti nso fun won o si nso fun awa na we pe emi pe orun ati ile jeriti yi le oni pe emi fi iye ati iku ibukun ati egun si waju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo wa ni amo gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀ ẹni tó tójú bọ́ ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀ wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́ a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó bí ó bá ṣe ṣe pàtàkì tó ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà níhìn-ín ni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ èyí ni ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀ ó sọ fún ìsírẹ́lì òní ẹ̀ gbọ́ ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìtì yìí lé òní pé èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí ọlọ́run ń sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ọ̀run òun ayé ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó ń fi ìdí rẹ̀ múlẹ̀ níhìn-ín yẹ kí ó yí ọ nígbà náà wípé ohun tí ọlọ́run sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó sọ fún àwọn wọ̀nyí ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún ṣe wájú wa ó sì sọ fún wa ohun tí ó yẹ kí a yàn
2: o je ki o ye wa wi pe gba ti o nda eniyan o da wa gege bi eni ti o le yan o ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihirere ti won je ni aini oye ohun ti a pe ni ihirere Jesu Christi tabi aileko oro Olorun ni kikun won a ma so wi pe Olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe Olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe Olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun kon to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihin ni Olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe Olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe Oluwa Olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma fara mo nitori pe ohun ni iye re nihin ni a so fun wa nipa eni igbala nihin ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe Oluwa Olorun re a si mo wipe ko sese fun eda lati fe Oluwa Olorun bi ki ba se wipe akoko mo ife Olorun ni igbese aye wa nitori Olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wipe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wipe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife Olorun o je mo nigba ti Olorun ba nda wa lebi ese wa ife Olorun ni nitori pe awon elomiran ni Olorun fi sile fun yirira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun yirira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni Olorun se lori ire to ta wa lolobo awa ni Olorun se lori ire ti o so fun a wi pe ona ese ko dara awa ni Olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi Olorun tin da wa lebi ese wa be ni okan wa n gbogbe be ni a sa to Olorun lo be ni a so fun Olorun wi pe a ko fe segbe ife Olorun ni bi ki ba se pe ife Olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun Olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo Jesu Christi lori igi agbelebo bawo la se gba gbo ife Olorun ni bi a si ti gba gbo bi a ti je ki ife Olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re oni nisisin ki a wa ki o fe Oluwa Olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe ìgbàgbọ́ àti ìgbọràn wọn jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ láti rí lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn inú máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́ wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nìṣó yí ọ? Nítorí wípé mímọ́ ni Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé ni Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run, òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béè lọ́wọ́ wa, kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohùn rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́ ọ. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu, láti fún, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyè sí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ní ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀, bí a bá ń wàásù wọn máa ń kánjú, bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní, fun ise iyanu ati akoko isoji won ma nkoju won ma so wi pe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won so wi pe ki awon arun ati awon aisan ati awon adebo gbogbo to wa ni gbesi aye wa wi pe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun je ki a wo iwe iwe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi on kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je we pe o n gbe bibeli losan o n gbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro o ni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ke a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba ti n waso fun iseju marun fun bi ogun iseju won ma faserale won ma dide won ma na won ma se bi eni pe nigba oni iwasu ma pari eleyi na de ti n poju a o ni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli sa bẹ́ẹ̀ni èyí ni ni a fi lè rí ìbùkún láti ọ̀dọ̀ ọlọ́run nítorí pé ó ti sọ fún wa kí a tó wá síwájú rẹ̀ ó ní bí a bá ti ń bọ̀ níwájú ọlọ́run ó ní kí a ṣetán kí a múra sílẹ̀ láti fara balẹ̀ gbọ́ òfin olúwa ọlọ́run wa ó ní bí a bá sì ti ń gbọ́ kí a múra sílẹ̀ láti kíyè sí i àti láti máa ṣe àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa lé òní kì í ṣe díẹ̀ nínú àwọn àṣẹ rẹ̀ kì í ṣe púpọ̀ nínú àwọn àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa àwọn ẹlòmíràn máa wá sáàrin wa ṣe gáfárà fún mi ìrèdí tí mo fi ń sọ àwọn nǹkan wọ̀nyí ni wípé mo fẹ́ kí ìbùkún ọlọ́run kí ó máa ṣàn ní ìgbésí ayé wa nínú ọdún yìí mo fẹ́ kí ìbùkún ọlọ́run kí ó pọ̀ yanturu ní ìgbésí ayé wa ní ọdún yìí mo sì gba ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe tiwa yóò rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù ìbùkún ti ìwòsàn ni ìbùkún ti ìpèsè ni ìbùkún lọ́nà gbogbo nínú ẹbí ìbùkún fún ara wa ìbùkún fún àwọn ọ̀rẹ́ wa ìbùkún fún àwọn ìdílé wa ìbùkún ní ìrìn àjò ìbùkún ní ilé ìbùkún lóde ìbùkún níbi iṣẹ́ wa ìbùkún níbi ọjà wa ìbùkún lórí àwọn ọmọ wa mo gba ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe wa ìbùkún ọlọ́run yóò wà fún wa lọ́pọ̀lọpọ̀ nínú ọdún yìí lórúkọ Jésù ṣùgbọ́n kí ó torí bẹ́ẹ̀ e ni a fi so wi pe o ye ki a feti si ife Olorun ki a feti si oro Olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba de arin wa bi a ba so fun wi pe arakunrin bi o ba so wi pe o je eni igbala e se ti o fi je wi pe o tun je akobirin jo ani ah ma ka o fi si mi lese ma ko mi lofin ohun ti mo mo ni pe alaanu lo Olorun be ni alaanu lo Olorun sugbon o je eni mimo alaanu lo Olorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o nfe ki atele bi o ba so fun elomiran wi pe arabirin ariwo pe e ti nwa fun igba die a se ri wi pe o dabi eni wi pe e njeri pe e ti die ni gba ani be ni ani mo dupe lowo Olorun lati igba ti mo ti denu ijoye wi pe Olorun o fi mi sile bi mo tin kunle bayi be l'Olorun se fun mi bi mo tin be be l'Olorun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to je pe mo gbagbo wi pe yo mu won se ba so pe ah adupe lowo Olorun o e ma tesi waju osugbon ewo le tun kokora yi eh teti torun to wo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun kokora eyi cheni l'Olorun eyi ti bi lete eyi ti bi nimu ni gbogbo e ani

Mo fẹ́ràn létí wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa. Bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run ni pé ẹ sáà gbọ́ràn bí o bá wà nínú ẹbí rẹ. Bí wọ́n bá ń fẹ́ pa ọlọ́kọ̀dà, rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé sáà gbọ́ràn bí o bá wà ní ibi iṣẹ́. Tí wọ́n ń dáyà fọ́, tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ, bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe wípé iṣẹ́ á bọ́ lọ́wọ́ ẹ, rántí wípé sáà gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí àwọn ẹ̀ ti ń lọ. Ní kí la máa rí? Ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí, oúnjẹ áńgẹ́lì ni Ọlọ́run rọ̀ ju oúnjẹ fún gbogbo wọn tí ò sí ẹni tí ebi pa, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Gbogbo àwọn tí ó jẹ aláìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú, Ọlọ́run wo gbogbo wọn sàn. Ó pèsè fún wọn, ó ṣíji bò wọ́n, ó dáàbò bò wọ́n. Bí wọ́n ti ń lọ, kò sẹ́ni tó lè ṣẹ́gun wọn. Àwọn rántí pé ẹrú ni wọ́n o tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò jẹ́ jagunjagun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò lóye, wọn ò nímọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ibi tí wọ́n lọ ni Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun. Bí wọ́n ti ń wọ ilẹ̀ Kénánì nígbà tó yá, a rí bí Ọlọ́run ti fún wọn ní ìṣẹ́gun. A rí i pé lónìí Ísírẹ́lì tá ń sọ̀rọ̀ nípa ojúmọ̀ wípé wọ́n ṣì wà. Àwọn mìíràn tí wọ́n wà ní àsìkò tí Ísírẹ́lì a ti gbàgbé wọn, ilẹ̀ ti fi wọ́n ṣomi mu. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀, wọ́n ṣì wà síbẹ̀síbẹ̀. Bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni, ò bá rí bí ìbùkún Ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn. Ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá, ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí. Ó ní, mo fẹ́ gbé ọgà, mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ, mo fẹ́ dá bírà ní ìgbésí ayé rẹ, mo fẹ́ fún ọ ní àlàáfíà, ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú. Ó ní ṣùgbọ́n fetísílẹ̀, farabalẹ̀ sí ohùn Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ̀ gbogbo, kí èmi kí ó ba lè gbé ọgà ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wẹ́sẹ̀ ìkejì, gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ, bí yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Sọ fún mi, báwo ló ṣe lè ṣeé ṣe? Kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún. Kí a máa lọ kí ìbùkún kí ó sáré tete kí ó bà lé wa. Kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa, kí ó sì jẹ́ tiwa. Kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa. Kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé. Kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa. Báwo ló ṣe lè ṣeé ṣe? Èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn Olúwa Ọlọ́run wa. Wo orin Dáfídì, orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Ìbùkún ni fún ọkùnrin náà, dúró níhìn-ín. Bí a bá ń sọ wípé ọkùnrin náà, ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà Bíbélì wípé kì í ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run sọ nípa rẹ̀. Èyí jẹ́ bí Bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin, àti ọmọdé lọ́kùnrin lóbìnrin, àti arúgbó lọ́kùnrin lóbìnrin, àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ nípa rẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà. Ọkùnrin wo? Ṣé ẹni tí ó mọ Bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kì í ṣe rárá? Ìbùkún ni fún ọkùnrin náà. Ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún? Ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo, tí ó ń jókòó jẹ́ bí ọmọ Ọlọ́run, tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ, tí ó gbóná nínú ilé? Ṣé irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ wípé ìbùkún yóò wà fún? Rárá o. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò jókòó ní ìbòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún. Jẹ́ kí a fara balẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ. Ó sọ fún wa wípé ìbùkún ò jìnnà sí wa, ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa, sí ọkàn wa, sí ara wa, sí àwọn ọmọ wa, àti sí ìdílé wa, wípé ó ní ohun tí a ní láti ṣe. Ó ní àwọn ohun àmúyẹ tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ wa. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́, àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà, wọ́n á gbé ìjókòó síta. Àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀, àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀. Èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́,
awon obirin ti o ku ni ile o sese nile idana o si sese bi ise ba bi ise o ba si lowo won won joko won be si ni soro won ma fun ara won ni imoran won ma so ti oko ti o ti lo si bi ise won ma so ti iya oko ati baba oko awon ti won sin ba soro yi won je awon elese won ma so fun won wipe iwo lo ngbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe eni keni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe ti to ba tun se be wi pe emi papa ma di okunrin mo e lowo ni se o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isimi bi abati awon anglican awon methodist ati awon sele onikaluko tan wa ti ti ilesin won de bi iwo na bi o ba ti ti ilesin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a ti n tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so no ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi no tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo simi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ejere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibukun ninu odun titun yi oni ibukun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o je aisan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori o n fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se n gba igororo tabi igori lowo enikeni o so fun won wipe oruko jesu bo ti to fun o bi a ba n fe ibukun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o se se ki o je pe wahala lo ni nibi ise o se se ki o je wipe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni kokunkun ni sogo omi na lo ma gbadura si bo ba si ti mu omi na to n pomi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni nkankan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara eje Jesu Kristi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tutun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu o ni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro ohun ti mo so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun a wi pe baba se bayi ba ona ba se bayi o ni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma n fi oro olorun se agalamasa ton ma so pe awon ko ri si oro olorun ibojoko elegan ni o ni awa ti aje omo olorun awa ti aje ni ton tele Jesu Kristi o ni a ko gbodo joko ni ibojoko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ijo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ati aworan wa to ma nse fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun o ni lati ka oro olorun iba ase laaro iba ase losan iba ase ni asale ki a to sun o ni eru eni be a ma se asaro
ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun o ni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohunkohun to n se ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu ṣugbọn o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be ṣugbọn won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo ṣugbọn ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ore ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ore ofe lati gboran ore ofe lati se gege bi oro olorun ore ofe lati rin ye gege bi oro olorun ore ofe lati woso gege bi oro olorun ore ofe lati sin gege bi oro olorun ore ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a o ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki a ni agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

bí òǹgbẹ ọlọrun bá ń gbé ọkàn rẹ ó dúró láti gbàdúrà bí o bá jẹ ẹlẹṣẹ ó dúró láti kọ ẹṣẹ rẹ sílẹ òǹgbẹ ọlọrun ń gbé ọkàn mi ohun tí onísàmù fi ń sọ yìí ni wípé ó ní ìjátílẹ nínú ayé nítorí wípé kò sí aláfẹyìntì kan tí ó wà nínú ayé tí kì yóò jani tílẹ bí a bá gbẹkẹlé ẹran ara ó dájú wípé a ó ní ìjátílẹ ṣùgbọn ní onísàmù sọ wípé òǹgbẹ ọlọrun ń gbé ọkàn mi bí o bá fẹ́ ní ìgbàlà ó yẹ kí òǹgbẹ ọlọrun kí o máa gbé ọkàn rẹ tàbí o ti ní ìgbàlà ṣùgbọn orí wípé ìwà mímọ ìsọdọtun ní ìsọdí mímọ kò jọba kò fìdí kalẹ̀ ní ìgbésí ayé rẹ òǹgbẹ ọlọrun ń gbé ọkàn mi bí òǹgbẹ ọlọrun bá sì ń gbé ọkàn rẹ ó jókòó tàbí ó dúró níwájú olúwa ó sì bá ọlọrun sọ àsọyé títí yóò fi gbọ́ tirẹ títí ó fi gbàdúrà àgbà yọrí sí ìsọdí mímọ tàbí o ti ní ìsọdí mímọ ó rí pé o jẹ́ aláìlágbára ó rí pé nǹkan kéékèèké ni ó máa dáyà fọ́ ó rí wípé o ò lè gbàdúrà pẹ̀lú àṣẹ ó rí wípé àti dìlérí ọlọ́run mú ó jẹ́ ohun tí ó di ẹtì fún ọ bí o bá fẹ́ agbára ọlọ́run ní ìgbésí ayé rẹ ó yẹ kí o ké pe olúwa òǹgbẹ ọlọ́run ń gbẹ ọkàn mi tàbí o rí pé o ti ní ìgbàlà o ti ní ìsọdí mímọ o sì ti ní agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n àti wàásù ìhìnrere ni ó ṣòro fún ọ jọjọ bí o bá sì ń fẹ́ agbára àti wàásù ìhìnrere ó yẹ kí o ké pe olúwa òǹgbẹ ọlọ́run ń gbẹ ọkàn mi ti ọlọ́run alààyè nígbà wo lè èmi ó wà á tí èmi ó sì yọjú níwájú ọlọ́run wo Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà kìrì wípé bí a bá fẹ́ ní ìwà mímọ́ bí a bá fẹ́ ní ìsọ̀dí mímọ́ ó yẹ kí òǹgbẹ yìí kí ó jọba kí ó wà ní ọkàn wa Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yò ó alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ àwọn tí wọn mọ̀ wípé wọn fẹ́ ìsọ̀dí mímọ́ wọn ń fẹ́ òdodo ọlọ́run láti wà nínú ìwà wọn láti wà nínú ọkàn wọn láti wà nínú ìgbésí ayé wọn wọn ń fẹ́ àwòrán Jésù Kristì láti wà nínú ọkàn wọn wọn ń fẹ́ láti ní ẹ̀mí ọkàn àti ohun gbogbo tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run nínú Jésù Kristì wọn ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn bí a bá ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ìsọ̀rí mọ́ kìí ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà ìsọ̀rí mọ́ kìí ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀ ìsọdí mọ kìí ṣe ohun tí a bá pàdé níbi ọjà ìsọdí mọ jẹ ohun tí a bá pàdé nílé ọlọrun nígbà tí a bá ní òǹgbẹ nígbà tí ebi bá ń pa wá sípa òdodo tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo nígbà yìí ni a ó fi ìwà mímọ àti ọkàn funfun nígbà yìí ni a ó fi kọ wa ní ẹsẹ ìkẹjọ alábòkun fún lé àwọn onínú funfun nítorí wọn ó rí ọlọrun bí a bá ń fẹ àwọn ìbùkún wọnyí a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa a ní láti ru ara wa sókè láti lè di ìlérí ọlọ́run mú láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí nínú Jọ̀hánù orí keje ẹsẹ ìkẹtàdínlógójì lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú iye anípẹ̀kun kìí ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́ iye anípẹ̀kun kìí ṣe fún àwọn kò gbóná kò tutù iye anípẹ̀kun kìí ṣe fún àwọn aláìlè gbàdúrà iye anípẹ̀kun kìí ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni òǹgbẹ ìgbàlà òǹgbẹ iye anípẹ̀kun òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ ní ìwé ìyè lọ́run òǹgbẹ wípé kí a sọ ọ́ di ọmọ ọlọ́run kí ẹ̀mí ọlọ́run kí o máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ ọlọ́run bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu tàbí òǹgbẹ ìwà mímọ́ òǹgbẹ ìsọdí mímọ́ òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́ bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ ọlọ́run wá bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dániyàn lọ́kàn rẹ bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ ọlọ́run wá tí o kò gbàdúrà tí o kò sọ fún ọlọ́run wípé títí ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ o kò ní kúrò níwájú ọlọ́run kì yóò lè ṣeéṣe fún ọ láti lè ní àwọn ìbùkún ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n bí òrò

ẹnikẹ́ni kí ó tàn mí wá kí ó sì mu. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí, tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo. Ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo. Ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo, wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni, ò ń fẹ́ ìgbàlà ni, tàbí ò ń fẹ́ ìwòsàn, tàbí ò ń fẹ́ ìsọdi mímọ́, tàbí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́, tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, ó ń fẹ́ kí a mú àwọn àìní wọ̀nyí kúrò. Ohun tí a ní láti ṣe ni pé kí a ru ara wa sókè, kí a ké pe Ọlọ́run, kí a jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. Rántí wípé àríwísí tí a ní nínú Isaiah sí àwọn ọmọ Ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ̀, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Ní àṣálẹ́ yìí, bí a bá fẹ́ ní ìbùkún Ọlọ́run, ó yẹ kí a lè ru ara wa sókè, ó yẹ kí a lè ké pe Ọlọ́run, ó yẹ kí a lè sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún Ọlọ́run. Ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó dájú pé yóò gbọ́. Bí ẹlẹ́ṣẹ̀ bá wá tí ó ń fẹ́ ìgbàlà, a ó gbà á là. Bí ẹni tí ó ti ní ìgbàlà bá tí ó ń fẹ́ ìsọdi mímọ́, a ó sọ di mímọ́. Bí ẹni tí ó ti ní ìsọdi mímọ́ bá wá síwájú Ọlọ́run, tí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀, agbára tí yí ni padà, agbára tí yí èdè ẹni padà, agbára tí yí ìrò inú wa padà, agbára tí yí àìlera padà sí ìlera àti ara dídá ṣáṣá. Bí a bá ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run, ó dájú wípé bí a bá lè ru ara wa sókè, bí a bá ké pe orúkọ Olúwa, wípé ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára, yóò sì fi àwọn ìlérí Ọlọ́run tí ó pọ̀, yóò fi wọ́n ṣe, yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a dìde, kí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀, a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, ké pe orúkọ Olúwa, sọ fún Ọlọ́run wípé lónìí ó ń ru ara rẹ̀ sókè, lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn, ó sì ń fẹ́ kí Ọlọ́run kí ó gba ọkàn rẹ là. Tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́, ìsọdi mímọ́ ń kọ́, ru ara rẹ̀ sókè kí o sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ ìsọdi mímọ́. Tàbí ìwọ tí o ti ní ìsọdi mímọ́, báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ, ru ara rẹ̀ sókè kí o sì jí gìrì, kí o jí òdodo, kí o sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ. Jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbọn eruku kúrò lé ara rẹ, dìde kí ìwọ kí ó ba lè mú ìlérí Ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ. Bí o bá jẹ́ ni ìlọ́wọ́wọ́, jí dìde. Bí o bá jẹ́ kò gbóná kò tutù, jí dìde. Bí o bá jẹ́ ẹni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, jí dìde kí o ronú pòwàdà. Bí o bá jẹ́ ẹni tí kò ní ìtara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fò ní kúfọ̀ láyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ ìsọdi mímọ́ ní ìgbésí ayé rẹ, ó ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Tàbí ìwòsàn, ó ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ. Tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé ó fẹ́ kí a tu ọ sílẹ̀, ó fẹ́ kí a da ọ ní ìdè, ó fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa. Ó dájú wípé yóò gbọ́ bó bá lè ké pè é. Jí gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu. Nítorí láti ìgbà yìí lọ, aláìkọlà àti àìmọ́ aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Képe orúkọ Olúwa. Ìwọ ń fẹ́, o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ aláìní, ó jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. Ó jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, jí dìde, jí dìde, ru ara rẹ sókè,
ke pe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbesi aye re mama fi igba gbogbo wona ni igbala mama fi igba gbogbo wona ile igbadura mama fi igba gbogbo wona ni isodi mimo o fi igba gbogbo wona ni agbara mi olorun ni igbesi aye re jidi de ki o ke pe oruko oluwa jidi de ki o ke pe oruko oluwa jidi de ki o ke pe oruko oluwa ki o so fun olorun wi pe loni loni o fe igbala o fe igbala ronupo ada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ke pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko oluwa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile gbadura yo kuro ni igbesi aye re ke pe oruko oluwa ke pe oruko oluwa ke pe oruko oluwa eyi ki se akoko fun orun sisun ke pe oruko oluwa eyi ki se akoko fun irewesi ke pe oruko oluwa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o ke pe oruko oluwa so fun olorun bi ileri re mu ke pe oruko oluwa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o ke pe oruko oluwa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbesi aye re ki a ba le pa agbara ese ni igbesi aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbesi aye re jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o ke pe oruko oluwa.

ṣeṣe fẹ́fẹ́. Ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ. Ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí á rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú tùràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ohun ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́. A kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú, àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò, àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkè wá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́rìntì kínní, orí kínní, ẹsẹ̀ ọgbọ̀n. Kọ́rìntì kínní, orí kínní, ẹsẹ̀ ọgbọ̀n. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. A ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù. A ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wá, wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá. Kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ṣẹ́ sílẹ̀ fún wa, tí a ta sílẹ̀ fún wa, láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wá yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Tímótì kejì, orí kẹta. Tímótì kejì, orí kẹta, láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́, tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyèsí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀dógún yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Wọ ẹsẹ̀ kẹrìndínlógún, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé, tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kólósè orí kejì. Kólósè orí kejì, ẹsẹ̀ ìkẹta. Ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run
àní Kristi. Kristi ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òní yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní tòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù. Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lí ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì báníwé, a ó sì fi fún un. Lónìí a ti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ, àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí, tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́, ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí i wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí i, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí, a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí, a ó mú un lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tíì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tiọ wa. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

kí a wà sòf sí wọn kí a gbàdúrà fún wọn kí a ṣe ohun gbogbo ní ipa wa tí a lè ṣe títí a ó fi rí wọn títí a ó fi jèrè wọn sínú ìjọba ọlọ́run nígbà tí ó sì ti rí i tán ó gbé eléjìká rẹ̀ ó ń yọ̀ ayọ̀ kan tí a ní ni wípé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n rí ìgbàlà bí ò bá sí irú ìgbàlà bẹ́ẹ̀ fún àwọn tí ń ṣègbè kò sí ayọ̀ kan tí o lè ní gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nígbà tí ó sì dé ilé ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí tí mo rí àgùntàn mi tí ó ti sọnù mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpò àdà ju lórí olóòótọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ tí kò ṣe àìní ìrònúpò àdà èyí ni iṣẹ́ tó jẹ wá lógún iṣẹ́ ìjèrè ọkàn iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ iṣẹ́ tó súnmọ́ ọkàn ọlọ́run jùlọ olúwa ń fẹ́ kí a gbàgbé ìrora wa olúwa ń fẹ́ kí a fi ìlépa ti ayé kí a fi sílẹ̀ kí a farada ìpọ́njú kí a farada ẹ̀yà kí a pinnu kí a jẹ̀jẹ̀ wípé a ti ṣetán láti náwó láti nọ́ra fún ìgbàlà àwọn ẹlòmíràn àbá àti ṣetán olúwa ń fẹ́ kí a tara ṣàṣà láti fi ọ̀nà ìgbàlà han àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń ṣègbè gẹ́gẹ́ bí paulu gẹ́gẹ́ bí esteri bí wọ́n ti pa ìdíwọ́ gbogbo tì sápá kan tí wọ́n sì bá ọlọ́run dá májẹ̀mú wípé wọ́n ó jẹ́ ohun èlò ìgbàlà fún ìgbàlà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ wípé kí a pa gbogbo ìdíwọ́ kí a pa wọ́n tì sápá kan kí a ba lè jẹ́ ohun èlò ìgbàlà fún ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ ọlọ́run bè lọ́wọ́ rẹ wípé kí o dìde wípé kí o ṣe kí o ṣe kíá kí o lọ sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí a jẹ́ ilé tí ọmọ ọlọ́run jẹ́ kí a jẹ́ ilé tí ọmọ kí a má jẹ́ agbọ́mágbà bí o bá jẹ́ ilé tí ọmọ gbọ́ bí olúwa ti ń bẹ̀bẹ̀ iṣẹ́ wà fún gbogbo wa gbọ́ bí ẹ̀mí ti ń wí pẹ̀lú wípé jẹ́ ìpè náà báyìí mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù èmi dé ran mi mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé n ó lọ síbi tó o bá ran mi mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù èmi dé ran mi bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn ẹ̀rù kò bà mí mo ṣetán fún iṣẹ́ olúwa ohun kan ń pè ọ nísinsìnyí fetí sí ohun náà ó ń sọ sí ọ létí jẹ́jẹ́ jẹ́ ìpè náà báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù èmi dé ran mi ọkàn púpọ̀ wọ́n kú nínú ọ̀sẹ̀ yára láti ṣe ìrànwọ́ nítorí àkókò ń kọjá lọ dìde nísinsìnyí kí o sọ fún Jésù báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù èmi dé ran mi mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé wọ́n lọ síbi tí o bá ran mi mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù èmi dé ran mi bọ́nà tilẹ̀ ṣókùn ẹ̀rù kò bà mí mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù ẹ̀mí ọlọ́run pè ọ́ ó ń sọ fún ọ wípé kí o dìde láti ṣiṣẹ́ fún ọlọ́run nítorí ìkórè pọ̀ alágbàṣe ò tó nǹkan ó wá ń sọ fún ọ wípé kí o múra sílẹ̀ kí o ṣetán láti jìyà kí o ṣetán láti farada ìpọ́njú kí o ṣetán láti ná ohunkóhun tí ó gbà ọ́ tí ó ná ọ kí o ṣetán láti náwó láti nọ́ra láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tó ń kú nínú ẹ̀ṣẹ̀ láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tó wà nínú òkùnkùn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí wọn ò mọ nípa Jésù olùgbàlà olúwa wa kí o ṣetán kí o múra sílẹ̀ láti ṣe ohunkóhun tí ó gbà láti ná ohunkóhun tí ó ná láti sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀ wípé ìgbàlá wà lẹ́sẹ̀ àgbélébò pè wọ́n wá mú wọn wá jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ìgbàlà láti ẹnu rẹ olúwa ran oníṣẹ́ ṣe ò fẹ́ kọ iṣẹ́ fún ọlọ́run olúwa ran oníṣẹ́ ń pè ọ́ wípé kí o jẹ́jẹ́ kí o sọ fún ọlọ́run wípé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù mo dé o ran mi.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún fà wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti kọ́ ẹ̀kọ́ tí ó lè mú wa gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún àǹfààní yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, a ń bẹ̀ yín wípé kí ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, kí ìtumọ̀ ọ̀rọ̀ yín kí ó lè yé wa, kí ẹ̀mí Ọlọ́run kí ó lè jẹ́ kí nǹkan wọ̀nyí kí ó yé wa tó bẹ́ẹ̀ gẹ́, tí a ó fi máa ṣe àwọn ohun tí ó tọ́ níwájú yín. Ẹ là wá lóye, kí ẹ sì kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere. Bí a ti wá lónìí, a dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, nínú Epístélì ti Paul Apostélì sí àwọn ará Kolose. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. A ti ka, a sì ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á sí ọ létí bí ìwọ náà bí o ti ń fojú ba lọ nínú Bíbélì rẹ. Kolose orí kẹta láti ẹsẹ̀ ìkarùn-ún dé ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní: nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pe àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Paul Apostélì nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì, ní tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún, ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní: nítorí náà, kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè, báwo la ṣe lè ṣàfẹ́rí, báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristì, olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristì tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run,
ti olorun fin kun awon omo ehin Jesu Christi ti ati gbala ti ati so di mimo o ni ki a ma se aferi ki a si ma ronu awon nkan wonyi tin be loke ki se be nikan ile wa tin be loke awon ere ti ati pese fun awon asegun tin be loke o ni ki a ma ronu awon nkan tin be loke ki a ma ronu wipe Jesu to de ki a ma ronu wipe Jesu Christi.

àdá ọ̀rọ̀ ọlọ́run, ìdá ọ̀rọ̀ ọlọ́run ni a ń ké gbogbo nǹkan wọ̀nyí kúrò. Ní a ronú pọ̀dà, ní a ń fa àwọn jọ sí apá kan, ní a ń bẹ̀bẹ̀ wí pé kí iná ẹ̀mí mímọ́, kí ó wá jó àwọn nǹkan wọ̀nyí. Bí a ti ń ronú pọ̀dà, tí a ti ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí tí gbòǹgbò, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wí pé kí Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí ó wá sí inú ayé wa. Bẹ́ẹ̀ ni a ń gbin ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àgbẹ̀ ti ń gbin ọkà, bẹ́ẹ̀ ni a ń gbìn sínú ọkàn àyà wa. Ǹjẹ́ nígbà tí a wá ti di àtúnbí, nígbà tí a ti mọ Jésù, ṣé èyí wá jẹ́ wípé àwọn nǹkan tí a ti parun tẹ́lẹ̀, a ò tún ní ṣe nǹkan kan nípa wọn? Èyí ni Paul apostle fi ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n, gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó tún jẹyọ ní ìgbésí ayé wa, ó ní a ní ojúṣe kan láti ṣe. Ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé, ẹ máa pa wọ́n run. Èyí ni a fi fẹ́ wo nǹkan méje pàtàkì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí. Ìkíní, ara àti ẹ̀yà ara ẹ̀yà rẹ̀. Ara àti àwọn ẹ̀yà rẹ̀. Bí a bá ka nǹkan wọ̀nyí, nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run. Ẹni tí kò bá ní ẹ̀kọ́ ìhìnrere, tí kò mọ ohun tí a ń sọ níhìn-ín, a máa ṣe ní kàyéfì wípé èwo la tún rí kà nínú Bíbélì. Nǹkan tí àwa tí a mọ̀ sí ẹ̀yà ara ni apá, ẹsẹ̀, etí, ẹnu, imú, àwọn gbogbo ẹ̀yà ara. Báwo ni a ṣe wá ń sọ fún wa nígbà náà wípé kí a máa pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run? Jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ọ. Bí ènìyàn kò bá ní ẹ̀mí Ọlọ́run, kò lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí wípé a kọ ọ̀rọ̀ Ọlọ́run láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti ìmísí ẹ̀mí Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ ohun ìṣìnà kí a gbé Bíbélì lọ bá àwọn tí kò lóye ìhìnrere. Bí ẹnìkan bá ka èyí, ó lè rò wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa ni pé kí a máa gé apá wa sọnù, kí a máa gé ẹsẹ̀ wa sọnù. Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín, ó ń fi ara, gbà tó sọ wípé ara, ó ń fi wé gbòǹgbò ẹ̀ṣẹ̀, ó ń fi wé ìtàkùn ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa, ó ń fi wé ọkùnrin tí inú nì tí kò tí ì bá Jésù Kristì pàdé, ó ń fi wé èyí irúgbìn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn olúkúlùkù. Àwọn ẹ̀yà ara tí ó sì ń sọ ni àwọn nǹkan tí ó ń jẹyọ, àwọn ẹ̀ka igi tó ń jẹyọ láti gbòǹgbò ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń pè ní ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé. Ó sì ṣe àlàyé fún wa, ó sọ wípé àwọn ẹ̀yà ara tí a ń tọ́ka sí ni àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Jẹ́ kí a wo Rómù 8:13, ṣí Bíbélì rẹ kíákíá. Rómù 8:13, nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń pa ìṣe ti ara run, ẹ̀yin ó yè. Ohun kan náà ni ẹ̀mí Ọlọ́run tún tọ́ka sí níhìn-ín, wípé bí a bá wà nípa ẹni ti ara, èyí jẹ́ wípé ẹni tí kò ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí kò tí ì ní ìyípadà ọkàn, bí a bá jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ wípé a ó kú, kì í ṣe ikú ti ara ló ń sọ, ó ń sọ nípa ikú ti ẹ̀mí, wípé a ó yà wá ya Ọlọ́run, a ó kú. Wípé ṣùgbọ́n bí a bá ń pa àwọn ìṣe ti ara, bí a bá ń pa àwọn àgbèrè, bí a bá ń pa àwọn ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò, bí a bá ń pa wọ́n run, tí a ò jẹ́ kí wọn kí ó tún gbérí ní ìgbésí ayé wa, wípé yíyè ni a ó yè. Jẹ́ kí a wo Galatia 5:11. Galatia 5:11. Ìkọkàndínlógún, ṣe gáfárà fún mi. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọbìà, ìbọ̀rìṣà, òṣó, ìríra.
ìjà, ìlara, ìbínú, asọ, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àránkan, ìpànìyàn, ìmọtípara, ìrédè òru, àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan bá wọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí láti gbé Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún lẹ́sẹ̀, àwọn ni ó jẹ́ kí ó yé wa èdè tí Bíbélì lò nígbà tí ó pe àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀yà ara wa ti ń bẹ̀lé ayé, tí ó sì ń sọ fún wa wípé kí a máa pa wọ́n run. Yẹ kí a tún padà sí Kólósè tí a ti ń bá bọ̀ orí kẹta ẹsẹ̀ karùn-ún. Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín ti ń bẹ̀lé ayé run. Nítorí náà bí àwọn àgbà bí wọ́n bá ń sọ̀rọ̀, bí wọ́n bá fẹ́ fi òpin sí nǹkan tí wọ́n ń sọ, tí wọ́n sì fẹ́ fi àáké lé ìpinnu tí wọ́n mú lórí èyí tí wọ́n ti ń bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n á sọ wípé nítorí náà, èyí jẹ́ wípé nítorí èyí tí a ti sọ sílẹ̀, nítorí èyí tí a ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí èyí tí lágbájá sọ títẹ̀mẹ̀dù pàápàá tí ó fi kún, nítorí náà báyìí ni nǹkan tí a ó ṣe. Nígbà tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lẹ̀ tó sọ wípé nítorí náà, nítorí kíni, ó ní nítorí wípé a ti jìyìn dìde pẹ̀lú Kristi lórí nínú ẹsẹ̀ kìíní. Nítorí wípé ó jẹ́ ìlépa ọkàn wa nísinsìnyìí láti máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Ẹsẹ̀ ìkejì, ó ní nítorí ẹ ti fẹ́ láti máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, nítorí wípé ẹ kò ní inú dídùn sí àwọn nǹkan tí ń bẹ nínú ayé mọ́. Ó ní nítorí ẹ̀yin ti kú, àti nítorí a ti fi ìyẹn pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run, nítorí wípé ń retí ìpadàbọ̀ Jésù Kristi. Lẹ́ẹ̀kejì, ẹ sì ń retí wípé bí ó bá farahàn, ẹ̀yin pàápàá yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Òní nítorí náà, bí a bá ní àwọn ìrètí nínú wa, nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, kí ẹ máa pa wọ́n run. Ní ẹsẹ̀ karùn-ún yìí ni ó dárúkọ àwọn nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, àgbèrè. Ìkejì, ìwà èérí. Ìkẹta, ìfẹ́kúfẹ̀ẹ́. Ìkẹrin, ìfẹ́ búburú. Ìkarùn-ún, ojúkòkòrò. Ojúkòkòrò yìí ni ó tún wá sọ fún wa wípé òun àti ìbọ̀rìṣà ọ̀kan náà ni wọ́n. Yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan. Àwọn ohun tí Ọlọ́run pa láṣẹ fún wa, àwọn tí ẹ̀mí mímọ́ kan dandan gbọ̀n fún wa wípé a ní láti parun, a ní láti mú kúrò ní ìgbésí ayé wa. Ìkíní, ó dárúkọ àgbèrè. Kí a kọ́kọ́ dúró níhìn-ín, kí a sọ nǹkan kan láti ran ara wa létí wípé ó ṣe dandan láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run fúnra ara wa. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà, ó jẹ́ mọ̀, wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Bí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń wàásù tó ń dárúkọ àgbèrè, wọ́n á ní èwo ni oníwàásù tó ń dárúkọ? Ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní àgbèrè. Àwọn wọ̀nyí ò sì ká sí ẹ̀ṣẹ̀, wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú àgbèrè. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn, kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta, tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà, wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ àgbèrè ní ìgbésí ayé rẹ̀, nítorí àwọn kà sí ìwà ọ̀làjú. Nítorí bẹ́ẹ̀, ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ àgbèrè. Èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere. Ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere. Wọ́n máa ń sọ nípa ìgbàlà, wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù. Ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù ńlá ti ṣọ́ra. Wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ àgbèrè nígbà gbogbo, tí ò bá ṣọ́ra, nǹkan tó ń dárúkọ tó ń laago mọ́ lójoojúmọ́ ni, èṣù pàápàá ó lè fi nǹkan bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ kó fi gbé ṣubú. Nítorí bẹ́ẹ̀, àwọn máa ń sọ wípé àwọn kì í fẹ́ dárúkọ àgbèrè, nítorí nǹkan ẹlẹgẹ́ ni àwọn ká àgbèrè sí. Ṣùgbọ́n kí a fetí wa sí ọ̀rọ̀ Ọlọ́run.
ke agboju kuro ninu agalamasa awon elesin ke amo wi pe oro olorun o kan dandangbon fun a wi pe ani lati pa eya ara wa tin bele ayerun ikini o daruko agbere je ke a wo bibeli ke a wo bi bibeli papa bi o se menu kan awon nkan won yi ninu Marko ori keje Marko ori keje lati ese ikokanlelogun nitori lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan do nibe ohun ti Jesu Kristi omo Olorun ti o kokko daruko nihin nigba ti o so wipe ero jade wa lati inu ohun ti o kokko daruko ti o je abayorisi ero buburu ton jade yi ohun ni panshaga ati agbere nitori be bi Oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si nki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun ti nje panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere eka oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu afi oro kele banije ohun ti akoko daruko nihin ki a tun fi yesi dara dara o je agbere an so wipe ki a sora kini de ti bibeli ti o daruko agbere nigba gbogbo ti o si nkilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi daruko re ni igba gbogbo ni wipe o je ohun ti o wopo bi o ba je eni ti o nfoju sile bi o ba je eni to mo nkan to nlo ni gboro o ri wipe iwa agbere o je ohun to wopo ati le ma nri laarin awon omo kekeke ti won sese nlo si ile eko alakobere a ri iwa agbere laarin won bi abawo awon ti won tun ti dagba tan lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se nlo si ilewe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke won yi bi ati nri lowo oluko won be la nri lowo awon akeko be ati nri laarin awon omo kekeke be la nri laarin awon to dagba ju won lo be ati nri lodo awon eni to kawe be la nri lodo awon kuruntu ti ko gbo kankan be ati nri laarin ilu be la nri labule nitori eyi ni olorun fi tenumo wipe bi o ti le je ohun to wopo wipe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi tenumo sugbon o se ni laanu wipe ki se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si atun ri lowo awon ti o ti le ti se igbeyawo awon a ma se panshaga won a fi oko ti won sile won a tun ma kaakiri emi o awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won kaakiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese won ti o ti n gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu korinti kini ori kefa korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise o to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapa je ibi mimo awon angeli re je mimo bibeli papa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo wipe awon alaise o to ki yo jogun ijoba olorun
o ni ki a ma se tan yin je opolopo ni a ti fi eko eke ni a ti fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wepe a bi a ba ndaruko woli bi ati ri awon woli awon woli ti igba isinsin yi ti won ma nko ile isin won si eba okun si eti okun awon ni a ri wepe ese agbere o joba ni igbese aye won o joba ninu ago won o ni ki a ma se tan yin je ki a ma se ro wepe tori pe woli lo ba o da ese agbere abi panshaga ki o ti ro wepe ko si nkankan wepe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wepe nigba miran owo bishop lati n ri ese agbere o se ni laanu a owo awon elesin lati n ri ese agbere iru awon be won ma so wepe ah ko se en to mo pe bi olorun ba sami ese tani o le duro wepe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere oni ma je ki enikeni ki o tan o je ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wi pe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wi pe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki a wo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan ki akete se je alaileri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba nso we pe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni we pe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba we pe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli nso ara mi oni ki igbeyawo ki o li ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ki a si je ki akete je alaileri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ile isin kaakiri awon okunrin ati awon obirin wonyi won ti mo ara won tele tele o se se papa ki a fe sona ki o ti loyun o je wepe iru igbeyawo be ko lola o je wepe akete won je ileri awon elomiran ti won ti loyun to ti je wepe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wepe ki a tun wa ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni wepe a ma jo won nina bi a ba pa awon eya ara wonyi bi a ba pa won run agbere bi a ba pa run o je wepe a ti jewo re a ti ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wepe bawo la se le pa nkan wonyi run ohun ti a le se ni wepe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje Jesu Kristi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa
kẹ́rì wípé a jẹ́ ẹni tí ó ti ní ìdáríjì ẹni tí ó ti ní ìgbàlà ẹni tí ó ní àlàáfíà ọkàn wípé a ti bọ́ nínú ẹ̀ṣẹ̀ wọ̀nyí ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan ohun tí a tún ní láti ṣe ni wípé bí a bá rí ohun kan tí ó ń fa wá sínú ẹ̀ṣẹ̀ agbèrè yẹ kí n ṣe àpèjúwe ó ṣeéṣe kí ó jẹ́ ọmọbìnrin nínú ilé tí a fi ṣe ọmọ ọ̀dọ̀ tí a ní kí ó máa ran ìyàwó wa lọ́wọ́ ọmọbìnrin yìí bí ìyàwó bá ti jáde bóyá ìyàwó lọ sọ́jà tàbí ìyàwó lọ pọnmi tàbí ìyàwó lọ kí àwọn òbí rẹ̀ tàbí ó lọ síbì kan ó ṣeéṣe pàápàá kí ó jẹ́ wípé ìyàwó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ ó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí obìnrin tí a fi ṣe ọmọ ọ̀dọ̀ obìnrin ta ní kó máa bá ọ lọ sọ́jà obìnrin ta ní kó máa bá ìyàwó ṣọ́ọ̀bù obìnrin tí a ní kó máa bá wa lọta kó máa bá wa wáúnjẹ obìnrin tí a gbà wípé kí ó máa bá wa gbálẹ̀ ni obìnrin yìí la máa ṣe bí ìyàwó sí ọkọ ọmọ ọ̀dọ̀ a tún máa ṣe ojú règbérègbé bí ẹni wípé òun ni ìyàwó inú ilé adìẹ ẹni tó jẹ́ wípé a tún máa fa ọkàn ọkùnrin yìí pàápàá tí ò mọ ìhìn rere ọkùnrin yìí tí ò jẹ́ ọkùnrin tí ó jẹ́ olóòótọ́ sí aya rẹ̀ a tún máa wọlé pẹ̀lú obìnrin tí ó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ ni nínú ilé ó ní bí a bá fẹ́ pa ẹ̀yà ara wa tó wà nínú ayé bí a bá fẹ́ parun ohun kìíní ta ní láti kọ́kọ́ ṣe ni wípé kí a sọ fún ọmọ ọ̀dọ̀ yìí ọmọbìnrin yìí pé kó kẹ́rù ẹ̀ wípé kó máa lọ sílé àwọn òbí ẹ̀ ó ṣeé ṣe kí ìyàwó má mọ kí ló ń ṣẹlẹ̀ kí ìyàwó máa sọ wípé ta ló máa bá mi ṣọ́ṣọ́ọ̀bù bí a bá lé ọmọbìnrin yìí lọ ta ló máa bá mi gbọ́njẹ bí a bá lé ọmọbìnrin lọ wàá sọ fún mi pé ìjọ bí a bá fẹ́ dé ìjọba ọlọ́run bí a bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣeré jẹ bí a bá fẹ́ kí ọ̀bọ́lẹ̀ kí wa ní ọjọ́ ìdájọ́ bí a bá fẹ́ kí nǹkan kí ó yà wá lẹ́nu jẹ́ kọ́mọbìnrin kí ó lọ kí n ba lè ní àǹfààní láti mọ ọlọ́run tí mò ń sìn nítorí bẹ́ẹ̀ láti pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ nínú ayé run ohun ta ni láti ṣe nìyí tàbí ó ṣeéṣe níbi iṣẹ́ kí obìnrin kan kí ó jẹ́ pé bí a bá ti ní àkókò díẹ̀ níbi iṣẹ́ a wá jókòó sórí tábìlì wa bí a bá fẹ́ jẹun a sọ pé ẹ ra oúnjẹ fún mi ni o ẹ ṣàánú fún mi ni o ẹ ṣe báyìí ni o wá sọ mo ti níyàwó a ní kò ṣe nǹkan kan bo níyàwó ńkọ òun lè jẹ́ ìyàwó kejì bó tiẹ̀ jẹ́ kẹrin òun ò kọ̀ òun lè jẹ́ kẹrin bí o bá fẹ́ ká jọ gbé nínú ilé èmi pẹ̀lú ìyàwó èmi pẹ̀lú ìyáálé o lè gba ilé fún mi níta ìwọ ló máa já nǹkan yìí kúrò lọ́rùn ẹ ló máa sá fún èṣù nítorí èṣù ló jókòó tì ẹ èṣù ló wà ní pàkó ẹ tó fẹ́ẹ́ tì ọ lọ sọ́run àpáàdì ìwọ ló máa sá wípé ó ti o ìyàwó kan ti tó mi o nítorí bẹ́ẹ̀ mi ò fẹ́ àgbèrè tàbí panṣágà ó sì ṣeéṣe àwọn ẹlòmíràn wọn lọ máa wo fíìmù nígboro wọn máa lọ sí ilé sinimá tí wọ́n ń lọ yìí tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọ́n ń wò òun ló ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn nǹkan tó ní láti ṣe láti fi já nǹkan wọ̀nyí kúrò ní wípé tí o bá fẹ́ pa ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé run kí o gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí kí o má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o wá sí ìgbésí ayé rẹ ẹlòmíràn ó ṣeéṣe kí o sọ wípé ibi tí òun ti ní wàhálà jù ni wípé bí òun bá wà ní inú ọkọ̀ èrò tàbí bí òun bá ń lọ ní ìgboro bí òun bá rí àwọn ọmọbìnrin kan tí ó jẹ́ wípé bí wọ́n ti wọṣọ gbogbo ara wọn ni wọ́n fi sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí sì máa mú ìdánwò wá sí ọkàn òun wípé kí ni ènìyàn lè ṣe nígbà tí a sọ wípé kí a pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé kí a pa wọ́n run kí ni a lè ṣe nírú ìgbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ kí ó yé wa nínú Jóòbù orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹ́jú mọ́ wúndíá ẹni tí ó bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣeré jẹ ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpalárada àwọn ènìyàn mímọ́ ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun ó ní oní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú èyí ni ọlọ́run fi ṣe wá ní olóríire wípé a ní nǹkan tí a ń pè ní ìpèǹpéjú bí o bá rí nǹkan tí o rí wípé nǹkan wọ̀nyí ó lè mú nǹkan mìíràn wá sí ọkàn rẹ wàá díjú ẹ wàá jẹ́ kí ìpèǹpéjú ẹ kí ó pajúdé kí o má bàá rí àwọn nǹkan tí ó mú ọ ṣìnà àwọn nǹkan tí yóò mú kí ọkàn rẹ kí ó fà sí ìfẹ́kúfẹ́
Job lo so wipe emi ti ba oju mi damajemu nje emi o ha se tejumo wundia je kin bi oni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se mo we pe Job o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi on ba ri awon wundia bi on ba tejumo won wi pe bi on ba tejumo won o se se ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun eni o fi so wi pe ohun da majemu pelu oju ohun wi pe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti ani ni akoko ni igba ti wo yi awon obirin ti ani ni akoko ti wa yi ti won ki wo sokanle awon ti o je wi pe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki awo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sere je iwo ni oni lati da majemu pelu oju re wi pe bi awon won yi ti won ko ma sowo awon won yi ti won ko lolorun awon won yi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okunfa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re damajemu wi pe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti ati ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won a ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabirin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a n wo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo n gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun lo n wo nkan won yi ti okan wa ti o n kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o n so fun wa pe ke mu awon nkan won yi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin o pe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri we pe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma so nibe awon adirun awon ti o n diri won yi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wi pe e bayi bayi bayi bayi iwo ti o so pe o je omo olorun bi o ba n joko si iru ibi be o mo wi pe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o ti n gerun ni awon ti won n gerun won ma so sokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o seese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma ti n so awon nkan won yi ti ko dara fun eti onigbagbo lati gbo eni a fi n so fun awe pe ki a pa nkan won yi run ki a mu won kuro ni igbesi aye wa ki a ma tile debe o ni ifekufe ifekufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe iyawo sile ti o tun lo fo okan leke tan pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife ko fe niyan iwo ti o je wi pe eni ti o n gbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to e o je ara ile mi ara ile e to tun lo n ye pata e wo nigba ti iyawo e sun o ri wi pe nkan mi ti n wa sinu okan e iyen na n pe ni ife ko fe ati ife buburu eyi to ma je ki eniyan ki o jade o ago mokanla lu okunrin tun jade nle nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade laago mokanla kii se wipe o ni ise oru to fe lo se nbo lo nlo e mo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki a sora
bi e ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisha oju kokoro nigba ti okan wa ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a npe ni oju kokoro bi nkan won yi ba ri be a nkilo fun awe pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan be wese ikefa nitori ohun ti ibinu olorun fi nbo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan won yi o nso fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o n bele aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o n bo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o n bo sori awon elese ki a wo romu ori kini romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse be ni wepe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wepe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si nkilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun ti nfi ina ati sulfuru jo iyi ni iku keji o nso fun wa wipe eya ayeraye eya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wipe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje Jesu Kristi ki o we wa mo a fe ki awon nkan won yi ki o kuro ni igbese aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihinrere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun o lagbara lati le pa awon eya ara ti nbe ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko ferun lati pa ewa boburumu lati pa oju kokoro lati pa arun dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ori ofe ti o fi jolo oto se eko ihinrere bi a ba ti dari ese re jio o ye ki o bere ori ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara ti nbele aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di olowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki ohunkohun ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gba adura titi o fi gba adura agbaye ori titi o fi ni ore ofe lati odo olorun titi o fi ni agbara lati odo olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re olorun yo fun olore ofe ki o ba le je oniwa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti o fi pa awon eniyan mimo larada so fun olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro olorun mu so fun olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan olorun sugbon iwa re nko irin re nko
awon nkan ti o nse nko so fun olorun we pe o fe je ti olorun lati isinsin lo titi jesu yo fi de

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe owe, ori ike edogbon, wan yi pelu ni owe Solomoni, ti anwa okunrin Hesekiah oba Juda ko sile, ogun Olorun ni lati pa oran mo, ṣugbọn ola awon oba ni lati wadi oran, orun fun giga, ati ile fun jijin, pe ni a ko le wadi aya awon oba, mu idaro kuro ninu fadaka, ohun elo yo si jade fun alagbede fadaka. Mu eniyan buburu kuro ni waju oba a o si fi idi ite re kale ninu ododo ma si se fefe ni waju oba ma si se duro ni ipo awon eniyan nla nitori pe o san ki a wi fun o pe wa soke nihin ju ki a fa o ti seyin ni waju oma alade ti oju re ti ri ma se jade lo kankan lati ja ki iwo ki o ma ba se alaimo eyi ti iwo se ni opin re nigba ti aladugbo re yo doju ti o ba eni keji re ja ija re ṣugbọn asiri elomiran ni iwo ko gbodo fihan ki eni ki o ba gbo ki o ma ba doju ti o egan re ki yo si lo kuro lae bi eso igi wura ninu agbon fadaka be ni oro ti a so le akoko re bi oruka wura ati ohun oso wura daradara be ni ologun olubani wi ile eti igboran bi otutu ojo didi ni igba ikore be ni olooto iko si awon ti o ran nitori ti o tu awon oluwa re ninu enikeni ti o ba se fefe ninu ebun itan o dabi awosanmo ati afefe ti ko ni ojo ipamọra pipẹ ni a fi yi ọmọ alade le ọkan pada ahan ti o kuna ni fo egungun bi iwo ba ri oyin bi eyi ti o to fun ki o ma ba su o iwo a si bi fa ese seyin kuro ninu ile aladugbo re ki agara re o ma ba da won a si korira re eni ti o jeri eke si eni keji re ni olugboro ati ida ati ofa mimu igbẹkẹle alaise oto eniyan ni igba iponju o dabi eyin ti o se ati ese ti o ye lori ike bi eni ti o bo aso nigba otutu ati bi oti kikan ninu eru be ni eni ti n korin fun eni ti inu re baje bi ebi ba n pa ota re fun ile ounje bi ongbe ba si gbe fun ile ohun mimu nitori ti iwo ko eyin ina jo si ori re oluwa yo san fun o afefe ariwa mu ojo wa be ni ahan isoro eni leyin imu oju kikoro wa o san lati joko ni igun oke aja ju pelu onije obinrin lo ninu ile ajumogbe bi omi tutu si okan ti o n gbe n gbe be ni ihin rere lati ilu okere wa olododo ti o ṣipo pada niwaju eniyan buburu o dabi orisun ti o wu ati esun omi ti o baje ko dara lati ma je oyin pupọ be ni ko dara lati ma wa ogo ara eni eni ti ko le ṣe akoso ara re o dabi ilu ti a wo lulẹ ti ko si le odi. Iwe owe ori ikerindinlogbon bi ojo didi ni igberun ati bi ojo ni igba ikore be ni ola ko ye fun asiwere bi eye fun isikiri ati alapandede fun fifo be ni egun ki yo wa lai nidi lagba fun esin ijanu fun ketekete ati ogo fun eyin asiwere won se da asiwere lohun gege bi were re ki iwo papa ki o ma ba dabi re da asiwere lohun gege bi were re ki ohun ki o ma ba gbon ni oju ara re eni ti o ran ise nipa owo asiwere o ki ese ara re kuro o si di ara re niya bi ese mejeji ti ro sile lara amukun be ni owe le enu awon asiwere be eni ti o fi apokuta iyebiye sinu oki ti okuta be eni ti n fi ola fun asiwere bi egun ti gun omu ti lowo be ni owe ni enu awon asiwere bi tafatafa ti o mu gbogbo eniyan gbogbe be eni ti o gba asiwere si ise ti o si gba awon olure koja si ise owo bi aja ti pada sinu ebi re be ni asiwere tun pada sinu ore re iwori enikan ti o gbon le oju ara re ireti n be fun asiwere ju fun lo ole eniyan wipe kini n be ni ona kini n be ni igboro bi ilekun ti yi lori iwakun re be ni ole lori eni re ole pa owo re mo sinu isasun ko si le yo jade pada wa si enu re ole gbon ni oju ara re ju eniyan meje lo ti won le fi ogbon dahun oran eni ti n koja lo ti o si da si ija ti kii se tire o dabi eni ti o mu aja leti bi asiwin ti n so oko ọfà àti ikú bẹ́ẹ̀ ni ẹni tí ó tẹni kejì rẹ̀ jẹ tí ó sì wí pé ire akọ ni èmi ń ṣe nígbà tí igi tán iná akú bẹ́ẹ̀ ni nígbà tí olófòfó kò sí ìjà adá bí ẹ̀yìn ti rí sí ẹ̀yìn iná àti igi sí iná bẹ́ẹ̀ lé ènìyàn oníjà láti dá ìjà sílẹ̀ ọ̀rọ̀ olófòfó dàbí àdídùn wọ́n á sì wọ ìsàlẹ̀ inú lọ ètè jíjóni àti àyà búburú tàbí ìdárọ̀ fàdákà tí a fi bo ìkòkò ẹni tí ó bá kórira tí ó fi ètè rẹ̀ ṣe àgàbàgebè yóò sì pa ìtàn mọ́ nínú rẹ̀ nígbà tí ó bá sọ̀rọ̀ dáradára má ṣe gbàgbọ́ nítorí pé ìríra méje ni ó wà ní àyà rẹ̀. ẹni tí a fi ẹ̀tàn bo ìríra rẹ̀ mọ́lẹ̀ ìwà búburú rẹ̀ ni a fi hàn níwájú gbogbo ìjọ ẹnikẹ́ni tí ó bá wa ihò yóò ṣubú sínú rẹ̀ ẹni tí ó bá sì ń yí òkúta òun ni yóò padà tọ̀ a hán èké kórira àwọn tí a fi ń jẹ níyà ẹnu ìpọnu a sì máa ṣiṣẹ́ ìparun.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé òwe, orí ìkẹtàdínlọ́gbọ̀n, má ṣe lérí ara rẹ ní ti ọjọ́ ọ̀la, nítorí tí ìwọ kò mọ ohun tí ọjọ́ kan yóò hù jáde, jẹ́ kí ẹlòmíràn kí ó yìn ọ́, kí ó má ṣe ẹnu ara rẹ, àlejò, kí ó má sì ṣe ètè ara rẹ, òkúta wúwo, yanrìn sì wúwo, ṣùgbọ́n ìbínú aṣiwèrè ó wúwo ju méjèèjì lọ, ìbínú ni ìkà, ìrunú sì ni kíkún omi. Ṣùgbọ́n ta ni yóò dúró níwájú owó ìbáwí ní gbangba ó sàn ju ìfẹ́ tí ó farasin lọ òtítọ́ lé ọgbẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n ìfẹnukonu ọ̀tá lé ẹ̀tàn ọkàn tí ó yóò fi ẹsẹ̀ ta fara oyin ṣùgbọ́n ọkàn tí ebi ń pa ohun kíkorò gbogbo ni ó dùn bí ẹyẹ tí máa fò kiri láti inú ìtẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ènìyàn tí ó rìn kiri jìnà sí ipò rẹ̀ òróró àti tùràrí mú ọkàn dùn bẹ́ẹ̀ ni adùn ọ̀rẹ́ ẹni nípa ìgbìmọ̀ àtọkàn wá ọ̀rẹ́ rẹ àti ọ̀rẹ́ bàbá rẹ má ṣe kọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe lọ sí ilé arákùnrin ní ọjọ́ ìdààmú rẹ nítorí pé aládùúgbò tí ó súnmọ́ ni ó sàn ju arákùnrin tí ó jìnà réré lọ ọmọ mi kí ìwọ kí o gbọ́n kí o sì mú inú mi dùn kí èmi kí o lè dá ẹni tí ń gàn mí lóhùn amòye ènìyàn rí ibi tẹ́lẹ̀ ó sì kọ ara rẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn òpè kọjá a sì jẹ wọ́n níyà gba aṣọ rẹ̀ nítorí tí ó ṣe onígbọ̀wọ́ àlejò sì gba ohun ẹ̀rí lọ́wọ́ rẹ̀ fún àjèjì obìnrin ẹni tí ó bá ń dìde ní kùtùkùtù tí ó ń fi ohùn rara kí ọ̀rẹ́ rẹ̀ ègún lé ọkà sí fún un ọ̀ṣọ́rọ̀ òjò lé ọjọ́ òjò àti oníjà obìnrin bákan náà ni ẹnikẹ́ni tí ó pa á mọ́ ó pa ẹ̀fúfù mọ́ òróró ọwọ́ ọ̀tún rẹ̀ yóò sì fi hàn irin a máa pọ́n irin bẹ́ẹ̀ ni ọkùnrin pọ́n ojú ọ̀rẹ́ rẹ̀ ẹnikẹ́ni tí ó tọ́jú igi ọ̀pọ̀tọ́ yóò jẹ èso rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó dúró ti olúwa rẹ̀ yà á bòyìn fún bí ojú tí kò ojúlé omi bẹ́ẹ̀ ni àyè ènìyàn sí ènìyàn ipò òkú àti ìparun kì í kún bẹ́ẹ̀ ni kì í sún ojú ènìyàn bí ìkorò fún fàdákà àti ìléru fún wúrà bẹ́ẹ̀ ni ènìyàn sí ìyìn rẹ̀ bí ìwọ tilẹ̀ fi ọmọ rí odó gun aṣiwèrè nínú odó láàrin àlìkámà wèrè rẹ̀ kì yóò fi sílẹ̀ ìwọ máa ṣàníyàn àti mọ ìwà agbo ẹran rẹ kí ìwọ kí o sì bójútó àwọn ọ̀wọ́ ẹran rẹ nítorí pé ọ̀rọ̀ kì í wà títí láé adé aha sì máa wà déèrandíran koríko yọ àti ọ̀mùnú koríko fi ara hàn àti ewébẹ̀ àwọn òkè kójọpọ̀ àwọn ọ̀dọ́ àgùntàn ni fún aṣọ rẹ àwọn òbúkọ sì ní iye owó oko ìwọ sì ní wàrà ewúrẹ́ tó fún oúnjẹ rẹ fún oúnjẹ àwọn ará ilé rẹ àti fún oúnjẹ àwọn ìránṣẹ́bìnrin rẹ.
2: ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run wa bàbá jésù kristi àti bàbá tiwa pàápàá a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí a dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ jésù kristi olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah orí kẹta lé ní ogójì ìwé wòlíì Isaiah orí kẹta lé ní ogójì láti ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin lí ẹlẹ́rìí mi lé olúwa wí àti ìránṣẹ́ mi tí mo ti yàn kí ẹ̀yin kí ó lè mọ̀ àti kí ẹ sì gbà mí gbọ́ kí ó sì yé yín pé èmi ni a kò mọ ọlọ́run kan ṣáájú mi bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí ẹ̀yin ni ẹlẹ́rìí mi ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wipe on je olorun alagbara ati wipe ko si olorun miran leyin ohun ati wipe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni oluwa ati leyin mi ko si olugbala kan ese kejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji olorun kan laarin yin eyin ni se eleri mi bi olowa wi pe emi li olorun bi olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wipe ke a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wipe Jesu Kristi ohun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 24 ihirere ti Luko ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wipe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara olorun o ji Jesu Kristi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu olorun oni nisisiyi ti e ti ri mi nisisiyi ti e ti to ebun orun wo nisisiyi ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ni eyin ni eleri nkan wonyi bi o ba je ti olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti a ba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wipe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye aini pekun nipasẹ re ti a ti koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wipe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wipe Jesu Christi o ma npese wasile fun orun rere o ye ki a mo wipe ati di eleri Jesu Christi wipe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki aye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a ti nse idajo se o mo we pe bi a ba fe se idajo a nfe mo kini otito ti a le mo nipa eni ti a nfe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti agbe kale nitori be awon ti won o ti iba Jesu Christi pade won o mo itan agbelebu won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju wipe Jesu Christi nikan soso ohun ni olugbala iru awon be bi won ba tile n waasu ohun ko ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma n fi etan han jade o seese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye anipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami ororo yin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o seese ki iru eni be ki o ma so fun o wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe

Johano. Iwe ihinrere ti Johano. Ese ori ike dogun. Ese ike ni dilogbon. Ti ese ike ta dilogbon. Sugbon. Nigba ti olu sununa bade. Eni ti emi oran si yi. Lati odo baba wa. Ani emi o ti toni. Tinti odo baba wa. Ona. Mi yo jeri mi. Eni pelu. Yo si jeri mi. Ni tori ti. Eni ti wa pelu mi. Lati ipile se wa. Ni hi. Ni Jesu Kristi. Ni oje ki ada awon. Eleri o lo to. Oje ki ada woman. Oni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese e je wi pe awon wonyi won ti ko isile won ti wa sodo Jesu Kristi eleri oloto ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti nsise ti a ti di eru wu ole lori eyin o si ri isimi fun okan yin eleri oloto ni eni ti o ti gbo ipe yi ti o ti ko isu ati sere sile ti o wa sodo Jesu eleri oloto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri oloto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri oloto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbese aye re lati di eni otun lati di eni oto oni eyin ti wa pelu mi iru eni be o je eni ti o wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re orin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun efe ike dogun ise awon aposteli ori kejile logun efe ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni wọ́n ní ṣe wà ń bẹ̀ èwo ló rí èwo ló gbọ́ èwo ló ṣẹlẹ̀ bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan mi ò sì gbọ́ nǹkan kan mo kàn ń lọ lójú títì ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe ojú ẹ ò rí nǹkan etí ẹ ò gbọ́ nǹkan kí o ò sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni èmi ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀rí rárá ṣé o bá a gbé rí rárá ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀ rárá o lè ṣe ẹlẹ́rìí nígbà náà gba tó o ti ìbá Jésù Kristi pàdé àlàáfíà tó ní o sì nínú ẹ̀ oore ọ̀fẹ́ tí Jésù Kristi mú wá o gbà nínú ẹ̀ ìdáríjì tí Jésù Kristi ń fúnni lọ́fẹ̀ẹ́ o bá pàdé àti ayọ̀ ọ̀run tí Jésù Kristi máa ń fúnni nígbà tí a bá di ẹni ìgbàlà o tí ìtọ́wò o bá Jésù jẹ o bá Jésù mu o bá Jésù gbé o lálàáfíà pẹ̀lú Jésù orúkọ rẹ ò tí wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run níbi tí ó wà ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristi Jésù Kristi kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun ìwọ pàápàá ò jẹ́ àlejò ò jẹ́ àjèjì sí Ọlọ́run èwo ló fẹ́ jẹ́rìí ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo mo ti rí ìdáríjì iyì Ọlọ́run gbé inú mi ìgbésí ayé mi ti yí padà ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristi pàdé mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé owó sojí nǹkan ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́ olè ńkọ́ àrán kan ńkọ́ ìwọ tó jẹ́ wípé ìbínú òkúrò nígbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀
bí mo ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹni mo lọ sórí ikún mi mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àdúrà yìí ni mo gbà tí ẹ̀mí ọlọ́run fi ń bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ ọlọ́run kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o iṣẹ́ ètù ni o nísinsìnyí mo ti di ọmọ ọlọ́run o èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ ọlọ́run ló ń gbé inú mi bí mo ń lọ mo ń kọrin ni bí mo ń ka bíbélì bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ mo ti bá jésù pàdé irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá jésù pàdé tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí jésù kristo ṣe lórí igi àgbélébó tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn àwọn ni à ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn a fẹ́ jẹ́rìí ohun tí jésù kristo ti ṣe a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé jésù kristo ń gbàlà jésù ń dáni nídè jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀ jésù ń pèsè ẹni fún ọ̀run rere àwọn tí wọ́n ti bá jésù kristo pàdé àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún ọlọ́run àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́ bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní lákọ̀ọ́kọ́ kí a kọ́kọ́ wo ìwàásù àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí àti bá jésù pàdé a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà wọ́n lè ní ìdáǹdè a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí ni ìwàásù wa jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti lúkù orí ìkẹrìnlélógún lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti jerusalemu lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí a bá ń sọ wípé ẹlẹ́rìí bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere èyí jẹ́ wípé a ti mọ ohun tí jésù kristo ṣe òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínní àádọ́ta ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ ná sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí jésù kristo ṣe fún ìgbàlà wa a ò tí ì wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeéṣe kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára ọlọ́run kì í bàá tì wípé bí ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé jésù kristo kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà ṣóró ohun tá à ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n jésù kristo wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé ọlọ́run dá ènìyàn òótọ́ ni
ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run, ṣùgbọ́n ní àkókò tí ó yẹ. Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kún fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣú bó ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wà sí ìhìn rere, à ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìrìn kí a ba lè ní ìgbàlà, ó ṣeé ṣe. Ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè, èyí kì í ṣe wàásù ìhìn rere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n nínú àánú rẹ nu ìré kọjá àmì nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi, jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀, bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, Ọjọ́run di aláàánú, kò ní ta wá nù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, èyí jẹ́ wípé à ń wàásù ìhìn rere. Òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta, ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀, kì í ṣe ní orúkọ ìjọ o, kì í ṣe ní orúkọ àlùfáà, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe. Ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ, àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù. Bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù, orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa. Ẹlòmíràn olùṣọ́àgùntàn ò gbọ́ nǹkan tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ, ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín, tàbí Àpólò ni a kàn máa gbélébò fún yín? Ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní oore ọ̀fẹ́ láti òkè wá kí a ba lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere, a jẹ́ ẹlẹ́rìí Jésù, a jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà, èyí jẹ́ wípé kíyèsí dáadáa, a ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri, wọ́n a máa lọ bá àwọn àlùfáà wọn, àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Wọ́n a sọ wípé àwọn ti lọ ní ọjọ́ Sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè, ṣùgbọ́n àwa kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn. Ṣùgbọ́n o jẹ́ kí ó yé o, bí o bá ṣẹ̀mí, ó ṣeéṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o, kí n tó mọ Jésù, tàbí nígbà tí mo di apẹ̀yìndà, tàbí nígbà tí mi ò kíyè sára, tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ́ mi, mo sọ̀rọ̀ báyìí, mo ṣe báyìí sí yín, ẹ dáríjì mi. Àti sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá, tàbí bá jẹ́ àwa láṣẹ ènìyàn, kí a sọ fún yín pé dáríjì mi o, a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe. Ṣùgbọ́n o ṣẹ̀mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, o ṣẹ̀mí gẹ́gẹ́ bí arákùnrin, ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi. Ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún, nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ Jésù. Bí a bá ké pe Olúwa, bí a bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà, à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ Jésù Kristì, ni a ti lè ní ìgbàlà. Gbà tí o bá wàásù bẹ́ẹ̀, gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ Jésù Kristì ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́. Ṣùgbọ́n bí a bá ń wàásù bẹ́ẹ̀, ẹ̀mí Ọlọ́run láti inú ìwàásù wa á mú ìwàásù yìí á jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn. Ẹni tó ń káàkiri, tí ó ń ṣe àgbèrè,
tí ó ń ṣe panṣágà ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà gẹ́gẹ́ bí ẹni tí ń jalè gẹ́gẹ́ bí ẹni tí ń ja ilé onílé bo tirẹ̀ lẹ́yìn ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpòrọ́ ni ọ̀mùtí ni ó ń jẹ bọ káàkiri gbà tí a bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá yóò sì ronú padà yóò sì béèrè ìdáríjì nípa orúkọ Jésù Kristì àti nítorí ètùtù tí Jésù Kristì tí ó ṣe fún wa ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò bí a bá ń sọ nípa ọgbọ́n èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe bóyá ó ti di àtúnbí ó ṣeéṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣeéṣe ó di ọmọ ọlọ́run ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe kí ó kàn rí ìyá rẹ̀ kí ó rí wípé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létí ìró ó ń da ìkáná sí ó ṣeéṣe kí ó rí wípé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí ó kó kọ́ra kò sì mọ bí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run á sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbà ọ̀run àpáàdì òjìnà sí yín ìwàásù kọ́ yẹn ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú olúwa ó fẹ́ mú màmá bínú ni ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀ ó ṣeéṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira ó bẹ̀rẹ̀ sí ní mu ọtí ó sì ní ọmọ lọ́kàwé o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ ń mu yìí ìgò kan ṣoṣo yóò mú ilọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeéṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ tó sọ pé o ti mọ Jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ẹ́ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi bípà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ńbẹ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ó dá mi lójú pé tó bá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìn rere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́ṣẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí ṣùgbọ́n wọ́n máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí o bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣòran ti wípé àwọn arákùnrin Jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn tà á sí Íjíbítì wọ́n tà á fún àwọn ará Ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí Íjíbítì ìyà púpọ̀ ni ó jẹ Jósẹ́fù gbà tó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí Íjíbítì láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n débẹ̀ Jósẹ́fù mọ̀ wọ́n ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọn kí ó ronú padà ó fẹ́ kí wọn kí ó ní oore ọ̀fẹ́ ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o èèyàn búburú nìyí nítorí wípé ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tà sóko ẹrú ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀ wọ́n fẹ́ fún àwọn ìbákàsí ẹ àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ ni wọ́n oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò
àbúrò yín ń kọ́, Benjamin ń kọ́, báyìí ń kọ́, bàbá ń kọ́, báwo lélẹ̀ ṣe rí, ibi tó ti bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọ́gbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa. Ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú, wọn mọ̀ wípé Joseph ń gbọ́ nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Genesis, a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹríba, wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Orí ọgbọ́n tí Joseph lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni o, ẹ lọ sọ́run àpáàdì. Rárá, bí a bá fẹ́ wàásù ìhìn rere, ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Jẹ́ kí n bí ọ ní ìbéèrè kan, ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé, bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé, bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ, ọ̀run àpáàdì ò jìnà sí ọ, ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́? Tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ, ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì. Bí n bá lé ọ káàkiri pé lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ ni o, lágbájá ọ ẹlẹ́ṣẹ̀, bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ tí mo dójú tì ẹ́, ṣé wàá lè ronú pò àdà? Rárá. Ṣùgbọ́n bí a bá fẹ́ wà sí, ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Ṣé mo ti sọ ti Joseph fún ọ nísinsìnyí? Ṣòro ti Nátánì. Dáfídì ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Nátánì wá sí ọ̀dọ̀ Dáfídì, ó sọ ìtàn kan, ó sọ, ó pa ní bí òwe. Ṣùgbọ́n Dáfídì ò mọ̀, Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́, ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ni Dáfídì wá sọ, ni Nátánì wá sọ fún pé ìwọ ni ẹni náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ló tún bá níwájú Olúwa, ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà, Ọlọ́run dáríjì mí. Pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Bí o bá wo Pọ́ọ̀lù níwájú ọba Àgírípà, ó ń sọ̀rọ̀, ó wá sọ fún pé ọba Àgírípà, mo mọ̀ pé o gba nǹkan wọ̀nyí gbọ́, nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀. Gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà, ni ọba Àgírípà wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́, àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn, àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n Ọlọ́run. Ṣòro ti Jésù Kristì nígbà tí ó rí obìnrin ní etí kànga, obìnrin ará Samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú rẹ̀, tí ó ń sọ fún lẹ́sẹ̀ lẹ́sẹ̀. Gbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá, èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn, ìwọ tó jẹ́ wípé àgbèrè ò kúrò ní ìgbésí ayé rẹ, ìwọ tó jẹ́ wípé ìrìnkurìn ló rìn káàkiri, Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀. Ó ní lọ pé ọkọ rẹ̀ wá, ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni? Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún, ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o, tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi, ǹjẹ́ èyí kọ́ ha ni Kristì náà? Ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Pẹ̀lú ọgbọ́n Ọlọ́run a lè sọ ẹ̀rí wa, a lè sọ wípé a jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ọ̀mùsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n àti bá Jésù pàdé, Jésù ti yí wa padà, kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi, ó lè ṣe tìrẹ náà, ó lè yí ọ padà, ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere, ó lè fi ìyẹ́ Ọlọ́run sí ìgbésí ayé rẹ. A lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa, ẹ̀rí ìgbàlà, tàbí a lè ṣí Bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Tàbí àwọn ìwé ìpolongo ìhìn rere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà, a lè fún àwọn ènìyàn, àtàbí àwọn ìwé, tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí, a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn, kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹta, kí ni agbára tí ń ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ṣe lẹ́yìn? Kí sì ni èrèdí tí a fi ń wàásù? Agbára tí ń ti wàásù wa lẹ́yìn, jẹ́ kí a wo Yohánù orí 17 ẹsẹ̀ 21, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa,
kí ayé kí o lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Agbára tí ń ti ìwà sùn wá lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan. Bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé, bí o bá ti dì dúró tí ó ń sọ̀rọ̀, gbà tí o bá dìde dúró tí ó ń tako àlùfáà tí ó ń tako olùṣọ́àgùntàn tí ó ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú olé yìí. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín ẹ̀ṣẹ̀ wà ní ìdàpọ̀ ojú olé pé èyí tí olùṣọ́àgùntàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò fara mọ́, èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí níbẹ̀, èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà á bẹ́ẹ̀, èyí tí mo gbà nìyí. Gbà tán bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́, kò sí ọkàn tí ó nígbàlà. Ó nígbà tí a bá jẹ́ ọ̀kan, ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi. Nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará, ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ, tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn, bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn, bí àwọn tí a jọ jẹ́ ará nínú Olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè, bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀. Ẹ̀kọ́ kan, ìwọṣọ kan, ìrìn kan, tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn. Gbà tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa, tí wọ́n bá rí pé a jọ ní ìdàpọ̀, a sì ní ìrẹ́pọ̀, ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́, yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn. Èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, jẹ́ kí a wo Iṣẹ́ Àwọn Apọ́stólì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, tí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde, tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn, ẹ̀mí Ọlọ́run, iná Ọlọ́run ti ń jorun, ó ti wà ní ìgbésí ayé wa. Bí a bá ń sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn, yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ. Nínú ìwé Iṣẹ́ Àwọn Apọ́stólì orí kẹrin, Iṣẹ́ Àwọn Apọ́stólì orí kẹrin ẹsẹ̀ 21, nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára, agbára tí ń yí ọkàn padà, agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe, agbára tí ń sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, agbára tí fún ẹni ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, agbára tí jẹ́ kí a lè tẹríba kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì. Ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀, ó yẹ kí ó kún fún àdúrà. Ó ní nígbà tí wọ́n gbàdúrà tán, èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún wọn ti dákẹ́ àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe èsì tán kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan wọn ò mọ kí ni wọ́n sọ mọ́. Àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan, wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Bí wọ́n ti gbàdúrà, a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì. Tí ó bá jẹ́ pé àdúrà àdákẹ́jẹ́ ni, àdúrà kí a má lè sọ̀rọ̀ síta, àdúrà kí a má tirẹ̀ lè mọ̀ kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà, ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì ṣùgbọ́n wọ́n gbàdúrà, ibi tí wọ́n péjọ sí ó mìtìtì. Èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn, àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè, àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ Ọlọ́run. Ó wá sọ fún wa wípé wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọ́n kún fún ẹ̀mí mọ́, agbára Ọlọ́run ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wọn. Ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 23, agbára ńlá, agbára ńlá ni àwọn apọ́stólì sì fi ń jẹ́rìí àjínde Jésù Olúwa, oore ọ̀fẹ́ púpọ̀.
sì wà lórí wọn. Kí ni èrèdí tí a fi ń wàásù? Ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà, kí wọn kí ó ba lè gba Jésù Kristì gbọ́, kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn kan ṣoṣo, ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là, kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Wo Jòhánù orí ogún, ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yìn kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristì náà ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yìn kí ó lè ní iyì sí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn, kì í ṣe pé kí a máa lé wọn sá fún Ọlọ́run, kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni, lágbájá ìwàásù kọ́ yẹn. Èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù, kí wọn kí ó lè ní ìgbàlà, kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù, kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn, kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kun lónìí. Ni Jésù Kristì ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́, wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí, ẹlẹ́rìí òtítọ́, ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà tí èèwọ̀ fún ara rẹ̀ tí o sì ní ìgbàlà. Bí o bá ti ní ìgbàlà, ó ti di ẹlẹ́rìí, ó ti di agbẹnusọ fún Ọlọ́run. Ìdè dúró lórí ẹsẹ̀ rẹ, kí o gbàdúrà kí agbára Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìtara fún iṣẹ́ Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ. Dìde kí o gbàdúrà sókè, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́, ẹlẹ́rìí tí gba ọkàn là, ẹlẹ́rìí tí sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ó ní ọ̀nà, Jésù Kristì ó ní iyì, àti wípé Jésù Kristì ní ẹni náà tí a fi fún wa kí ó ba lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Dìde kí o sọ fún Ọlọ́run, Jésù Kristì ní òtítọ́, ó ní ọ̀nà àti iyì, ẹnikẹ́ni tí ó bá sọ bàbá wá ó ní láti wá nípasẹ̀ rẹ̀. Sọ fún Ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ, nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn, nípa wíwàásù fún àwọn ènìyàn, nípa pínpín àwọn ìwé kéékèèké ìpolongo ìrere, nípa àwọn ìwé, nípa kápẹ́ẹ̀tì, nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run wípé ó wàásù ìrere, ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì. Gbàdúrà títí agbára Ọlọ́run, ọgbọ́n Ọlọ́run, iyì Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, ìtara Ọlọ́run, iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ. Gbàdúrà títí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, tó fi lè jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ fún Jésù Kristì.

Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti nbe le orun. Adupe fun awon eri ti a ti gbo. Adupe wipe agbara yin ki ba ti. Wipe bi a ba sadi yin abo iwosan ori ofe igbala nbe lodo yin. A nbebe wipe bi a se wa ni asale yi gbogbo oniruru ebe ti a mo wa. Wipe e o da awon ni oruko Jesu. A nbe yin wipe awon ti ile nle ti ona na. Wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa. Ibi ti o dabi eni wipe ruke rudo wa a nbe yin wipe alaafia yo joba ni oruko Jesu. A nbebe wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo bi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won e fowole e saanu fun won bi a si ti wa si iwaju yin lati gbo oro yin nisisiyi e je ki imole atoran wa ki o han si ona yin ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa ki a ba le je alabukun fun adupe opo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodo ori kejila lati ese kejila si ese ketala. Exodo ori kejila lati ese kejila. Nitori ti emi o la ile Egypt ja li oruna emi o se ko lu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt lemi o se idajo emili olowa eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja iyonu na ki yo wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt bi o ba ranti ni ose ti o koja a soro lori eje Kristi eje iyebiye loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe nigbati mo ba ri eje na bi o ba se afiyesi daradara ni ese iketala ni o nso fun wa wipe nigbati emi ba ri eje na emi o re yin koja emi o re yin koja. Nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se npe ajo na ni ajo ire koja Olowa. Ilana pataki ti a se fe yewo loni ti a npe ni ajo ire koja Olowa o je ohun ti o se iyebiye o je ohun ti o ni anfani tabi ibukun popo sugbon ilana ti a nso nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re bi o ti le je wipe won tesiwaju lati ma paamo le ododun sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won nitori wipe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won daradara bi won ti le tesiwaju lati ma paamo sibe sibe awon ibukun wonyi won fo won koja. Eje ke awo ninu oro Olorun ke awo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won sugbon anfani re ko je ti won ninu Deuteronomy ori 16 lati ese ikini. Deuteronomy ori 16 lati ese ikini. Iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru eyi ni ase ti a pa fun won sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile Egypt e so wi pe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ìsírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọ ká ni wọ́n rọgbà yí ọ ká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaron si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o tebo inu eje na a o si fi won aterigba ile won.

kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó tẹ́bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwokòtò. Ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwokòtò kún ara, àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn, wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún, tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn yìí tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kìí bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́, rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù, wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ní ìjọ kejì, Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo lè fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébòó. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébòó. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristì rúbọ fún wa. Yẹ kí ó yẹ wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébòó. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà lọ́wọ́ ìpọ́njú, tó gbà lọ́wọ́ inúnibíni láti

bí ọdún èṣù tó gbà á lọ́wọ́ wàhálà tí àbá kó sí tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí á ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó ń padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run bè lọ́wọ́ ọmọ Israẹli ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristì, nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrews ń tọ́ka sí ní orí keje. Hebrews orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristì. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristì nìkan ṣoṣo ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíptì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn náà.
nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni ari ninu majemu titun ti o n toka si Jesu Christi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye afiyesi kerin eje ti atasile yi koto bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi koto ikeji o pe odo agutan na lati je alai laboko alai leri alai legan eyi koto iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni an so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o tile je wi pe ati pa odo agutan na bi o tile je pe ati gba eje re si ibi kan bi o tile je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan woyi ba se pe patapata wo exodus ori kejila exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el fi el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji olowa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe ni toto ni Jesu Christi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji dinlogbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni ti n pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti a ti mo wi pe ati pa Jesu Christi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Christi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon ese re fun olorun o si so fun olorun wi pe o se olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Christi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun
jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristì. Ó ń tọ́ka sí Jésù Kristì fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù 1 láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lè ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà ló di ara. Ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀. Ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa. Àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní 4:63, èmi ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, èmi ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristì nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni. Ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus 12, a sì ti kà á fún wa nínú Kọrintì 5:5 láti ẹsẹ̀ 7-8, láti jẹ àkàrà àìwú. Kọrintì 5:5, nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ère kọjá wa, àní Kristì robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan, tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwúkàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojúkòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá, jẹ́ kí a wo Exodus 12:1-6 láti ẹsẹ̀ 13. Ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà,
nigba ti emi ba si ri eje na ko so wi pe nigba ti emi ba ri ise ododo ara eni oni nigba ti emi ba si ri eje na ko so wi pe nigba ti mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigba ti mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigba ti mo ba ri eje na ko so nipa aso funfun nigba ti mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigba ti mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti atasile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Kristi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon wonyi n jiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o n ja ni ile iru eni be bi ara ba san ti o n gbe ile ti ko ni ilekun bi ara ba san bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki eni kokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o n se iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan wonyi ni ese ikokandini aadota o mu kikoro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu
ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Kristi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni we pe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki agba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wi pe idajo olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wi pe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye ti re ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wi pe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Kristi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodus rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba tetin sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Kristi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karundini adofa orin Dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapaa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si aarin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa
ti ata jere sile nitori ti wa ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti npi igbagbo wa ninu eje na ti o nso fun olorun ti o nko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki adidi duro lati ba olorun soro ranti pe jesu christ ni kan soso ni odo agotan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun ani igbala eje re ni kan soso ni o le fun ani idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panshaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje jesu christ sile fun o ata eje jesu christ sile fun o ata eje jesu christ sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye tin bo lori awon elese gbagbo ninu eje jesu christ ti ata sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun tin ka kiri aye lode oni ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti ata sile fun o gbagbo ninu eje na ti ata sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti ata sile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje jesu christ ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje jesu christ ki o le je ti re ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ jésù kristi ti ata sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa ré ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ jésù kristi bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yóò wù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rè yín kọjá àìsàn yóò re ọkọjá bí a bá rí ẹ̀jẹ̀ jésù kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọjá wàhálà ayé yìí yóò re ọkọjá
ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọkọ já. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

bóyá nkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀ a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọnu sí ara wa ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé ó ṣeéṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ̀ sí ara wa ẹ jẹ́ kí a wo Isaiah orí kejìdínlọ́gọ́ta Isaiah orí kejìdínlọ́gọ́ta ẹsẹ̀ ìkeje kí a ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ̀ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnu bí a ti lè fi ìwọ̀ tútù tàbí ọkàn ìyọnu bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí ẹ bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé ara àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalem ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejì lé ní ọgbọ̀n ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín ẹni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnu ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú Kristi ti dáríji yín ó tún sọ fún wa ó ń tẹ̀ mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọnu sí ara wa bí a bá padà sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá kí a ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni ó ṣeéṣe bóyá kò lówó ó ṣeéṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa kò lè fún wa lóúnjẹ ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúàbí ni kí ló dé ta ń sọ bẹ́ẹ̀ a máa ń sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀ ó ga púpọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ nínú ẹbí bí ó ṣeéṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀ bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ.

0: o se se ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o se se ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe onje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wo pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wo pe iyawo omo mi mi o riru e ri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti ako ti o gbe ko nitori kini se nitori pe ako gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o da be ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o da bi omo fun mi irele je ohun ti o se pataki ye ke awo Peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba fun awon agba be gege eyin ipere eyin omode e teriba fun awon agba laye ode oni ni a rin wi pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni oni igbagbo ni a ri wi pe a o bowo fun awon agba ori omokunrin kan boya o je omo ogun odun ori elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti ewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbon odun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi ogota odun ni o ma so pe brother omo gbodun ti o npe eni ogota odun ni boda ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o se se ki o je omo odun 25 ni o je olu eni to ndari idapo ju ile ki eni ti a ndari re yi ki o je bi omo 70 odun eti eni ti o ndari idapo ju le ba fin ma bo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to npe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti a je omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni aarin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isimi a wa inu iwe mimo a si nfe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi baba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa Jesu ko wa ni nkan woyi o ni ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori Olorun ko ju ija si awon agberaga sugbon o nfi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teriba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wi pe awa papa a je eniyan Olorun ninu Peteru kini ori keta Peteru kini ori keta ye kin kunkun ka fun o lati ese kini nitori o se pataki popo ese kerin la nlo sugbon je kin ka lati ese kini be gege eyin aya e ma teriba fun awon oko yin pe bi enikeni ba ti le se aigboran si oro na ki a le jire won le aisoro nipa iwa awon aya won awa ti ati loko tabi ti ati gbeyawo o ye ki ede yi ki o ye wa we pe irele o se pataki popo ninu ile iteriba se pataki popo ninu ile o ma nse ni laanu o si ma ba ni lokan je bi abari aya ti o so wi pe oun ti de atun bi wepe oun ti le je osise ninu ijo bi a ba ri bi o se nsoro agan oro lile si oko re o ma nje oun to ma nse ni laanu wepe arabirin se nsoro bayi se ko mo wepe bibeli o kan nipa fun wa lati teriba fun oko wa ni o ni bi oko wa bi o ti le je eni ti o nse egboran si oro na eni ti ki se onigbagbo o ni sibe o ye ki a ni iteriba ke a ba le jere awon oko won yi pelu iwa irele ti a ni nigba ti won ba nwo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti run didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti a nso nihi eyin obirin e teti sile igba miran o sese ki o se oko re eti o ba fi kunle ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se be mo ki o ni iwa irele ohun ti o se ni wepe o mo wepe inu oko odun sugbon o mo iru irun didi ti oko ti o ma nfe eti o ba fi so lenu wepe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wipe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko nfe o ro wipe eyi ni yo munu oko dun nitooto ni oko fe ki o je ni ti o ni imototo oko fe ki o je ni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe o nfe nkan miran o nfe ki a ni irele wepe yo ma so ninu okan re wepe o morun di looto sugbon iwa o da ni tooto ni o ma so owo sugbon iwa re nko wese kerin nisinsin yi sugbon ki o je ti eni ti o fara sile okan ninu oso aidi baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun awe pe ohun kan wa ti o ju irun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o se yebiye ni waju olowa nitori be o ye ki a mo we pe awon nkan won yi ni olorun be lowo enikokan wa o nfe ki a gbe nkan won yi wo o nfe ki a hu awon nkan won yi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si iketala egbe okan yonuwo iseun irele inutitu ipamora o ye ki a ma farada fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wipe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wipe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wipe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa yìí ni ó mú wa lọ sí ìkórí kejì ìfẹ́ kìrìsìtẹ́nì wo ẹsẹ̀ kẹrìnlá àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ó yẹ kí a ní ìfẹ́ ìfẹ́ yìí ó ṣe pàtàkì yẹ kí a wo kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní Kọrinti kini, ori kejo, ese kini, shugbon, ni ti awon nkan, ti afi rubo si orisha. Amo kwe, bogbo wa, leoni imo, imo, ama afe, shugbon, ife, ni igbe niro, on sofwa wepe, bi abani ife, ife, yogbe waro, iba jeninu ijo, iba jeninu ile, iba je ni ibe ise nibi kibi ti a ba wa ife wa ti a nfi han yo ma gbe awon elomiran ro bi won ti le subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe ni ro
1: yẹ ki a wo ori kẹrìnlá ẹsẹ ìkíní ẹ ma lépa ìfẹ ki ẹ sì ma fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúnkún ma sọ tẹ́lẹ̀ ohun tí a fẹ́ fihàn níhìn nísinsìn ni ti ìfẹ́ ẹ ma lépa ìfẹ́ èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a ma lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a ma lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a bèèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́ bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni kí a má ṣe ṣe kí a rí i pé a ń lépa ìfẹ́ ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́ ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́ ìgbà mìíràn a máa ń ṣe bẹ́ni pé a ń ran ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé àwọn wàhálà tí a ní nínú ilé àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá gbálẹ̀ ni wọ́n bá fọṣọ wọ́n bá ṣe ohunkóhun bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀ ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ń sìn kò ṣeé fẹnu sọ o mọ̀ iṣẹ́ má ti bọ́ lọ́wọ́ ẹ sọ kí n gbọ́ bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá kò kún iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ kò sí bó ṣe lè ṣe ó ń gbàdúrà ó ń ka bíbélì ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní bá dẹ̀ ti lágbájá ẹ bá òní nǹkan o mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo bá yín gbálẹ̀ mo bá yín ṣe mo tún lè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olófòfo ni irú ẹni yìí gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́ bí a bá rí wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́ ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni ó jẹ́ arábìnrin nínú olúwa arákùnrin nínú olúwa a mọ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ wípé ẹ máa ṣe ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa nínú tẹsalóníkà kínní tẹsalóníkà kejì ṣègáfà fún mi tẹsalóníkà kejì orí kínní ẹsẹ̀ kẹta iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀ ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí báwo ni a ṣe lè fi hàn jẹ́ kí a wo pétérò lákọ̀ọ́kọ́ kí a tún lọ wo kọ́rìntì kínní pétérò orí kẹrin pétérò kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ ju gbogbo rẹ̀ lọ ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ju gbogbo rẹ̀ lọ ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín ìfẹ́ tí a ń sọ níhìn kì í ṣe ìfẹ́ kò fẹ́ nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná ó lè máa yà ọ́ lẹ́nu kìí ṣe ìfẹ́ ti inú ayé ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa ó ṣeé ṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí ó sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀ yóò bò ó mọ́lẹ̀ ó ṣeé ṣe bóyá ẹni tí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe ó ṣe ọ̀rọ̀ sọ ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú máàkù a sì mọ̀ wípé kò sí nínú máàkù wípé inú ìṣe àwọn àpọ́sẹ́lì ni ọ̀rọ̀ náà wà èyí kìí ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọ́n gbọ́ wọn sórí àga wàásù wọn ò kúkú mọ̀rọ̀ sọ wọn ò kúkú lè ṣe nǹkan yìí àlùfáà wa olùṣọ́ àgùntàn wa ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rabí wọ̀nyí nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀ tàbí ìwọ tí o jẹ́ aya nínú ilé ó ṣeé ṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 naira sílẹ̀ ó fi 18 naira sílẹ̀ kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé 18 naira tó fi sílẹ̀ kò tó nǹkan kò ní lè ra nǹkan kan wá láti ọjà bí o bá sì ti rí ìyá rẹ kí o máa sọ fún yín pé ìyá nǹkan tí mo ń dojúkọ rárá ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ tàbí ará nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò ọlọ́run fún wa níhìn rere ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣe wá ní olóríire wo bí ìjọ ṣe rí wo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí ìjọ dáradára ni ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn kí o wá gbé lọ sí cms kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà wọ́n ṣẹ̀ mí báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀ tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka bíbélì kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà lóòótọ́ la sọ pé a di àtúnbí ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ ọlọ́run tí a sọ pé a di àtúnbí nǹkan tán ṣe fún mi n ò lè gbàgbé títí láé ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba ọlọ́run ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ará nínú olúwa sí àwọn tí wọ́n wà ní òde kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa jẹ́ kí a wo kọ́rìntì kínní orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹrin ó ń sọ fún wa nípa ìfẹ́ a máa mú sùúrù ìfẹ́ a máa mú sùúrù bóyá rò wípé ó yẹ kí o jẹ́ adarí ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí mú sùúrù bí o bá ní ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ìjọ ìfẹ́ a máa mú sùúrù bóyá o ti gbé ìyàwó ni o sì fẹ́ràn aya rẹ ṣùgbọ́n ọmọ ò tí ì dé ìyá ń sọ fún ọ àwọn ẹbí ń sọ fún ọ wípé o ò ju obìnrin yìí sílẹ̀ kò lè bímọ o ìfẹ́ a máa mú sùúrù ìgbà tirẹ̀ yóò dé ọlọ́run yóò yí nǹkan padà jẹ́ kí ìfẹ́ ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí ọlọ́run yóò ṣe é a máa ṣeun ìfẹ́ kìí ṣe ìlara ìfẹ́ kìí sọ̀rọ̀ ìgbéraga kìí fẹ̀ kìí hùwà àìtọ́ kìí wá ohun ti ara rẹ̀ a kìí mú u bínú bẹ́ẹ̀ ni kìí gbìrò ohun búburú kìí yọ̀ sí àìṣòdodo ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ó ṣeé ṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ o sì mọ kí ló ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o kí a tó dá ọ padà sí ààyè rẹ nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dádúró wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo lókàn ẹ̀ ń bẹ̀ kí ló mọ̀ tó ṣe
0: eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa ole jija o n soro si o n soro we pe boyo jale boya se boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso ago tan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi atile da eni kan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si aisododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo gbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki ese ma dope kan meji lo wa nihin ikini alaafia ikeji didope ni apa kan ari alaafia ni apa keji ari idope ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a n dope ninu gbogbo onko wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ke a ri wo pe ni igba gbogbo a n dope loni ni olorun ti je ki o ye wa wo pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dope ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atun bi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa je ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bi a o ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba okan wa la ki o saanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbesi aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
2: gbadura Olorun alaanu adupe lowo yin wo pe e tun mu wa se waju yin loni adupe fun ti e ti se fun wa nipa se Jesu Christ ti o ku fun wa ni ori igi agbelebo a nbebe we pe lojojumo de a ma fi okan imori ati ope han ni waju yin ni oruko Jesu ati pe ki igbese aye wa ati ogbogbo ti a nse ki o pion we pe aje eni ti o more bi ati wa loni lati keko oro yin a nbe yin lekan si we pe ki e wa ko wa we pe ki e je ki awon ikoko ti o wa ninu oro yi ki o wa si okan wa ki o si je ohun ti a mo daju loruko Jesu e to wa le ona hirere e sanu fun wa pelu e se wa niye lati le ko eko yi ni akoye ni loruko Jesu Kristo lo wa wa loni ante so waju ninu eko wa ni epistle ti Paulu apostle si awon ara Kolose loni ankeko ninu Kolose ori kini lati ese ikejila titi de ese ikerinla ke ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayan pe omo re ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese awon ese meta yi ni yo je ipile fun eko ti a fe ko loni bi o ba wo ese kesan si ese kokanla o nso nipa adura gbegba nibi adura gbegba yi ni o tin so nipa bi a se nbebe lowo lodo Olorun fun awon ohun ti a ni nilo ni igbese aye wa loni ni ese ikejila si ese ikerinla o nso nipa ti idupe ikoko oro wa yo duro lori awon idi ope isepe ati ope ni awon ti o se pataki ninu adura ti Paul gba fun awon ara Kolose bi awa paapa si ti nkeko nipa adura o ye ki a mo we pe awon nkan wonyi je ohun meji ti o se koko ninu adura wa ikini o ye ki a mo we pe o ye ki a ni okan ope si Olorun ikeji ki a si tun fi awon ebe adura wa wa si waju Olorun bi o ba wo iwe mimo daradara ti o ba si ni imo ti o peye nipa adura gbegba yo yi o wi pe ohun meji wonyi se pataki gege bi apere je ki n toka si ese bibeli bi meji fun ni Filipi ori kerin ese ikepa e ma se aniyan ohun ko hun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun o so fun a wi pe ki a je ki adura wa ki o je pelu ebe ati idupe lapa kan a nbebe a nsipe wo pe ki Olorun ki o se ohun kan fun wa ni apa keji a tun dupe lowo Olorun awon to ti se fun wa saaju ninu Timothy kini ori keji Timothy kini ori keji lati ese ikini nitori na mo gba yin niyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ati ki a ma dupe nitori gbogbo eniyan bi o ti n so nipa adura gbegba nipa isipe ati ebe be le o n so nipa ki a ma dupe ninu adura wa fun gbogbo eniyan o ye ki a ma fi ope fun Olorun ninu ibanisoro wa bi a ti n soro pelu awon aladugbo tabi awon ojulomo tabi ore wa o ye ki a ma fi okan ope han si Olorun ninu orin ti a n ko yala awon orin egbe kekeke tabi awon orin miran ti a n ko o ye ki a ma dupe lowo Olorun ati paapa julo ninu adura wa ni igba gbogbo o ye ki a ma dupe lowo Olorun eyi ni awon ese bibeli popo ni won gbe lese fun wa wipe ni igba gbogbo ninu ohunkohun ati ni ayekaye ti a ba ba ara wa o ye ki a ma fi okan idupe han fun Olowa e je ki a wo orin Dafidi ori kokandinlaadorin orin Dafidi ori kokandinlaadorin ese ogbon si ese ogbon o le kan emi o fi orin yin oruko olorun emi o se fi ope gbe oruko re ga eyi pelu ni yo wo olowa ju oda maalu ati akọ maalu lo ti o ni iwo ati bata ese ohun ti olorin David n so fun ani we pe ope si olorun eyin si olorun nipa gbigbe oruko re ga ninu orin yin we pe eyi ju ebo ti awon mo Israeli ti won ru ni akoko aye won ninu Hebrew ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a n so lenu si awon aladogbo wa Hebrew ori ketala ese kedogun nje nipasẹ re eje ki a ma ru ebo iyin si olorun ni igba gbogbo eyi ni ni eso ete wa eyi ni ni eso ete wa tin jewo oruko re awon nkan wonyi ni o mu da wa loju wepe ase olorun ni wepe o ye ki a ma dupe lowo olorun ni igba gbogbo bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti ani ninu bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo nikan sosho o ye ki a ma dupe lowo olorun ni ikoko ki a sun ma dupe lowo olorun ni gbangba o danieli ori kefa ese kokanla ki a wo bi danieli yi bi o se n dupe lowo olorun ni ikoko ninu adura re danieli ori kefa ese kokanla nigbati danieli si ti mo pe ako iwe na tan o wo ile re lo o si si oju operese yara re sile si ha jerusalemu o kunle le kun re ni igba meta lojo o gbadura o si dupe ni waju olorun re gege bi oyin ti se nigba ti jori eyi je iwa ati asa ti daniel fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo olorun nigba gbogbo eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe a je eni ti o gba olorun gbo bi a ba so wipe a je eni ti o ri ore ofe ni waju olorun o ye ki awa paapa ki a ma dupe lowo olorun nigba gbogbo mo ti si eyi fun o ninu orin ninu danieli wipe ni ikoko o ye ki a ma dupe lowo olorun je ki a wo wipe ni gbangba pelu o ye ki a ma dupe lowo olorun eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ile isin ti a se fi akoko sile fun wa o ye ki a le duro niwaju awon eniyan olorun lati dupe lowo olorun ninu orin dafidi ori karundinlogoji ese kejidinlogun orin dafidi ori karundinlogoji ese kejidinlogun o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan dafidi n so fun a wipe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wipe olorun sore fun ohun wipe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si olowa bi a ti n so nipa pe ki a ma dupe lodo olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun olorun fun ohun marun otooto ikini o ye ki a ma dupe lowo olorun fun eni ti olorun se wipe o je olooto wipe o je alaanu wipe o je eni mimo wipe o je eni ti a le feyinti ti ki yo jani tile o ye ki a ma dupe lowo olorun ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti jesu kristi se lori igi agbelebo lati fa wa sumo odo olorun lati je ki awa ti a je ota olorun tele tele ki a di eni ti o di omo olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo olorun nigba gbogbo fun ise asepe yi ti kristi ti se fun wa iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wipe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dupe lowo olorun ikerin ni itesewaju awon elomiran yẹ́là nípa ti ara tàbí nípa ti ẹ̀mí bí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń tẹ̀síwájú nípa ti ẹ̀mí tí wọ́n ń gòkè àgbà nípa nǹkan ti ẹ̀mí tàbí tí wọ́n ní ìlọsíwájú nípa ti ara ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí ti wọn ìkarùn-ún fún gbogbo ní ìgbésí ayé wa kékeré tàbí ńlá fún oúnjẹ tí a ń jẹ fún àlàáfíà tí ó fún wa fún ìgbé ayé tí ó fún wa fún ìrètí ọ̀run tí ó fún wa fún gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan fún ẹni tí ọlọ́run ń ṣe ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nínú orin dáfídì orí ọgbọ̀n orin dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ kẹrin kọrin sí olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́ kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀ ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ ọlọ́run bí a bá ti rántí wípé òun kì í ṣèké bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa ó yẹ kí a máa fi ọpẹ́ fún ọlọ́run nínú orin dáfídì orí karùn-ún dín ní ọgọ́rin orí karùn-ún dín ní ọgọ́rin ẹsẹ̀ ìkíní ọlọ́run ìwọ ni àwa fi ọpẹ́ fún ìwọ ni àwa fi ọpẹ́ fún nítorí orúkọ rẹ súnmọ́ tòsí iṣẹ́ ìyanu rẹ fi hàn bí a ti ń rí wípé bí a ti ń pe ọlọ́run wípé ó ń gbọ́ tiwa èyí sì fi hàn wípé kò jìnà rere sí wa wípé ó súnmọ́ tòsí nítorí wípé a ní ìdánilójú wípé ọlọ́run súnmọ́ tòsí wa àti nítorí iṣẹ́ ìyanu rẹ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìkejì fún iṣẹ́ àṣepé tí kristi ṣe lórí igi àgbélébò wò kọ́rìntì kínní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta ṣùgbọ́n ọ̀pẹ ni fún ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa olúwa wa jésù kristi èyí ń sọ fún wa wípé nítorí ohun tí jésù ṣe fún wa lórí igi àgbélébò tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ìṣẹ́gun lórí èṣù ìṣẹ́gun lórí ayé ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí ọlọ́run nígbà gbogbo nínú kọ́rìntì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ọ̀pẹ ni fún ọlọ́run ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú kristi tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo nínú kọ́rìntì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ọ̀pẹ ni fún ọlọ́run nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀ ọ̀pẹ ni fún ọlọ́run nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ jésù kristi olúwa wa ìkẹta mo wí pé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kì í kàn ṣe wípé jésù kristi kú lórí igi àgbélébò ṣùgbọ́n èrè àǹfààní ikú jésù kristi lórí igi àgbélébò yìí wípé ó jẹ́ tiwa nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà nítorí wípé a ti gba ọkàn wa là nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú ọlọ́run nínú tímótíù kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìlá tímótíù kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìlá èyí ni a kà nípa paul tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára àní kristi jésù olúwa olúwa wa nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyan mí sí iṣẹ́ rẹ̀ bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwo ènìyàn ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́ oore ọ̀fẹ́ olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú kristi jésù òtítọ́ lè ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé kristi jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun nitori wipe ati je ki on je alabapin ninu eborun ninu idariji ninu eje Jesu Kristi wipe oun fi ope okan okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese iketala Tesalonika kini ori keji ese iketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigbati eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je nito to bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigbati Paul apostle ti o ri bi awon won yi se ntesiwaju ninu igbagbo o duwe pe o ndupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dinlogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun anise o ye ki a dupe bi o si dabi eni wi pe nkan ko tora won ni igbese aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin bi a ba wo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o tile je wi pe nigba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe sugbon nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ireti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o so fun awon eniyan won yo pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a n so fun ani we pe tele tele awon eniyan wonyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese iketala ki o wo idi keji ti o ye ki a fi ma dupe lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti ati ba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni afesoro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wipe ohun ti apostle Paul n so fun ani wipe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe àwọn ènìyàn mímọ́ lé ní ogún yìí ṣùgbọ́n ó mú wa yẹ láti lè jẹ́ alájọpín tàbí alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ó wí pé àwọn ènìyàn mímọ́ tí ó ń rìn nínú ìmọ́lẹ̀ ìkíní ó mú wa yẹ, ìkejì pẹ̀lú àwọn ènìyàn mímọ́, ìkẹta àwọn ènìyàn mímọ́ tí ó rìn nínú ìmọ́lẹ̀. Rántí wí pé àwa tí a jẹ́ kèfèrí, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jẹ́ ẹni tí a sọnù, ẹni tí a tanù, ẹni tí ó jìnà réré sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a kò yẹ sí oore ọ̀fẹ́ tàbí ìbùkún Ọlọ́run. Nítorí pé ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wí pé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, ní àkókò tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí, a jìnà réré sí Ọlọ́run. Wo Éfésù orí kejì, Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkejìlá, pé lé àkókò náà, ẹ̀yin wà lé àìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Èyí jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó mọ Jésù, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a kò yẹ sí ogún àwọn ènìyàn mímọ́. Nítorí wípé a jẹ́ aláìní Kristi, a jẹ́ àjèjì sí àwọn ìbùkún àti àwọn àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì, a jẹ́ àlejò sí àwọn májẹ̀mú ìlérí, a sì jẹ́ aláìní ìrètí àti aláìní Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ a kò yẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, báwo ni a wá ṣe di ẹni tí ó yẹ sí ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀? Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé a wẹ̀ wá nù nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé Jésù Kristi ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa, ó sì kó àwọn ẹ̀ṣẹ̀ wa lọ. Bí a ti wá sí ẹsẹ̀ àgbélébò tí a kúnlẹ̀, tí a gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a mọ̀ wípé a ò lẹ́tọ̀ọ́, a ò sì yẹ sí ìbùkún àti àǹfààní tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn ènìyàn mímọ́, nítorí wípé a jẹ́ aláìmọ́, a jẹ́ aláìyẹ, a jẹ́ ẹlẹ́gàn, a jẹ́ eléèrí níwájú Ọlọ́run, a sì jẹ́ ẹni tí iṣẹ́ òkùnkùn àti agbára òkùnkùn tí ó ń jọba ní ìgbésí ayé rẹ̀. Nítorí bẹ́ẹ̀ a mọ̀ wípé a kò yẹ, ṣùgbọ́n nígbà tí a gba Jésù Kristi gbọ́, nígbà tí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a kọ̀ ọ́ sílẹ̀, nígbà tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run, nígbà yìí gan ni ó tọ́ka sí wípé a di ẹni tí ó yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ wípé bí bàbá bá fẹ́ di olóògbé, bí o bá fẹ́ fi ayé sílẹ̀, wípé bàbá yìí a bẹ̀rẹ̀ sí ní pín ogún, ṣùgbọ́n a kì í pín ogún fún àlejò, a kì í pín ogún fún àwọn ọ̀tá, àwọn ọmọ tí a bí láti inú wa jáde lè a máa ń pín ogún fún. Nígbà tí a di ènìyàn mímọ́, nígbà yìí gan lè a di ọmọ Ọlọ́run. Nítorí wípé bí o bá ṣe wà ní ipò ọ̀tá Ọlọ́run, bí o bá wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, tàbí bí o bá wà nínú àwọn tí ó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, o kò ní ogún tàbí ìní lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tí a fà ọ́ súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ ikú Jésù Kristi, nígbà yìí gan ni o di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wo ni a ń sọ nípa rẹ̀? Àwọn tí a ti sọ wọ́n di ààyè, sọ wọ́n di ọ̀tún nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Rántí wípé ẹ̀jẹ̀ Jésù yìí ni ó wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Wo Yohánù kíní, Yohánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, Yohánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, ṣe rántí wípé àwọn ènìyàn mímọ́ tí a ń sọ nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè a pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe o ti an so ni wi pe bi a ba so wi pe arin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa asi ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wi pe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe arin ninu imole ye se be ni kan sosho bi aban fi ese we okunkun ani lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo irere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo be lo nisinsin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mo wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mo wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wo pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan sosho li o je omo olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronuko ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi olowa ati olugba wa olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo olorun o ni ki a le se wa logo pelu re adi ajumojogun pelu Kristi nitori wi pe ati di omo olorun ranti wi pe gba ti a so pe adi omo olorun e je wi pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so wi pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese o ni a n pe ni igbala bi a ti tun wa bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyá ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ ọlọ́run ẹsẹ̀ ìkẹrin ó ní àtúnwábí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kì í ṣá tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn a ń sọ fún wa wí pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa wo ẹsẹ̀ ìṣe àwọn àpọ́stélì orí ogún ìṣe àwọn àpọ́stélì ori ogun ese ikeji le logbon je ni sisin ye ara mo fi yin le olorun lowo ati oro ore ofere ti o le gbe yin duro.

mọ́ ẹ̀ṣẹ̀ wọn kúrò. Àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́, ó sọ wípé tí ó sì lè fún wọn ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì darí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́, ó tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébùú? Ìkíní, ìyà ẹni pẹ̀kan. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí a padà sí Kolose orí kìíní. Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí kìíní, nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́, nínú ìmọ́lẹ̀, àti nítorí kíni ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé. Nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀, èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù.

fún ìdájọ́ ayérayé yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Nínú Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá, a ń wo ohun tí ìgbàlà já sí, tí ìgbàlà jẹ́ nínú ayé àwọn tí ó bá ti di ọmọ ìgbàlà. Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó sọ fún wa wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kì í ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá, kì í ṣe wípé abímí sílé ìsìn yẹn ló mú ìgbàlà wá, nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn. Olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kì í ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kì í ṣe aṣọ tí a ń wọ̀ sára. Ó sọ fún wa wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kì í ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá, kì í ṣe wípé abímí sílé ìsìn yẹn ló mú ìgbàlà wá, nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn. Olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kì í ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kì í ṣe aṣọ tí a ń wọ̀ sára, kì í ṣe àwọn ojúṣe tí a ń ṣe nínú ilé ìsìn ló ń fún wa ní ìgbàlà. Ó ní, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́ kò fẹ́ ayé, àti kí a sì máa wà lí àìrè kọjá, lí òdodo, àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Orí ohun tí a kọ sí yìí wípé kí a wà ní àìrè kọjá. Bí a bá ti fi Kristi robọ fún wa tí ó jẹ́ ìrè kọjá wa, nígbà náà yóò fún wa ní agbára láti gbé ìgbésí ayé ọ̀tún, ìgbésí ayé òdodo. Ìlànà tí Ọlọ́run sì là sílẹ̀, ìlà tí ó fà sílẹ̀ wípé kí a má ṣe ré ìlà tàbí ìlànà yìí kọjá, a ó gbé ìgbésí ayé wa ní ìwọ̀ntúnwọ̀nsì. Ó ní, a ó wà ní àìrè kọjá. Èyí jẹ́ wípé a ó gbé ìgbésí ayé òdodo, tàbí ní èdè mìíràn, a ó wà ní ìwà bí Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Àwọn atanijẹ́ máa ń sọ fún wa wípé kò sẹ́ni tó lè gbé ìgbésí ayé ìwà bí Ọlọ́run nínú ayé tí a wà yìí, ṣùgbọ́n sọ fún wa wípé ó ṣeéṣe fún àwọn tí a ti ra padà, ó ṣeéṣe fún àwọn tí a ti gbàlà láti gbé irú ìgbésí ayé bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà, ìràpadà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kì í ṣe ẹ̀ṣẹ̀ púpọ̀ tàbí ẹ̀ṣẹ̀ díẹ̀, yóò rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́, ìwẹ̀nùmọ́ là ń pè bẹ́ẹ̀, fún ara rẹ̀, fún ìní ohun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ gbogbo. Ní ohun tí a ti kà wọ̀nyí, ó jẹ́ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàlà. Ṣùgbọ́n kí a tún máa ṣe àlàyé ju bẹ́ẹ̀ lọ lórí ohun tí a ń pè ní ìgbàlà, ó yẹ kí a béèrè ìbéèrè kan. Kí ni a tilẹ̀ ń pè ní ìgbàlà? Jẹ́ kí a kọ́kọ́ wo ohun tí kì í ṣe ìgbàlà náà. Bí a bá wo ohun tí kì í ṣe ìgbàlà, àwọn tí ó gbé ayédèrú ìrírí ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n fi ń pe ìgbàlà, yóò yé wọn wípé wọ́n nílò ìgbàlà tòótọ́ tí Bíbélì ń sọ fún wa nípa rẹ̀. Ìkíní, ìgbàlà kì í ṣe wípé a jẹ́ ẹlẹ́sìn láì ní ìwà mímọ́. Ìgbàlà kì í ṣe wípé a ti ṣe ìrìbọmi láì ní ìwẹ̀nùmọ́ ti ọkàn. Bí a bá rí wípé ẹ̀ṣẹ̀ ṣì wà ní ìgbésí ayé wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ ẹlẹ́sìn, a ń lọ sí ilé ìsìn, tàbí a ti rè wá bọmi, yálà ní bí ọmọ kékeré tàbí bí àgbàlagbà, bí a bá rí wípé a ò tí ì ní ìwẹ̀nùmọ́ ọkàn, ìgbésí ayé wa kún fún ẹ̀ṣẹ̀, ó yẹ kí ó yé wa wípé a ò tí ì ní ìgbàlà tí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀. Ìkejì, kì í ṣe wípé mo bẹ̀rù Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa sọ fún wa wípé mo bẹ̀rù Ọlọ́run púpọ̀, ẹ̀rù Ọlọ́run bà mí. Ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé àwọn ẹ̀mí èṣù pàápàá, wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n sì wárìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ìbẹ̀rù nìkan ló ní tí ó fi ń ṣe ìgbàlà, tí ó rò wípé

0: ìwé òwe orí 29 ẹni tí a bá ń bá wí tí ó wọrùn kì yóò parun lójijì láìsí àtúnṣe. Nígbà tí àwọn olódodo wà lórí oyè, àwọn ènìyàn ayọ̀, ṣùgbọ́n nígbà tí ènìyàn búburú bá gorí oyè, àwọn ènìyàn akẹ́dùn. Ẹnikẹ́ni tí ó fẹ́ ọgbọ́n á mú bàbá rẹ̀ yọ̀, ṣùgbọ́n ẹni tí ó ń bá pa iṣágà kẹ́gbẹ́ á bá ọrọ̀ rẹ̀ jẹ́. Nípa ìdájọ́ lé ọba mú ilẹ̀ tòrò, ṣùgbọ́n ẹni tí ó bá ń gba ọrẹ á bì í ṣubú. Ẹni tí ó ń pọn ẹnìkejì rẹ̀ ta àwọ̀n sílẹ̀ fún ẹsẹ̀ rẹ̀. Nínú ìrékọjá ènìyàn ibi, ìkẹ́kùn ń bẹ, ṣùgbọ́n olódodo a máa kọrin a sì máa yọ̀. Olódodo a máa ro ọ̀ràn tálákà, ṣùgbọ́n ènìyàn búburú kò ṣú sí láti rò ó. Àwọn ẹlẹ́gàn ènìyàn dá ìrúkèrúdò sí ìlú, ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n ènìyàn ṣẹ́rí ìbínú kúrò. Ọlọ́gbọ́n ènìyàn tí ń bá aṣiwèrè ènìyàn jà, bí inú ni ó ń bí, bí ẹ̀rín ni ó ń rín, ìsinmi kò sí. Àwọn ènìyàn ẹ̀jẹ̀ kórìíra dúró ṣinṣin, ṣùgbọ́n àwọn olódodo a máa ṣe àfẹ́rí ọkàn rẹ̀. Aṣiwèrè a sọ gbogbo inú rẹ̀ jáde, ṣùgbọ́n ọlọ́gbọ́n a pa á mọ́ ní ìgbà ìkẹyìn. Bí ìjòyè bá fetí sí ọ̀rọ̀ èké, gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ ni yóò burú. Tálákà àti aninilára ènìyàn péjọpọ̀, Olúwa ni ó tan ìmọ́lẹ̀ sí ojú àwọn méjèèjì. Ọba tí ó fi òtítọ́ ṣe ìdájọ́ tálákà, ìtẹ́ rẹ̀ yóò fi ìdí múlẹ̀ láéláé. Pàṣán àti ìbáwí fúnni ní ọgbọ́n, ṣùgbọ́n ọmọ tí a bá jọ̀wọ́ rẹ̀ fún ara rẹ̀ á dójú ti ìyá rẹ̀. Nígbà tí àwọn ènìyàn búburú bá ń pọ̀ sí, ìrékọjá a pọ̀ sí, ṣùgbọ́n àwọn olódodo yóò rí ìṣubú wọn. Tọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní ìsinmi, yóò sì fi inú dídùn sí ọ ní ọkàn. Níbi tí ìran wòlíì kò sí, ènìyàn a yapa, ṣùgbọ́n ìbùkún ni fún ẹni tí ó pa òfin mọ́. A kì í fi ọ̀rọ̀ kìlọ̀ fún ọmọ ọ̀dọ̀, bí ó tilẹ̀ yé kì yóò dáhùn. Ìwọ rí ènìyàn tí ó yára lé ọ̀rọ̀ rẹ̀, ìrètí ń bẹ fún aṣiwèrè jù fún un lọ. Ẹni tí ó bá fi ìkẹ́ tọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ láti ìgbà ìwé wá, òun yóò jogún rẹ̀. Ẹni ìbínú rú ìjà sókè àti ẹni ìkanú pọ̀ ní ìrékọjá. Ìgbéraga ènìyàn ni yóò rẹ̀ ẹ́ sílẹ̀, ṣùgbọ́n onírẹ̀lẹ̀ ọkàn ni yóò gba ọlá. Ẹni tí ó kó ẹgbẹ́ olè kórìíra ọkàn ara rẹ̀, ó ń gbọ́ ìfiré kò sì fi hàn. Ìbẹ̀rù ènìyàn ní mú ìkẹkùn wá, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó gbẹ́kẹ̀ rẹ̀ lé Olúwa ya ó gbélékè. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó wá ojú rere ìjòyè, ṣùgbọ́n ìdájọ́ ènìyàn ni ó ń ti ọ̀dọ̀ Olúwa wá. Aláìṣòótọ́ ènìyàn, ìríra ni sí àwọn olódodo. Ẹni tí ó ṣe adúró ṣinṣin ilé ọ̀nà, ìríra ni sí ènìyàn búburú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé òwe, orí 30, ọ̀rọ̀ Aguri, ọmọ Jákè, ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ọkùnrin náà ti sọ fún Itieli, àní fún Itieli àti Ukali. Nítòótọ́, èmi ṣiwèrè ju ẹlòmíràn lọ, èmi kò sì ní ìmòye ènìyàn. Èmi kò tilẹ̀ kọ́ ọgbọ́n, èmi kò tilẹ̀ ní ìmọ̀ ohun mímọ́. Ta ni ó ti gòkè lọ sí ọ̀run, tàbí tí ó sì sọ̀kalẹ̀ wá? Ta ni ó kó afẹ́fẹ́ jọ ní ọwọ́ rẹ̀? Ta ni ó di omi sínú aṣọ? Ta ni ó fi gbogbo òpin ayé lé ilẹ̀? Orúkọ rẹ̀ tì í jẹ́, àti orúkọ ọmọ rẹ̀ tì í jẹ́. Bí ìwọ bá lè mọ̀ ọ́, gbogbo ọ̀rọ̀ Olúwa jẹ́ òtítọ́, òun ni a sà fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé. Ìwọ má ṣe fi kún ọ̀rọ̀ rẹ̀ kí o má bàbá ọ wí, a sì mú ọ ní èké. Ohun méjì ni mo tọrọ lọ́dọ̀ rẹ, má ṣe fi wọ́n dùn mí kí èmi tó kú. Mú asán àti èké jìnà sí mi. Má ṣe fún mi ní òṣì, má ṣe fún mi ní ọrọ̀. Kí oúnjẹ tí ó tó fún mi bọ́ mi, kí èmi kí ó má bàa yójú, kí èmi kí ó má sì ṣẹ́ ọ, pé ta ni Olúwa, tàbí kí èmi má bàa tòṣì, kí èmi sì jalè, kí èmi sì ṣẹ̀ sí orúkọ Ọlọ́run mi. Má ṣe fi ìránṣẹ́ sun Olúwa rẹ̀, kí ó má bàa fi ọ bú, kí ìwọ má bàa jẹ̀bi. Ìran kan wà tí ń fi bàbá rẹ̀ bú, tí kò sì súre fún ìyá rẹ̀. Ìran kan wà tí ó mọ́ ní ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ìran kan wà, yéè, ojú rẹ̀ ti gbéga tó, ìpéǹpéjú rẹ̀ sì gbé sókè. Ìran kan wà, eyín ẹni tí ó dàbí idà, èrìgì rẹ̀ dàbí ọ̀bẹ láti jẹ tálákà run kúrò lórí ilẹ̀, àti àwọn aláìní kúrò nínú àwọn ènìyàn. Ẹ̀ṣúṣú ni ọmọbìnrin méjì ti ń kígbe pé, mo wá, mo wá. Ohun mẹ́ta níbẹ̀ tí a kò lè tẹ́ lọ́rùn láé, àní mẹ́rin kì í wí pé ó tó. Isà òkú àti inú àgàn, ilẹ̀ tí kì í kún fún omi, àti iná tí kì í wí pé ó tó. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkánà ẹ̀bá odò ni yóò yọ jáde, ọmọ igi a sì mú un jẹ. Ohun mẹ́ta níbẹ̀ tí ó ṣe ìyanu fún mi, nítòótọ́, mẹ́rin ni èmi kò mọ̀. Ipa idì lójú ọ̀run, ipa ejò lórí àpáta, ipa ọkọ̀ lójú òkun, àti ìwà ọkùnrin pẹ̀lú wúndíá, bẹ́ẹ̀ ni ìwà agbèrè obìnrin. Ó jẹun, ó sì mú ẹnu rẹ̀ nù, ó sì wí pé èmi kò ṣe búburú kan. nítorí ohun mẹ́ta ayé adirúrú àti lábẹ́ mẹ́rin ni kò lè dúró, ìránṣẹ́ nígbà tí ó jọba àti aṣíwèrè nígbà tí ó yó fún oúnjẹ, fún obìnrin tí a kórira nígbà tí a sọ di ìyálé, àti fún ìránṣẹ́bìnrin nígbà tí ó di àrólé ìyá rẹ̀. Ohun mẹ́rin níbẹ̀ tí ó kéré jù lórí ilẹ̀, síbẹ̀ wọ́n gbọ́n, wọ́n kọ́ni ní ẹ̀kọ́. Aláìlágbára ènìyàn ni èrà, ṣùgbọ́n wọ́n á pèsè oúnjẹ wọn sílẹ̀ ní ìgbẹ̀rùn. Aláìlágbára ènìyàn ni ehoro, ṣùgbọ́n wọ́n á ṣe ehò wọn ní ibi pàlàpálà òkúta. Àwọn eṣú kò ní ọba, síbẹ̀ gbogbo wọn a jáde lọ ní ọ̀wọ̀ọ̀wọ́. Ọmọ lè fi ọwọ́ rẹ̀ dìmú, ó sì wà ní ààfin àwọn ọba. Ohun mẹ́ta níbẹ̀ tí ń rìn rere, nítòótọ́, mẹ́rin ni ó dára púpọ̀ ní ìrìn rírìn. Kìnìún tí ó lágbára jùlọ nínú ẹranko tí kò sì pẹ̀yìndà fún ẹnìkan, ẹṣin tí a dì lẹ́gbẹ̀ẹ́ àti òbúkọ àti ọba láàrin àwọn ènìyàn rẹ̀. Bí ìwọ bá ti ṣiwèrè ní gbígbé ara rẹ sókè, tàbí bí ìwọ bá ti ronú ibi, fi ọwọ́ rẹ lé ẹnu rẹ. Nítòótọ́, mímí wàrà ní mú òrí àmọ́ wá, àti fífún imú ní mú ẹ̀jẹ̀ jáde, bẹ́ẹ̀ ni rírú ìbínú sókè ní mú ìjà wá.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wùn yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá síhìn-ín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára, wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà, wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣe Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi. Nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa. Kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má ba ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun. o si n kilo fun won o n gba awon onigbagbo to to niyanju we pe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti olorun fun wa lati inu awon ese ti a ka won yi awon ese meta won yi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa dara dara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ke amo we pe ewu popo ni o wa ninu ke agba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ke wo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu kolose ori keji ese ikejo paul nso we pe e ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan diyin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti kristi igbagbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan olorun pada kuro ninu otito be ni olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa we pe ki asora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi aba ntele olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati we pe bi aba ja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo on patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan wonyi we pe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti paul apostoli ti o fun awon ara kolose ikilo yi kan na ni olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba olorun gbo lati isedale tabi lati ibere ninu deuteronomy ori ketala deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki asima si won iwo ko gbodo feti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe oluwa olorun yin leyin oluwa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki esi ma sin ki esi ma faramo eyi ni ohun ti Mose eni Olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso pon ki o to pe aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so we pe eyi ti Mose gbele won lowo we pe ko kun to fun omo Israeli Mose nso pon we pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kana ti Olorun fun wa we pe awa ti a je ti Olorun awa ti a tele Olorun ke a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi aban kilo fun wa lati enu oni wasu we pe ke a sora lodo awon woli eke won ma nfi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi aba ni ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe enikan lo n wa su eko odi eko eke tabi elomiran lo n wa su ihin rere toto kini a le fi pe oro ara awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni toto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi abari awon omode ti won sere ni ita ti asiru wi pe apanije ikoko o be si gboro se bi abani ife ni toto se a o ma rerin a o fi awon omode won yi sile like lo fun won rara bi o ba je wi pe ni toto le ani ife awon omode won yi bi a ti wi pe apanije ikoko ti be si gboro o si ti se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a kilo fun won a pe won wonu ile eyi ni ife bi o ba je pe ni toto ni a ni ife ti a ri wi pe awon omo leyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihin rere ti a si ri wi pe awon apanije ikoko awon eke woli awon alai lọlọrun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si n da awon eniyan laamu won si n fi won lakalaka won si ran won lo si orun ni airotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kiyesara bi o ba je pe ni toto ni a ni ife ife ti a ni yio je ki a kilo fun awon omo Olorun we pe ki a sora ki a si ma gba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerindinlogun ese ikefa nigba naa ni Jesu we fun won pe e kiye sara ki e si ma sora ni ti iwukara awon farisi ati ti awon sadusi kini Jesu nso ni nigba ti o nso we pe ki awon omo ehin awon onigbagbo to to awon ti won lo si orun rere nipa iwenumo eje Jesu we pe ki won ki o sora ki won ki o ma ki esara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kiye sara re sugbon eko ti awon parisi ati ti awon sadusi Jesu ko fi di awon mo ihin re leti we pe eko ti to wa eko ikese wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon mo eniye ni lo we pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbosi ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko won yi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fayin kuro lodo Kristi lati fayin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omi je kilo fun olukuluko le osan ati le oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni ati nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an waasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro Olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma nje ki o ye wa yekeyeke bi oro Olorun bi o ti ri eyi ni Paul nso fun awon eniyan wonyi we pe o ye ki won ki o kiyesara ki won ki o mo we pe ati ko won ni eko irere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi Olorun bi ati ni iwosan bi ati n gbekele Olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesara nitori we pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti ohun ni de ofi n ko won ni eko ihin rere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo peteru keji ori keji lati ese ikini peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon oluko ni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi ise ereje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki aduro ninu otito awon aladamo tin so awon nkan won yi tabi tin so oro eko di won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan won yi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti n gba dulumo bi abaje eni ti n gbojege ti n gba awon eko eke won yi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi an so fun wa

0: dínlógún. Isaiah orí kẹjọ ẹsẹ ìkẹtàdínlógún. Èmi ó dúró de Olúwa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù, èmi ó sì máa wo ọ̀nà rẹ̀. Ó ní nígbà tí ó bá dàbí ẹni wípé Ọlọ́run wà, ó jìnà réré. Nígbà tí ó bá dàbí ẹni wípé àánú rẹ̀ ń jìnà sí wa. Nígbà tí ó bá dàbí ẹni pé àwọn ìlérí rẹ̀ ìmúṣẹ wọn jìnà sí wa. Ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de Olúwa. Àwọn ẹlòmíràn wọn máa kùn nírú ìgbà bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn máa sákàkiri nírú ìgbà bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn máa tún mú ìgbẹ́kẹ̀lé wọn kí ó wà nínú ènìyàn tàbí nínú òrìṣà ní ìgbà bẹ́ẹ̀. Ó ní àwa tí a fẹ́ dé ọ̀run, àwa tí a fẹ́ fi ọ̀run ṣeré jẹ lẹ́yìn ayé yìí. Ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de Olúwa. Yẹ kí a padà sí Isaiah orí ogójì kí a tó gbàdúrà. Isaiah orí ogójì ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò sọ agbára wọn dọ̀tun. Àwọn tí ó bá dúró de Olúwa wọn ó tún agbára wọn ṣe. Wọn ó fi ìyẹ́ gun òkè bí ìdì. Wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n. Wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Ṣé òkè kan wà níwájú rẹ̀? Dúró de Olúwa. Ṣé ó dàbí ẹni pé òkun ló wà níwájú rẹ̀? O sì mọ bó ṣe fò ré kọjá òkun yìí. Dúró de Olúwa. Ṣé ó ti ń rẹ̀ ọ́ ni? Ṣé ó dàbí ẹni pé àdúrà ọgbà ni? Ṣé ó ní wàhálà ni? Ṣé ó dàbí ẹni pé àwọn kèfèrí fi ọṣẹ sí, wọn fi ọṣẹ ẹlẹ́yà? Ṣé ó dàbí ẹni pé ohun tó ti ń retí? Ó dàbí ẹni pé wọn jìnà rí, wọn ò tí ì dé. Ó ní ohun tí a láti ṣe ni pé kí a dúró de Olúwa. Kí a dúró de Olúwa. Kí a má jẹ́ kí ohun kan kí ó dí wa lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o ṣetán láti dúró de. O ṣetán láti gbàdúrà. O ṣetán láti mú sùúrù. O ṣetán láti ké pé dúró de Olúwa. Dúró de Olúwa. Má ṣe jẹ́ kí àárẹ̀ kí ó mú ọ. Dúró de Olúwa. Ké pé Olúwa yóò sì dá ọ sílẹ̀, yóò tún ọ sílẹ̀. Dúró de Olúwa yóò tún agbára rẹ ṣe.
1: Ìwé òwe orí ìkọkànlélọ́gbọ̀n. Ọ̀rọ̀ Lemueli ọba. Ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ìyá rẹ̀ kọ́. Kí ni ọmọ mi? Kí sì ni ọmọ inú mi? Àti kí ni ọmọ ẹ̀jẹ̀ mi? Má ṣe fi agbára rẹ fún àwọn obìnrin tàbí ìwà rẹ fún àwọn obìnrin tí ń ba àwọn ọba jẹ́. Kì í ṣe fún àwọn ọba. Lemueli kì í ṣe fún àwọn ọba láti mu ọtí wáìnì. Bẹ́ẹ̀ni kì í ṣe fún àwọn ọmọ aládé láti fẹ́ ọtí líle. Kí wọn kí ó má baà mu. Wọn a sì gbàgbé òfin. Wọn a sì yí ìdájọ́ àwọn olùpọ́njú. Kí ọtí líle fún ẹni tí ó múra tán láti ṣègbé. Àti ọtí wáìnì fún àwọn onínú bíbàjẹ́. Jẹ́ kí ó mu kí ó sì gbàgbé àìní rẹ̀. Kí ó má sì rántí òṣì rẹ̀ mọ́. Yanú rẹ fún ayadi. Nínú ọ̀ràn gbogbo ẹni tí ṣe ọmọ ìparun. Yanú rẹ fi òdodo ṣe ìdájọ́. Kí o sì gbèjà tálákà àti aláìní. Ta ni yóò rí obìnrin oníwà rere? Nítorí tí iye rẹ̀ kọjá iyùn, àyà ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láìbẹ̀rù. Bẹ́ẹ̀ ni òun kì yóò ṣe aláìní èrè iṣẹ́. Rere ni obìnrin náà yóò máa ṣe fún un. Kì í ṣe búburú ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Obìnrin náà yóò máa ṣàfẹ́rí kubusu àti ọgbọ̀. Ó sì fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ tinútinú. Ó dàbí ọkọ̀ oníṣòwò. Ó sì mú oúnjẹ rẹ̀ láti ọ̀nà jíjìn réré wá. Òun a sì dìde nígbà tí ilẹ̀ kò tíì mọ́. A sì fi oúnjẹ fún ènìyàn ilé rẹ̀ àti iṣẹ́ òòjọ́ fún àwọn ọmọbìnrin rẹ̀. Ó kíyèsí oko. Ó sì mú èrè ọwọ́ rẹ̀ ni ó fi gbin ọgbà àjàrà. Ó fi agbára gba ẹ̀gbẹ́ rẹ̀ ní ọjà. Ó sì mú apá rẹ̀ méjèèjì le. Ó kíyèsí pé ọjà òun dára. Fìtílà rẹ̀ kò kú ní òru. Ó fi ọwọ́ rẹ̀ lé kẹ̀kẹ́ òwú. Ọwọ́ rẹ̀ sì di ìrànwú mú. Ó na ọwọ́ rẹ̀ sí tálákà ní tòótọ́. Ọwọ́ rẹ̀ sì kan aláìní. Òun kò sì bẹ̀rù òjò dídì fún àwọn ará ilé rẹ̀. Nítorí pé gbogbo àwọn ará ilé rẹ̀ lé àwọ̀lé aṣọ ìṣẹ́po méjì. Òun sì wọ aṣọ títẹ́ fún ara rẹ̀. Ẹ̀wù dáradára àti elése àlùkò lé aṣọ rẹ̀. Amọ́kọ rẹ̀ lé ẹnu bodè. Nígbà tí ó bá jókòó pẹ̀lú àwọn àgbà ilẹ̀ náà, ó dá aṣọ ọgbọ̀ dáradára. Ó sì tà á. Pẹ̀lúpẹ̀lú ó fi ọ̀dẹ́ àmùrè fún oníṣòwò tà. Agbára àti ìyìn ní aṣọ rẹ̀. Ó sì yọ̀ sí ọjọ́ tí ń bọ̀. Ó fi ọgbọ́n ya ẹnu rẹ̀ àti ní ahọ́n rẹ̀ ní òfin ìṣeun. Ó fi ojú sílẹ̀ wo ìwà àwọn ará ilé rẹ̀. Kò sì jẹ oúnjẹ ìmẹ́lẹ́. Àwọn ọmọ rẹ̀ dìde. Wọ́n sì pè é lé alábùkún fún. Àti baálé rẹ̀ pẹ̀lú. Òun sì fi ìyìn fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ni ó kù wà rere

0: ṣùgbọ́n ìwọ ta gbogbo wọn yọ. Ojú dáradára ni ẹ̀tàn, ẹwà sì já sí asán. Ṣùgbọ́n obìnrin tí ó bẹ̀rù Olúwa, òun ni ká fi yìn fún, fi fún un nínú èso iṣẹ́ ọwọ́ rẹ̀, jẹ́ kí iṣẹ́ ọwọ́ ara rẹ̀ kí ó sì yìn lé ẹnu bodè. Èyí ni òpin ìwé òwe.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Oníwàásù, orí ìkíní, ọ̀rọ̀ oníwàásù, ọmọ Dáfídì tí ó jọba ní Jerúsálẹ́mù, asán inú asán. Oníwàásù náà wípé asán inú asán, gbogbo rẹ̀ asán ni. Eré kí ni ènìyàn jẹ nínú gbogbo làálàá rẹ̀ tí ó ṣe lábẹ́ oòrùn? Ìran kan lọ, ìran mìíràn sì bọ̀, ṣùgbọ́n ayé dúró títí láé, oòrùn pẹ̀lú là, oòrùn sì wọ̀. Ó sì yára lọ sí ipò rẹ̀ níbi tí ó ti là. Afẹ́fẹ́ ń fẹ́ lọ síhà gúúsù, a sì yí padà síhà àríwá. Ó sì ń lọ sí ìhín sọ́hun títí. Afẹ́fẹ́ sì tún padà gẹ́gẹ́ nípa àyíká rẹ̀. Ó dò gbogbo ní ṣàn sínú òkun, ṣùgbọ́n òkun kò kún níbi tí àwọn odò ti ń ṣàn wá, níbẹ̀ ni wọ́n sì tún padà lọ. Ọ̀rọ̀ gbogbo kò tó, ènìyàn kò lè sọ ọ́. Ìran kì í ṣú ojú, bẹ́ẹ̀ ni etí kì í kún fún gbígbọ́. Ohun tí ó wà, òun ni yóò sì wà, àti èyí tí a ti ṣe ni èyí tí a ó ṣe. Kò sí ohun titun lábẹ́ ọ̀run. Ohun kan wà nípa èyí tí a wí pé wò ó, titun ni èyí. Ó ti wà ná nígbà àtijọ́ tí ó ti wà ṣáájú wa. Kò sí ìrántí ohun ìṣáájú, bẹ́ẹ̀ ni ìrántí kì yóò sí fún ohun ìkẹyìn tí ń bọ̀. Lọ́dọ̀ àwọn tí ń bọ̀ ní ìgbà ìkẹyìn, èmi oníwàásù jọba lórí Ísírẹ́lì ní Jerúsálẹ́mù. Mo sì fi àyà mi sí àti ṣe àfẹ́rí òun àti wádìí ọgbọ́n ní ti ohun gbogbo tí à ń ṣe lábẹ́ ọ̀run. Làálàá kíkan yìí ni Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti ṣe làálàá nínú rẹ̀. Mo ti rí iṣẹ́ gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn, sì kíyèsí asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀ mófo. Èyí tí ó wọ́ a kò lè mú un tọ́, àti iye àbùkù a kò lè kà á. Mo sì bá àyà ara mi sọ̀rọ̀ wípé kíyèsí mo ní ọgbọ́n ńlá. Mo sì fi kún un ju gbogbo wọn lọ tí ó ti ṣáájú mi ní Jerúsálẹ́mù. Àyà mi sì rí ohun púpọ̀ ńlá ní ti ọgbọ́n àti ti ìmọ̀. Nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n àti láti mọ ìsinwín àti ìwèrè, nígbà náà ni mo mọ̀ pé èyí pẹ̀lú jẹ́ ìmúlẹ̀ mófo. Nítorí pé nínú ọgbọ́n púpọ̀ ni ìbìnújẹ́ púpọ̀ wà. Ẹni tí ó sì ń sọ ìmọ̀ di púpọ̀, ó ń sọ ìkáàánú di púpọ̀.
2: Ìwé oníwàásù,
0: orí ìkejì. Èmi wí nínú mi pé wáná, èmi ò fi rí ayọ̀ dán wò. Nítorí náà máa jẹ afẹ́, sì kíyèsí, asán ni èyí pẹ̀lú. Èmi wí fún ẹ̀rín pé ìwèrè ni ọ́, àti fún eré ayọ̀ pé kí ni ó ń ṣe. Mo rò nínú àyà mi láti fi ọtí wáìnì mú ara mi le. Ṣùgbọ́n èmi ń fi ọgbọ́n tó àyà mi, òun àti fi ọwọ́ lé ìwèrè, títí èmi ò fi rí ohun tí ó dára fún ọmọ ènìyàn, tí wọn ìbá máa ṣe lábẹ́ ọ̀run ní iye ọjọ́ ayé wọn gbogbo. Mo ṣe iṣẹ́ ńlá fún ara mi, mo kọ́ ilé púpọ̀ fún ara mi, mo gbin ọgbà àjàrà fún ara mi, mo ṣe ọgbà àti àgbàlá dáradára fún ara mi, mo sì gbin igi onírúurú èso sínú wọn. Mo ṣe adágún púpọ̀ láti máa bomi láti inú wọn sí igbó tí wọ́n mú igi jáde wá. Mo ní ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, mo sì ní ìbílé, mo sì ní ìní agbo màlúù àti àgùntàn ńláńlá ju gbogbo àwọn tí ó wà ní Jerúsálẹ́mù ṣáájú mi. Mo sì kó fàdákà àti wúrà jọ, àti ìṣúra ti ọba àti ti ìgbèríko. Mo ní àwọn olórin ọkùnrin àti olórin obìnrin, àti dídùn inú ọmọ ènìyàn, aya àti obìnrin púpọ̀. Bẹ́ẹ̀ ni mo tóbi, mo sì pọ̀ sí ju gbogbo àwọn tí ó wà ṣáájú mi ní Jerúsálẹ́mù. Ọgbọ́n mi sì ń bẹ pẹ̀lú mi. Ohunkóhun tí ojú mi fẹ́, èmi kò pa á mọ́ fún wọn. Èmi kò sì ju àyà mi lé ohun ayọ̀ kan, nítorí tí àyà mi yọ̀ nínú iṣẹ́ mi gbogbo. Èyí sì ni ìpín mi láti inú gbogbo làálàá mi. Nígbà tí mo wo gbogbo iṣẹ́ tí ọwọ́ mi ṣe, àti làálàá tí mo ṣe làálàá láti ṣe, sì kíyèsí asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀ mófo. Kò sì sí èrè kan lábẹ́ oòrùn. Mo sì yí ara mi padà láti wo ọgbọ́n àti ìsinwín àti ìwèrè, nítorí pé kí ni ọkùnrin náà ti ń bọ̀ lẹ́yìn ọba yóò lè ṣe? Èyí tí a ti ṣe tán nígbà ni yóò ṣe. Nígbà náà ni mo rí pé ọgbọ́n ta wèrè yọ, tó ìwọ̀n bí ìmọ́lẹ̀ ti ta òkùnkùn yọ. Ojú ọlọgbọ́n bẹ ní orí rẹ̀, ṣùgbọ́n aṣíwèrè ń rìn ní òkùnkùn. Èmi tìkálà mi sì mọ̀ pẹ̀lú pé ìṣe kan náà ni ó ń ṣe gbogbo wọn. Nígbà náà ni mo wí ní àyà mi pé bí ó ti ń ṣe sí aṣíwèrè, bẹ́ẹ̀ ni ó sì ń ṣe sí èmi tìkálà mi. Nítorí kí ni èmi sì ṣe gbọ́n jù? Nígbà náà ni mo wí ní ọkàn mi pé asán ni èyí pẹ̀lú. Nítorí pé ìrántí kò sí fún ọlọgbọ́n pẹ̀lú aṣíwèrè láéláé, kí a wò ó pé bí àkókò tí ó kọjá, bẹ́ẹ̀ ni ọjọ́ ti ń bọ̀. o gbagbe gbogbo re ologun a se nku bi asiwere nitori na mo korira iwa laye nitori pe ise ti a se labe orun ibini fun mi nitori pe asan ni gbogbo re ati imule mofo nito oto mo korira gbogbo laala mi ti mo se labe orun nitori ti emi o fi sile fun eniyan ti nbo leyin mi tani o si mo bi ologbon ni yo se tabi asiwere sibe oni yo se olori ise mi gbogbo ninu eyi ti mo se laala ati ninu eyi ti mo fi ara mi han ni ologbon labe orun asan ni eyi pelu nitori na mo kiri lo lati mu aya mi si kuro ninu gbogbo laala mi ti mo se labe orun nitori ti eniyan kan be ise eni ti o wa ni ogbon ati ni imo ati ni ise dede sibe eni ti ko se laala ninu re ni yo fi sile fun ni ipin re eyi pelu asan ni ati idi nla nla nitori pe kini eniyan ni ninu gbogbo laala re ti o fi se laala labe orun nitori pe ojo re gbogbo ikaanu ni ati ise re ibinu je nitooto aya re ko simi le oru eyi pelu asan ni ko si ohun ti o dara fun eniyan ju ki o je ki o si mu ati ki o mu okan re jadun rere ninu laala re eyi ni mo ri pelu pe lati owo olorun wa ni nitori pe ta ni o le jeun tabi ta ni pelu ti o le mo adun ju mi lo nitori pe olorun fun eniyan ti o to ni oju re ni ogbon ati imo ati ayo sugbon elese li o fi ise fun lati ma kojo ati lati ma tojo ti ohun ki o le ma fi fun eni rere niwaju olorun eyi pelu asan ni ati imule mofo
1: This CLM Radio, your spiritual weapon is our concern.

0: Bye bye, and if you fail, no more. You know, she has patience, she has what, and then she wants you, she has your job. Chosen of Jesus Christ, or would you be a good person? Come about it, me. She wants to tell me, yeah, never do. I do not know all right. Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kẹ́ má ba ṣìnà, kẹ́ má ba ṣègbé, gba pé àtìyìn wa ní orúkọ Jésù. A tún dé láṣáálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wa kọ́ wa, wa tọ́ wa, wa ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Nasareti, níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, òkan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, Èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ mọ́, Èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de tito. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemo titun ati majemo lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki tan ni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti a ti ri ninu aye ri ti o rekoja ti iranse Olorun ti o wa yala ni majemu lai lai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so mo wi pe Oun yo fi iriran fun awon afoju. Somo ki a to mo we pe bawo ni a se le gba eran wo ni owo Jesu. Bi a ba foju ki o le la oju wa. O ye ki a mo awon wo ni Bibeli n pe ni afoju nitori o se se. Nigba ti o gbo we pe a fe so lori iriran fun awon afoju o sese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si ojuri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluku wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo wo leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ke si wo eyin afoju ke eyin ki o le ri tani afoju mo gbagbo wipe ibere yi ni o wa le okan re be ti n kigbe ti an kilo ti an kerara ti an so wipe Jesu Kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe oni tani afoju bi iranse mi oni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun oni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihinrere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esi o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbese aye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon ohun ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa ki n to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin layin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le pe lafoju emi ni mo gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o bi ru eni be ba wa ko pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wi pe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo Johanu ninu majemu titun Johanu ori kesan lati ese ikokan din ni ogoji Jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu wi fun won pe iba se pe eyin foju ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ ọwọ ẹsẹ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹsẹ yín ìbá ti di píparẹ ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹyin fọjú ṣùgbọn nísinsin ẹyin wípé àwa ríran nítorí náà ẹsẹ yín wà síbẹ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ ẹni tí ó ríran nígbà tí a jẹ afọjú ó sọ wípé ìbàjẹ àti ìdájọ àti ẹsẹ wa yóò wà síbẹ ṣùgbọn bí ọlọrun ti ń pe afọjú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ kí n ríran irú ẹni bẹẹ ló máa ń gbà ánú mo sì gbàgbọ wípé ẹnikẹni tó wà ń bí láṣálẹ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ mọlẹ tí ò bá fi ẹtẹ sílẹ kí ó máa pálapàlapà bí ò bá wá wí àwáwí àti àwíjàre bí ò bá sọ wípé òun jẹ aríran nígbà tí ó jẹ afọjú bí ó bá jẹ gba ara rẹ gẹgẹ bí ọlọrun ti gbà á bí ó bá pe ara rẹ ní orúkọ tí ọlọrun pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ yìí oore ọfẹ sì wà pẹlú wo Isaiah orí ìkẹrìndínlọgọta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọjú ẹsẹ ìkẹwàá Isaiah orí ìkẹrìndínlọgọta ẹsẹ ìkẹwàá afọjú lé àwọn alóore rẹ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè yí gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ wọn ń fẹ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà ọ̀sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó òun ló tẹ̀lé káàkiri ló ń fi ìkanrankan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀ sí ní ṣe o bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó o sì ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀ kéré ju èyí ni mo ṣe bí josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ ísírẹ́lì kúrò lọ́wọ́ gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ̀ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo kọ́ríntì kejì orí ìkẹrin kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba jésù kristi gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ihin rere ti so di mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba ngbo yi pe emi olorun kan wa ti a npe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin re si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a n pe ni noa o si ni awon omokunrin melo gege bi omo won je melo noa ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigbati olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan soso ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti n wi ina papa o kuro ninu ina sodomu ati gomora sugbon ohun to gbagbe sinu aye won o jule o se se a o ko ye ti se ti ye ti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Christi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adiole ti ara oniye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan kojule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po a fa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele ojule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma munu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni sodom ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de but da wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igunle o lo fi lele but da o wa o lale nta eyin ni o mo se e te nfi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni joko be Jesu kunko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan se afoju lawon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebe awon alafarase awon afoju ti o won mo pe won afoju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba ro wi pe so gbogbo damask lace gbogbo bata onile gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don tan but ti boju eyin o ba di awon iyo
2: iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo
1: o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju eyin ah oni lo ri lo so fun wa pe eh kin de te wa se ko ibeli iyawo mi ni o je kin wa ah joko be sister ah de ri yin e wa se ko bibeli ojo na e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti na ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu eni kan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala iku wa la wa yori ko si ni gbala ki wa iko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju eyin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese kerin ninu awon eni ti olorun aye yi ti so okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n we ni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma fi iye ni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti enikankan wa sugbon so fun awe pe ti ihinrere ti an wa su re eko oro olorun ti o ma tun aye eni se ti o ma yi ni pada ese ikerinla ejo wo won si afoju ti nfona han afoju ni won o mo oni won se kele olori we pe ah o nlo si egbe ikeko bibeli bo ba lo to ku ba ku fun e ko se nta ba e lo oro iye la nso nipa eyi oro iye ani pekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran si eyi ti awa afoju ta nso fun eni bi bo ba lo si ohun to lo nkeko bibeli e bo ba bimo won ni wa be ko jade e ma wa sebi bawon eyin wa ba wa ko mo jade sebi Jesu wa wa emi olohun a si wa nbe baba yeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun osi ni fi wale mi o ro pa ti e nfe ki awon omoti ko wa na papa abi wo fe ko mo ti e jade pe lawon omoti alufa to nse pe yen lo fe ko wa be ko mo jade e to se ilu yawo en le tan to gba ni salubata a wa kuro me a wa lo wa be ko mo jade bo ba sure adura e o le gba ti olorun ki gbo telese won si so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin so oro igbala bo ba lo bo ba bimo ani won be ko jade eh joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won to ti joko na bere we pe ah pese nkan kan sile ni abi a mi je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da sebi laye ati jo ta ba bimo won wa mo amuyira nle wa ati ile na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo e pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní àfọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n. Bí àfọ́jú bá sì fọ̀nà han àfọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Ìyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú, ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n wàásù, ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37, ẹsẹ̀ 12, Deuteronomy orí 37, ẹsẹ̀ 18, ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run, afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́jú lé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́jú lé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wí pé àmì. Orí 28, Deuteronomy orí 28, ẹsẹ̀ 31. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan. Bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn, ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣa Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí. Mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ń wo ọwọ́ mọ́, bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì, bí ó ti sọ fún wa ní ìṣáájú, ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú, òun lòun wò wọ́n sàn. O Máàkù orí 10, kí a tó lọ gbàdúrà ní àṣálẹ̀ yìí. Nísinsìnyí a ti mọ àwọn afọ́jú. Àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà Ọlọ́run.

A sì ń fẹ́ ka máàpù oríkẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá wò ó láti ẹsẹ̀ 46. Máàpù oríkẹwàá ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jẹ́ríkò. Bí ó sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbelé ohùn rara wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì, wọn ọmọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. Bó o bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ á bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tọ Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí tó ti jú, tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ, ìṣiṣẹ́ ẹ, tó sọ gbogbo ẹ̀ pátápátá fún Ọlọ́run, tó kígbe lé ohun rárá wípé ṣàánú fún mi, ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìn rere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ 46, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn, bó bá délé ìsìn, ó ṣeé ṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wàá kanlẹ̀kùn títí tí. Bó bá sì dé, agbẹ̀yìn kò lè wọlé, a ọ̀rà wọlé. Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta, bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn. Ìwọ tó wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí ò yé òye. Táàsì sọ fún ọ wípé, jókòó, bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀? Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ní panu mọ̀, ṣé o mọ ibi tó ti ń bọ̀ sí, mọ ibi tó ń lọ, àbó mọ ibi tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jọmọdé nílé ìwé ni, bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, iléèwé ẹ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di 5:00 to 5:30 ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ bíbélì, ló sọ wípé àyè má gbà ẹ́ o, níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ bíbélì, àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀, èmi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ la má wá síbi iṣẹ́ oṣó gbọ́, ò sì gbé bíbélì ẹ, ó ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kò lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹni yẹn pé kò dákẹ́ àdúrà gbígbà, kò dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ tí ẹ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún títí tí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn, wàhálà ti pọ̀ jù, bára ẹ ò dá, bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùn kù, náà máa sọ pé bó tiẹ̀ kú pàápàá a kàn lè fọwọ́ ara wa pa ni. Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ́.

ẹ̀mí ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́ láti ràn ọ́ lọ́wọ́. Láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀ láti ṣe àtúnṣe. Má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà. Gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí. Ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan,

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Kálfárì kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti àbínibí, ẹ̀ṣẹ̀ ti àjogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristì ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristì yìí ni a ti ń dáríjì ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀,
jimo to wa nso wi pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to man se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun wi pe o rin ninu imole yen ni awon mo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa ti ati ni idariji oni bi awa ti ati ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu e ti an pe ni ese abini bi tabi ajogunba o dajo we pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo nso fun a wi pe asowa di mimo o nwe wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won se sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori 17 ese 17 lo ti nso we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese 20 oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa daradara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun a wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapa a ni fi ara wa robo a ni kan ara mo agbelebo a ni jowo ohun gbogbo fun Olorun ki a to le so wa di mimo kikan ara mo agbelebo saju isodi mimo iketa Kristiani ni lati gbe agbelebo re lehin isodi mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri isodi mimo yi lati pa mo o ye o si nilo we pe ki a gbe agbelebo wa ki a ma to lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori 5 lati ese 25 Efeso ori 5 ese 25 eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Kristi ti feran ijo ti o si fi ara re fun
bi aban so wipe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ose aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won.

mẹ́rìndínlọ́gbọ̀n, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, kí Kristi kí ó lè sọ ọ́ di mímọ́. Àwọn tí wọ́n ti jáde nínú ayé, àwọn tí a ti gba ọkàn wọn là, àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wọn jẹ́rìí wípé wọ́n di ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbé ìgbé ayé ọ̀tún, ó ní ìrírí kan tún wà tí wọ́n ní láti ní. Ó ní kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí ó ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Níhìn ni a ti ń sọ fún wa wípé Jésù fún ara rẹ̀ ló ń sọ ní di mímọ́. Ṣé o mọ̀ wípé ẹyẹ méjì kì í jàṣà? Ẹnìkan ṣoṣo tí ó ní àmúyẹ bí ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀rẹ́ láàrin ìran ọmọ ènìyàn kò sí bí Jésù, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tó kú láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá rántí ìtàn Ádámù àkọ́kọ́ ló mú wa ṣubú sínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ní àtètèkọ́ṣe. A sọ fún wa wípé bí a ti ṣubú sínú kànga ẹ̀gbin ẹ̀ṣẹ̀ yìí ni a mú gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ yóò dundun. Ẹ̀gbin ẹ̀ṣẹ̀ nínú, èérí ẹ̀ṣẹ̀ lóde. Bí a ti ń ṣe àlàyé nǹkan wọ̀nyí jẹ́ kí ó yí ọ wípé ẹ̀ṣẹ̀ pín sí ipa méjì. Àlàyé tàbí àpẹẹrẹ ẹ̀ṣẹ̀ tí a ń dá ní ìkọ̀ọ̀kan ni a fi ṣe àpèjúwe èérí ẹ̀ṣẹ̀ lóde ara, àpèjúwe ti ẹ̀ṣẹ̀ ti inú, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ àbínibí. Ó ní ẹ̀gbin ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ní inú. Ọpẹ́lọpẹ́ Jésù tó wá láti yọ wá kúrò nínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀, láti fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá nù nínú àti lóde. Nípa ìgbàlà ni Jésù ń wẹ ẹrẹ̀, èérí, ìdọ̀tí ẹ̀ṣẹ̀ kúrò lóde ara. Èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́, èyí ni ìrírí kíní. Pẹ̀lú ìrírí ìgbàlà yìí ni gbogbo ẹ̀ṣẹ̀ tí a lè fojú rí nínú ayé wa gẹ́gẹ́ bí àgbèrè tàbí panṣágà tàbí ìbọ̀rìṣà, gẹ́gẹ́ bí olè jíjà tàbí ìkà ṣíṣe, gẹ́gẹ́ bí ìpànìyàn tàbí ọ̀rọ̀ búburú, ìgbéraga, àìgbọràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní àsìkò tí a ní ìrírí ìgbàlà ni àwọn ẹ̀ṣẹ̀ òde ara wọ̀nyí lè mú wọn kúrò. Ṣùgbọ́n kí a rántí wípé lẹ́yìn tí a bá ti wẹ̀ wá mọ́ lóde ara, lẹ́yìn tí a bá ti dáríjì wá, lẹ́yìn tí a ti fọ àwọn ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ èérí ti ìta tí a ti fọ̀ ọ́ nù kúrò, gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìyókù ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ Ádámù tí a ń pè ní ẹ̀ṣẹ̀ àjogúnbá, irúgbìn ẹ̀ṣẹ̀, ó ṣẹ́kù lọ́dọ̀ ikùn. Nípa ìsọdi mímọ́ ni Jésù ti ń wẹ ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá yìí kúrò nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ké pè é pẹ̀lú ìgbàgbọ́. Ẹrẹ̀ tí a ń sọ nípa rẹ̀ yìí, kò sí ohun tí ó lè wẹ̀ ẹ́ kúrò bí kò ṣe ẹ̀jẹ̀ Jésù tí kò lè rí. Èyí ni a fi ń wẹ̀ wá mọ́ nínú àti lóde. Mo sì gbàgbọ́ wípé lónìí bí o bá gba Ọlọ́run láyè, yóò ṣe nǹkan wọ̀nyí fún ọ. O mọ̀, o dúró rekete ní mímọ́ níwájú Ọlọ́run lórúkọ Jésù. Nínú Ebeeru orí kejì láti ẹsẹ̀ ìkọkànlá, Ebeeru orí kejì ẹsẹ̀ ìkọkànlá ni o ti ń sọ fún wa, nítorí àti ẹni tí ń sọ ni di mí.

èyí tí kò ti jú láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yìí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ì bá Jésù pàdé là ń sọ di mímọ́?

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Oni wa so ori iketa olukuluku oni akoko wa fun ati igba fun ise gbogbo labe orun igba bibini ati igba kiku igba gbigbin ati igba kika ohun ti agbin igba pipa ati igba imularada igba wiwolule ati igba kiko igba sisokun ati igba rirerin igba sisofo ati igba jijo igba kiko okuta dana ati igba kiko okuta jo igba fifowo ko ni mora ati igba fifa seyin ni fifowo ko ni mora igba wiwari ati igba sisona igba pipamo ati igba sisati igba fifaya ati igba riran igba didake ati igba fifohun igba fife ati igba kikorira igba ogun ati igba alafia ere kindi eni ti sise ni ninu eyi ti o nse laala mo ti ri ise ti olorun fi fun awon eniyan lati ma sise ninu re o ti se gbogbo dara dara ni igba ti re pelu o fi aye raye si won le aya be ni enikan ko le ri di ise na ti olorun se lati ipilese titi de opin emi mo pe ko si rere ninu won bi ko se ki eniyan ki o ma yo ki o si ma se rere ni aya re ati pelu ki olukuluku eniyan ki o ma je ki o si ma mu ti o si ma jadun gbogbo laala re egun olorun ni emi mo pe ohun ko nti olorun se yo wa lai lai a ko le fi ohun kan kun be ni a ko le mu nkan kuro ninu re olorun si se yi ki eniyan ki o le ma beru re ohun ti o ti wa ri nbe ni isisin yi ati eyi ti yo si wa o ti wa na olorun si bere eyi ti o ti koja lo ati pelu mo ri bi idajo labe orun pe iwa buburu nbe nibe ati ni ibi ododo pe aise dede nbe nibe o wi ni aya mi pe olorun yo se idajo lododo ati eniyan buburu nitori pe igba kan nbe fun ipinu ati fun ise gbogbo mo wi ni aya mi ni ti iwa awon omo eniyan ki olorun ki o le fi won han ati ki won ki o le ri pe eran ni awon ti kala won fun ara won nitori pe ohun ti n se omo eniyan n se eran ani ohun kan naa ni o n se won bi ikini ti n ku be ni ikeji n ku nitooto emi kan naa ni gbogbo won ni be ni eniyan ko ni ola ju eran lo nitori pe asan ni gbogbo re nibi kan naa ni gbogbo won n lo lati inu erupe wa ni gbogbo won si tun pada di erupe ta ni o mo emi omo eniyan ti n goke si apa oke ati emi eran ti n sokale si isale ile nitori naa mo woye pe ko si ohun ti o dara ju ki eniyan ki o ma yo ni ise ara re nitori eyi ni ni ipin re nitori pe ta ni yoo mu wa ri ohun ti yoo wa leyin re.
2: Iwe oniwaasu
1: ori ikerin. Bẹ́ẹ̀ni mo padà mo sì ro ìní lára gbogbo tí a ṣe lábẹ́ ọrùn mo sì wo omi jẹ́ àwọn tí a ní lára wọn kò sì ní olùtùnú àti lọ́wọ́ aninilára wọn ní ipá wà ṣùgbọ́n wọn kò ní olùtùnú nítorí náà mo yin òkú tí ó ti kú pẹ́ ju àwọn alààyè tí ó wà láàyè síbẹ̀ nítòótọ́ ẹni tí kò tíì sí sàn ju àwọn méjèèjì ẹni tí kò tíì rí iṣẹ́ búburú tí a ń ṣe lábẹ́ ọrùn àti pẹ̀lú mo ro gbogbo làálàá àti ìmọ̀ iṣẹ́ gbogbo pé èyí yìí ni ìlara ẹnì kínní láti ọ̀dọ̀ ẹnì kejì rẹ̀ asán lè yí pẹ̀lú àti ìmúlẹ̀múfo aṣiwèrè fọwọ́ rẹ̀ lọ́wọ́ ó sì ń jẹran ara rẹ̀ oúnjẹ ìkúnwọ́ kan pẹ̀lú ìdákẹ́jẹ́ ó sàn ju ìkúnwọ́ méjì lọ tí ó kún fún làálàá àti ìmúlẹ̀múfo nígbà náà ni mo padà mo sì rí asán lábẹ́ ọrùn ẹnìkan ṣoṣo wà kò sì ní ẹnì kejì nítòótọ́ kò lé ọmọ bẹ́ẹ̀ ni kò ní arákùnrin síbẹ̀ kò sí òpin nínú làálàá rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kò tẹ ojú rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni kò sì wí pé nítorí ta ni èmi ń ṣe làálàá tí mo sì ń fi ire du ọkàn mi èyí pẹ̀lú asán ni àti iṣẹ́ òṣì ẹni méjì sàn ju ẹnìkan nítorí wọ́n ní èrè rere fún làálàá wọn nítorí pé bí wọ́n bá ṣubú ẹnì kìíní yóò gbé ọgbà rẹ̀ dìde ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ṣe onìkan nígbà tí ó bá ṣubú tí kò ní ẹlòmíràn tí yóò gbé dìde àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀ nígbà náà ni wọ́n ò mú ooru ṣùgbọ́n ẹnìkan yóò àti ṣe mú ooru bí ẹnìkan bá kọlu ẹnìkan ẹni méjì yóò kò ó lójú àti okùn oníkọ mẹ́ta kì í yá fàjá òtòṣì pẹ̀rẹ́ tí ó ṣe ọlọgbọ́n ó sàn ju arúgbó àti aṣiwèrè ọba lọ tí kò mọ bí a ti gba ìmọ̀ràn nítorí pé láti inú túbú ni ó ti jáde wá ìjọba bí a tilẹ̀ ti di ní tálákà ní ìjọba rẹ̀ mo rí gbogbo alààyè tí ń rìn lábẹ́ ọrùn pẹ̀lú ìpẹ́ẹ̀rẹ́ èkejì tí yóò dìde kúrò ní ipò rẹ̀ kò sí òpin gbogbo àwọn ènìyàn náà àní fún gbogbo àwọn tí òun wà síwájú wọn àwọn pẹ̀lú tí ń bọ̀ lẹ́yìn kì yóò yọ̀ sí i nítòótọ́ asán ni èyí pẹ̀lú àti ìmúlẹ̀múfo.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe Oniwaasu, ori ikarun, pa ese re mo nigba ti iwo ba lo si ile Olorun, ki iwo ki o si mura ati gboju ati se irubo asiwere, nitori ti won ko ro pe won se ibi, ma se fi enu re yara, fi ma si je ki aya re ki o yara so oro niwaju Olorun, nitori ti Olorun be ni orun, iwo si n be ile aye, nitori na je ki oro re ki o mo ni won. Nítorí pé nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni àlá ti wá, bẹ́ẹ̀ ni nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a mọ ohun aṣiwèrè. Nígbà tí ìwọ bá jẹ́ ẹ̀jẹ́ fún Ọlọ́run, má ṣe dúró pẹ́ láti san án, nítorí kò ní inú dídùn sí aṣiwèrè. San èyí tí ìwọ jẹ́jẹ́. Ó sàn kí ìwọ kí o má jẹ́ ẹ̀jẹ́, yò kí ìwọ kí o jẹ́ ẹ̀jẹ́ kí o má san án. Má ṣe jẹ́ kí ẹnu rẹ kí o mú ara rẹ ṣẹ̀, kí ìwọ kí o má sì ṣe wí níwájú ìránṣẹ́ Ọlọ́run pé èṣì yóò ṣe. Nítorí kíni Ọlọ́run yóò ṣe bínú sí ohun rẹ, a sì ba iṣẹ́ ọwọ́ rẹ jẹ́. Nítorí pé bí nínú ọ̀pọ̀lọpọ̀ àlá ni asán wà, bẹ́ẹ̀ ni nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pẹ̀lú, ṣùgbọ́n ìwọ bẹ̀rù Ọlọ́run. Bí ìwọ bá rí ìnilára àwọn olùpọ́njú àti ìfẹ́ agbára yí ìdájọ́ àti òtítọ́ padà ní ìgbèríko, má ṣe jẹ́ kí ẹnu kí ó yà ọ́ sí ọ̀ràn náà.

0: orí lábẹ́ òòrùn. Èyí ni ni pé ọ̀rọ̀ tí a pamọ́ fún ìfarapa àwọn tí ó ní í. Nítorí ọ̀rọ̀ wọn ni a ṣègbé nípa iṣẹ́ búburú, bí ó sì bí ọmọkùnrin kan kò ní nǹkan lọ́wọ́ rẹ̀. Bí ó ti ti inú ìyá rẹ̀ jáde wá, ìhòhò ni yóò tún padà lọ bí ó ti wá. Kì yóò sì mú nǹkan nínú làálàá rẹ̀ tí ì bá mú lọ lọ́wọ́ rẹ̀. Ibi búburú ni èyí pẹ̀lú pé ní ọ̀nà gbogbo yóò ti wá, bẹ́ẹ̀ ni yóò sì lọ. Èrè kí sì ni fún ẹni tí ń ṣe làálàá fún afẹ́fẹ́? Ní ọjọ́ rẹ̀ gbogbo pẹ̀lú oúnjẹun ní òkùnkùn, ó sì ní ìbìnújẹ́ púpọ̀ àti àrùn àti ìrora rẹ̀. Kíyè sí èyí tí mo rí, ó dára, ó sì yẹ fún ènìyàn kí ó jẹ, kí ó sì mu, kí ó sì máa jẹ àlàáfíà nínú gbogbo làálàá rẹ̀ tí ó ṣe lábẹ́ òòrùn ní iye ọjọ́ ayé rẹ̀ gbogbo tí Ọlọ́run fi fún un. Nítorí èyí ni ìpín tirẹ̀. Bí Ọlọ́run bá fi ọrọ̀ fún ẹnikẹ́ni, kí ó sì fún ní agbára àti jẹ nínú rẹ̀, àti láti mú ìpín rẹ̀, àti láti yọ̀ nínú làálàá rẹ̀, èyí pẹ̀lú ẹ̀bùn Ọlọ́run ni. Nítorí tí kì yóò rántí ọjọ́ ayé rẹ̀ pọ̀ jù, nítorí tí Ọlọ́run dá lóhùn nínú ayọ̀ ọkàn rẹ̀.
1: Ìwé oníwàásù.
0: Orí ìkẹfà. Ibi kan bẹ tí mo rí lábẹ́ òòrùn, ó sì ṣọ̀pọ̀ láàrin àwọn ọmọ ènìyàn. Ẹni tí Ọlọ́run fi ọrọ̀, ọlà àti ọlá fún, tí kò sì sí nǹkan tí ó sì kù fún ọkàn rẹ̀ nínú ohun gbogbo tí ó fẹ́, ṣùgbọ́n tí Ọlọ́run kò fún ní agbára àti jẹ nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn àjèjì ènìyàn ni ó ń jẹ ẹ́, asán ni èyí, àrùn búburú sì ni. Bí ọkùnrin kan bí ọgọ́rùn-ún ọmọ tí ó sì wà lé ọdún púpọ̀, tó bẹ́ẹ̀ tí ọjọ́ ọdún rẹ̀ pọ̀, tí ọkàn rẹ̀ kò sì kún fún ohun dídára, àti pẹ̀lú tí a kò sì sìnkú rẹ̀, mo ní ọmọ ìṣẹ́núsàn jù ú lọ. Nítorí pé lásán ni ó wá, ó sì lọ ní òkùnkùn. Òkùnkùn ni a sì fi bo orúkọ rẹ̀ mọ́lẹ̀, pẹ̀lú òun kò rí oòrùn, kò mọ ohun kan. Èyí ni ìsinmi ju èkejì lọ. Àní bí ó tilẹ̀ wà ní ẹgbẹ̀rún ọdún lẹ́rìn méjì, ṣùgbọ́n kò rí rere. Ibì kan náà kí gbogbo wọn ń rè, gbogbo làálàá ènìyàn ni fún ẹnu rẹ̀, ṣùgbọ́n a kò tí ì tẹ́ adùn ọkàn rẹ̀ lọ́rùn. Nítorí pé èrè kíni ọlọgbọ́n ní ju aṣiwèrè lọ, kíni tálákà ní tí ó mọ bí a ti ń rìn níwájú àwọn alààyè. Èyí tí ojú rí sàn ju èrò káàkiri ìfẹ́ lọ, asán ni èyí pẹ̀lú àti ìmúlẹ̀mófo. Èyí tí ó wà àti dá orúkọ rẹ̀ rí, a sì ti mọ̀ pé ènìyàn ni. Bẹ́ẹ̀ ni kò lè bá ẹni tí ó lágbára jù ú lọ jà. Kíyèsí, ohun púpọ̀ ni ó wà tí ń mú asán bí si. Èrè kíni ènìyàn ní? Nítorí pé ta ni ó mọ ohun tí ó dára fún ènìyàn ní ayé yìí, ní iye ọjọ́ asán rẹ̀ ti ń lọ bí òjìji? Nítorí pé ta ni ó lè sọ fún ènìyàn ní ohun tí yóò wà lẹ́yìn rẹ̀ lábẹ́ òòrùn?
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé oníwàásù.
0: Orí ìkeje. Orúkọ rere dára ju òróró ìkunra àti ọjọ́ ikú ju ọjọ́ ìbí ènìyàn lọ. Ó dára láti lọ sí ilé ọ̀fọ̀ ju àti lọ sí ilé àsè, nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn. Alààyè yóò sì pa á mọ́ ní àyà rẹ̀. Ìbìnújẹ́ sàn ju ẹ̀rín, nítorí pé nípa ìfàrò ojú a sì mú àyà sàn. Àyà ọlọgbọ́n bẹ ní ilé ọ̀fọ̀, ṣùgbọ́n àyà aṣiwèrè ní ilé ire. Ó sàn láti gbọ́ ìbáwí ọlọgbọ́n ju kí ènìyàn kí ó fetí sí orin aṣiwèrè, nítorí pé bí ìtapa àpà ẹ̀gún lábẹ́ ìkòkò, bẹ́ẹ̀ ni ẹ̀rín aṣiwèrè. Asán ni èyí pẹ̀lú. Nítòótọ́, ìnilára mú ọlọgbọ́n ènìyàn sínwín, ọrẹ a sì ba àyà jẹ́. Òpin nǹkan sàn ju ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lọ, àti onísùúrù ọkàn ju ọlọ́kàn ìgbéraga. Má ṣe yára ní ọkàn rẹ láti bínú, nítorí pé ìbínú sinmi ní àyà aṣiwèrè. Ìwọ má ṣe wí pé nítorí kíni ọjọ́ ìṣáájú ṣe sàn ju ìwọ̀nyí lọ, nítorí pé ìwọ kò fi ọgbọ́n béèrè ní ti èyí. Ọgbọ́n dára gẹ́gẹ́ bí ìní, àti nípasẹ̀ rẹ̀ èrè wà fún àwọn tí ó rí oòrùn. Nítorí pé ààbò ni ọgbọ́n, àní bí owó ti jẹ́ ààbò. Ṣùgbọ́n èrè ìmọ̀ ni pé ọgbọ́n fi iyè fún àwọn tí ó ní wo iṣẹ́ Ọlọ́run. Nítorí pé ta ni ó lè mú èyí nìtọ́ tí òun ṣe ní wíwọ́ ní ọjọ́ àlàáfíà máa yọ̀? Ṣùgbọ́n ní ọjọ́ ìpọ́njú, òun pé bí Ọlọ́run ti dá ìkíní, bẹ́ẹ̀ ni ó dá ìkejì. Ní ti ìdí èyí pé kí ènìyàn kí ó má ṣe rí nǹkan tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ohun gbogbo ni mo rí ní ọjọ́ asán mi. Olóòótọ́ ènìyàn wà tí ó ṣègbé nínú òdodo rẹ̀, àti ènìyàn búburú wà tí ọjọ́ rẹ̀ pẹ́ nínú ìwà búburú rẹ̀. Ìwọ má ṣe òdodo àṣeléke, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe fi ara rẹ ṣe ọlọgbọ́n àṣeléke. Nítorí kí ni ìwọ ṣe ran ara rẹ? Ìwọ má ṣe búburú àṣeléke, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe wèrè. Nítorí kí ni ìwọ ṣe kú kí ọjọ́ rẹ̀ kí ó tó pé? Ó dára kí ìwọ kí o di èyí mú. Pẹ̀lú, ìwọ má ṣe yọ ọwọ́ rẹ kúrò nínú èyí, nítorí ẹni tí ó bẹ̀rù Ọlọ́run ni yóò yọ kúrò nínú rẹ̀ gbogbo. Ọgbọ́n mú ọlọgbọ́n lára le ju ènìyàn alágbára.

òkúta ẹ̀ṣẹ̀ àsòdo odó ẹ̀ṣẹ̀ àsò ọmọ ọlọ́run ìwọ ni náà tó jẹ́ wípé ìbámá sí ìgbádùn ìbámá sí ìrètí kankan ìbámá sí ìgbàlà láti àárọ̀ di alẹ́ ìbámá sí ohun kan tí ó lè fún ọ ní ìrètí láti àárọ̀ di alẹ́ ṣùgbọ́n nítorí àánú ọlọ́run ó wù ọ nínú ìṣẹ́ ó wù ọ nínú ìyà ó wù ọ nínú ẹ̀ṣẹ̀ rẹ ó sì sọ wípé òun fẹ́ fi àánú hàn fún ọ ìbámá ṣe àánú ọlọ́run odó tí a so mọ ọlọ́run àbámà lè já kúrò odó yìí tàbí ọlọ tí a so mọ ọlọ́run ó ní ìbá fa ọ lọ sí ọ̀run àrèmábọ̀ láì tọ́jọ́ nǹkan tí a so mọ ọlọ́run ẹ̀ṣẹ̀ rẹ yìí ìyà ẹ̀ṣẹ̀ yìí ìbá jẹ ọ nínú ayé yìí ìbá jẹ ọ nínú ayé tí ń bọ̀ ìwọ bá lọ sọ́run apáàdì ṣùgbọ́n ó ní ta ni ọlọ́run bíi ìwọ tí ó ń darí àṣedédé jì tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú ó ń sọ fún wa wípé àánú ọlọ́run òun ló mú ìdáríjì wá àánú ọlọ́run òun ló mú ẹrù ẹ̀ṣẹ̀ òun ló mú kúrò lọ́rùn wa àánú ọlọ́run òun ló mú ìbànújẹ́ ètí ẹ̀ṣẹ̀ wá fà òun ló mú kúrò àánú ọlọ́run òun ló nu omijé wa nù àánú ọlọ́run òun ló kọ orúkọ wa sí inú ìwé ìyè lọ́run àánú ọlọ́run òun ló wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí ó funfun tí ó jẹ́ kí ọkàn wa kí ó funfun gbòò bí ẹ̀gbọ̀n òwò ó ní ó ti yí padà sí wa ó ti ní ìyọnu sí wa ó ti tẹ àṣedédé wa bá ó sì ti sọ àwọn ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun gbà tó ké nǹkan wọ̀nyí kúrò gbà tó já wọn kúrò lọ́rùn wa ohun tó ṣe ni wípé ó sọ wọ́n sínú ọ̀gbun òkun ó sì mọ̀ wípé bí a bá sọ òkúta tàbí ọlọ ọlọ ńláńlá tàbí odó tí ó tóbi tí ó wo bí a bá sọ ọ sínú òkun kì í lè fò ó máa ń lọ sí ìsàlẹ̀ òkun ni báyìí ni ọlọ́run ṣe fún ẹ̀ṣẹ̀ wa tó jẹ́ wípé ó ti sọ ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun tí a kò lè rí wọn mọ́ ṣùgbọ́n kíní dé tó ṣe bẹ́ẹ̀ ṣe torí wípé a gbàdúrà púpọ̀ ni ṣe torí wípé a sọkún púpọ̀ ni ṣe torí wípé a gbà ẹ̀wẹ̀ púpọ̀ ni ṣe torí wípé a fi ọ̀pọ̀lọpọ̀ ìní wa fún àwọn alágbe ni rárá kò sí ohun tí a lè fi fún alágbe tí ó lè ra ìgbàlà fún wa kò sí ẹkún tí a lè sun tí ó lè ra ìgbàlà fún wa kò sí àdúrà tí a lè gbà tí ó lè ra ìgbàlà fún wa ṣùgbọ́n nítorí àánú ọlọ́run àánú ọlọ́run nìkan ṣoṣo òun ni ó mú kí ìgbàlà kí ó jẹ́ tiwa ọlọ́run kò ṣẹ́ nítorí oore ọ̀fẹ́ rẹ̀ nítorí àánú rẹ̀ nítorí oore ọ̀fẹ́ tí ó ní sí wa ìyọnu tí ó ní sí wa òun ni a fi dí ẹni ìgbàlà òun ni a fi ń ké pe ábà bábá bí o bá ti tọ́ àánú ọlọ́run yìí wò mo kí ọ kú oríire bí o bá ti tọ́ àánú ọlọ́run yìí wò mo rí i wípé o ti mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ṣùgbọ́n rántí pé kì í ṣe ohun tí a fowó rà ìgbàlà kì í ṣe ohun tí a sọ wípé èmi ni mo jẹ́ ẹni tó tó ẹni tó tọ́ ẹni tó yẹ nítorí bẹ́ẹ̀ ni a fi gba ọkàn mi là rárá kò sí ìṣògo fún ẹnikẹ́ni nítorí jésù kristi nítorí pé ó fẹ́ wa ó kú fún wa nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà tí a jẹ́ ọ̀daràn nígbà tí a jẹ́ oníkúpani ènìyàn nígbà yìí gan ni ọlọ́run fi àánú rẹ̀ hàn tí ó rán jésù kristi láti kú fún wa wo efesu orí kejì láti ẹsẹ̀ ìkẹrin ṣùgbọ́n ọlọ́run ẹni tí ṣe ọlọ́rọ̀ nínú àánú nítorí ìfẹ́ rẹ̀ ńlá tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú kristi oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là ṣàrí níhìn bí a ti ń dárúkọ àánú bẹ́ẹ̀ ni a ń dárúkọ oore ọ̀fẹ́ nítorí wípé wọ́n máa ń lọ dọ́gbadọ́gba wọ́n máa ń lọ lẹ́sẹ̀ ègbèjì ní ibìkan náà ni àánú ọlọ́run àti oore ọ̀fẹ́ ọlọ́run ó ní ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú èyí ló fi máa ń lè ṣe àánú fún ọ tí ó lè ṣe àánú fún mi tí ó lè ṣe àánú fún àwọn ẹlòmíràn nítorí pé ó jẹ́ ọlọ́rọ̀ nínú àánú nítorí ìfẹ́ rẹ̀ ńlá kì í ṣe ìfẹ́ kékeré ni ó gbà wá là kì í ṣe ìfẹ́ ti ẹran ara ni ó gbà wá là kì í ṣe ìfẹ́ ti áńgẹ́lì ni ó gbà wá là ìbáṣe wípé ìfẹ́ ti áńgẹ́lì ni ìbáṣe wípé ìfẹ́ ti ẹran ara ìbáṣe wípé ìfẹ́ bàbá ní ti ara sí ọmọ ni a kò bá tilẹ̀ ní ìgbàlà ó ní ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ̀ ńlá ìfẹ́ tí ó jẹ́ wípé ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ní irú ìfẹ́ bẹ́ẹ̀ òun ni ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí

0: rekoja wa o so wa di aye pelu Christi ore ofe le ati fi gba yin la ranti wi pe mo so fun nipa anu Olorun wi pe anu Olorun lo fun ani idariji anu Olorun lo fun ani igbala anu Olorun lo fi ore ofe Olorun lo fi fun wa anu Olorun lo ko ruko wa si iwe iye Olorun anu Olorun lo so ota Olorun di omo Olorun anu Olorun lo mu akuro ninu okunkun lo mu wa sinu imole anu Olorun lo je ki olo ese ti o wuwo pupo ti asomo wa Olorun ti o wa ninu okan wa ti o wa ni igbesi aye wa ti ko je ke ani itesiwaju ti ko je ke amo bi ati gbadura ti ko mo ti ko je ke amo bi ati kepe Olorun anu Olorun ti o tobi jojo oni o mu ki awon ese won yi ti o wuwo ti o dido le mu ki awe won nu ki a ja won kuro ni igbesi aye wa bi o ba ti ni igbala boya o n reti we pe nigbati o ba je eni to ni iwontun wonsin tabi o je omoluabi tabi o je olododo fun ara re wi pe nigba na yo sese fun Olorun lati gba ola rara igbala ki wa nitori wi pe a je olododo igbala ki wa nitori wi pe a je omoluabi o ni nigbati a wa je elese Christi ku fun wa nigbati awa je ota Olorun a fi ife Olorun han wa ni ti wi pe Christi Jesu ku fun wa nitori be ko si ohun to ni lati ma duro de oni ni ojo igbala oni ni o ye ki o ke pe Olorun bi o ba ti ni igbala oni ni o ye ki o so fun Olorun wi pe o simi le anu Olorun o nfe anu Olorun o nfe igbala Olorun wo epistle ti Paul apostle si Titu ori keta ese ikerin ati ese ikarun sugbon nigbati iseun Olorun olugbala wa ati ife re si eniyan parahan ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re kiyesi gege bi anu re li o gba wala nipa iwenu atunbi ati isodi titun emi mimo awon nkan ti a so nihin won niye lori won se po jojo o nso oni nitori iseun Olorun olugbala wa o tun so oni nitori ife re oni ki ise nipa ise ti a wa se ninu ododo awon elomiran ti oye igbala koye won ma gbekele ise owo won won ma so wipe lati kekere ni awon tin lo si ile eko ojo isinmi lati kekere ni awon tin lo si ile isin wipe awon wa lati idile onigbagbo wipe lara aro nigbati awon si wa ni kekere ni baba no man lago ton man pe won jo ton man ka bibeli ton man gbadura won ro wipe nitori adura gbegba won won ro wipe nitori ohun ti won se won ro wipe nipa ise owo won ni a fi gba won la rara ki se be elomiran ti oye igbala koye a man so wipe ohun o se bi seni kankan ri wipe bi owo ohun ti ri be ninu ohun ti ri ohun oni kitenikeni ma dara wipe lati igba ti ohun ti wa saye yi bi won domi sohun lenu ki bo sile wipe ohun je ni titu ohun je ni jeje won ma ro wipe nitori be ni a o se gba won la an so fun wipe ki se be o ni ki se nipa ise owo wa ninu ododo awon elomiran won ma so wipe lati igba ti awon ti gbonju lati igba ti awon ti daye awon ki be ni kenija bi awon ti le binu awon ki fi han bi enikeni ti le se won awon ma lo je eni ati wipe awon je awon ma nse ise ododo ati pe awon ma fun awon alagbe won ma fun won lowo ati pe gbogbo eniyan lo mo won si omoluabi o so fun wa o ni ko si bi a se le je omoluabi to bi a o ti le se awon nkan ese won sita ero okan wa nko ilepa okan wa nko bi a o ti e se nkan won yi ni gbangba e ta nse ni ikoko nko abi Olorun ori e ta nse ni koko ko ri ero inu wa ko ri awon nkan miran ti o lodi ninu okan wa tani o le so wipe o mo tani o le so wipe o mo ju awon angeli lo o mo nkan ti oro Olorun so o ni ko ti le ba iwa funfun iwa mimo lowo awon angeli ka ma se so wi ka ma se so nipa ti eniyan o ni ninu ese ni iya mi loyun mi o mo wipe okan ese ni la gbe kakiri eni ti ko mo Olorun eni ti ko gba Olorun gbo eni ti ko ni igbala okan ese iru ese o nla gbe kakiri nitori be ko si ohun ti a le se gege bi ise ododo gege bi wi pe anfun alagbe lowo ti o le gba okan wa la elomiran ma so wi pe igba gbogbo lo ma nlo sori oke lati lo gbadura ati wi pe osu kan o le koja ko ma lo sori oke lati lo gbadura won ma njalankato nipa ti ise owo won won ma ro wi pe tori pe awon gbadura awon gba awe ati pe ni akoko awe ati adura be awon ma nse ise anu popo awon ma so pe nitori be awon ni lati de orun orun rere awon o mo wi pe ko si ohun ti a le se bi ki ba se wi pe je Jesu Kristi we wa bi ki ba se wi pe a fi anu olorun han fun wa bi ki ba se wi pe fe olorun fun ara re o koju si wa lati se wa lore ore igbala bi ki ba se be a ko le wo ijoba olorun wo ese ikarun yi le kan si oni ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re li o gba wala omo adamu kan iran adamu kan iba ma le ni igbala iba ma le ri oju olorun omo adamu kan iba ma le bo olorun dore bi ki ba se wi pe anu olorun nitori pe olorun o je eni mimo olorun je eni to korira ese sugbon awon mo ese bi eni momi anje ese bi eni jeun a fi ese korun gege bi ewon oso sugbon nitori anu olorun ki eniyan ki o ma ba segbe oni aseran Jesu Kristi we pe awa elese awa ti ko lọlọrun awa ti a o mo ojubo olorun awa ti a o mo bi a ti sin olorun wi pe ki anu olorun ki o le fa wa somora ki anu olorun ki o le mu wa wa sile nitori be bi o ba ni igbala no ti wi pe anu olorun ni o gba ola abi bi o ba ti ni igbala ki o mo we pe ko si ohun ti o nduro de o ye ki o sa wa sodo olorun we pe gba ti o je anu olorun le a fi gba wa la anu yi si je anu lanla ti o je wi pe o nsan gege bi odo ni o jin ju odo lo nitori be ki a wa si odo olorun ki a ba le ni anu olorun wo peteru kini ori kini ese iketa olubukun le olorun ati baba Jesu Kristi oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku woni eni ti o tun wa bi awon elomiran won ma npa wa jiyan won ma nfe ja wa ni koro eko oro olorun won ma nso wi pe ewo ni won ton pe ni atun bi nitori wi pe nkan ti awon mo ni wi pe ki awon ki o ma lo si ilesin ki awon ki o ma ka bibeli ki awon ki o se confirmation tabi ki awon ki o se ti iribomi tabi iribomi baptism ti omo kekeke eyi ni ni awon mo gba ti won ba ti dagba tan boya a pe won wa sinu ijo yi ti a si so fun ni wi pe a ko le se alai to yin bi wi pe bi ki ba se pe ato eniyan bi o n ko le wo ijoba olorun ti won ba jade lesin bi a ba be lo won wi pe iwa su ta gbo oro olorun ti a gbo bawo la se risi a ni gbogbo e o ti ede ye ohun wi pe lati kekere lohun ti je olusin olufarasin olufokansin lati kekere ni ohun ti je ni ti o feran olorun popo wi pe oruko Jesu iru e le ti ohun bi ohun didun orin didun ni sugbon eyi to tun won gbo nihin wi pe ki a di atun bi se ki se igberaga ni awon ejijo nihin rere se ki se igberaga lo n ti won ti won ro wi pe awon ni nkan miran ti awon esin awon ijo ti o tin sin ki a to da awon ijo won sile se ki se igberaga lo je ka ro pe a ni nkan ta won ton wo ni ki se be Jesu fun ara re lo wa so atun bi oun lo so oun la tun so fun anihin o ni olubukun le olorun baba Jesu Kristi oluwa wa wo to so po se fun wa eni ti o tun wa bi ati gege bi opolopo anu re o tun wa bi si re ti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku nipa ni ti opolopo anu re anu ti o jiji okun lo anu ti o gaju oke lo anu ti o gboro ju awo somo lo oni nitori opolopo anu re oni afiri wi pe ko si eni ti olorun o le gbala elomiran ton ma ro wi pe aye o ye fun elomiran ton ma ro wi pe odaran patapata ni elomiran ton ma ro wepe o ti ese o ti dido ni igbese aye re wepe ko le sese lati ni igbala o ni anu olorun o jiju okun lo anu olorun o gaju oke lo o gboroju awo somodan o ni opolopo anu re nitori opolopo anu yi ti to je agbon magbe ti latodo olorun to je pe angbon angbon ambo ninu re ko le tan o nitori opolopo anu yi oni o pin gba eni kokan wala nitori be bo ba ti ni igbala ke lo nduro de nigbati anu olorun po nigbati anu olorun jin nigbati o je wipe enikeni ti o ba ke pe oroko lowa ni a ogbala iwo lo tun duro de nitori be o ye ke mo wipe anu olorun duro de eni kokan wa anu olorun ti a fin gba nila anu olorun ti a fin yi ni pada anu olorun ti a fin so ni di atun bi o duro de eni kokan wa sugbon ni soro wipe nigbati olorun ti o ba ti fi oju anu wo wa ti o ti dari ese wa je wa ti o ti gba okan wa la ki lo n bere lowo wa nitori wipe anu olorun ki se wipe ki a gba anu olorun ki a wa sa lo ki a ma wa sodo olorun mo ki a ma se ife olorun mo ki lo olorun be lowo wa nigba ti a ba ti gba anu olorun ninu okan wa ninu igbesi aye wa ohun kan lo n be lowo wa ye ki a wo mika ori kefa ese kejo mika ninu majemu lailai o sumo ipari majemu lailai ninu mika ori kefa ese kejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti oluwa n bere lowo re bi ko se ki o se otito ki o si fe anu ati ki o rin ni irele pelu olorun re oni ohun ti a fi han wa ninu oro olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro olorun ni wo pe gba ti awa paapa ti a ti mo nipa anu olorun gba ti awa paapa ti a ti ni idariji ese nitori anu olorun gba ti awa paapa ti a ti to ebun orun wo nitori anu olorun gba ti a ti tun wa bi nitori anu olorun oni ohun kan loko fun wa we pe ki awa paapa ki a fi anu han fun awon elomiran we pe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a koko so we pe bi a ba fi anu han o je we pe a n fi okan imore han o dabi eni ti o je gbese Jesu papa so nipa re o so nipa anu yi pa o lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni gbese igbese yi po to be ge ti o je wi pe ko le san igbese na bi ati le ta ohun ati aya re ati awon omo re bi atawon si oko eru ko se se fun won ni ojo aye won lati san igbese yi nitori be oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o ti nlo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omoluabi to ye ki eni ti a ti dariji to ye ki o boju foda ni o ba ga ni ilorun ni o so wipe san igbese ti o je mi ni eni keji re wa so wipe se soro fun mi ma sanwo fun o owo na okunkun niye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wepe iwo eni ti a dariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wepe o le dariji eni keji re ohun ti Jesu so fun anihin ni wepe bi ati ri anu gba lati odo olorun ti a ti dariji wa ti a ti koruko wa ni si iwe ye lorun ti a ti so awa ota olorun ti a so wa di ore olorun ti a so wa di omo olorun wipe awa paapa anu ti a ri gba yi o ye ki a fi anu yi han si awon elomiran wipe gba ta ba se be ni a fi han wipe a ni okan imore je ki n ka die fun o ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejilelogbon nigba ti oluwa re pe tan o wi fun pe iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni jio nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi o ni kini de ki lo se to je wi pe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o oluwa re si binu o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese e ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be o ti olorun bi lowo wa ni we pe ki a gba awon iliri o ngbo we pe aanu wa fun awon alaanu ati pe o wa fun eni tin gboran si oro olorun ki a fi okan imore han bawo ni olorun se fe ki a se aanu ki lo nreti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han we pe awa paapa a je alaanu ranti wo pe ipile wo pe an saanu ni pe awa paapa ati re anugba lati odo olorun wa ati dari ese waji wa ati koruko wa si iwe iye lorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun o wa je ojuse ti wa nisinsin yi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo luko ori kefa ese ikerin din logoji nje keyin ki o le anu gege bi baba yin ti li anu ki eyin ki o le anu gege bi baba yin ti li anu bi abanka bibeli o ye ki a gba emi olorun laaye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo won a pe iyawo won pe gbo ki n to fe o mo mo nkan ti baba re ati iya re ti won foju mi ri gbogbo nkan ti mo ni patapata ti mo ti sise fun ni won gba lowo mi ko to dele nitori be ye ko yi o pe o dele na sugbon bi baba re bo sese si mi ti o ni oju anu ti mo bebe ti o to digba to gba gbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe anu ti wa ki se bi baba ayawo bo se sanu fun wa anu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o le anu gege bi baba yin ti le anu awon elomiran won ba n ba elomiran se nkan kan won ma so we pe mo mo bi lagbaja se nse nitori be owo ti lagbaja fi mu mi owo be lemi na fi mu awon eniyan wonyi a ma ri iru iwa bayi lowo awon ti won di adari awon to je we pe boya won ti wa ni adari ni abe elede geesi elede oyinbo tele eni ti o wa ni elede geesi ti a nso yi nitori wi pe se amo an dagba si lojojumo ni nitori pe iwon igbagbo iwon ife iwon anu iwon ore ofe ti adari tele to ni yi to ni o ni bo se nse si won ohun si nigba ti o wa di adari a so pe emi na nsin mo ti di adari nitori be anu ti mo le fi han emi na mo ru anu ti mo ri lodo adari temi tele nisinsin temi na di adari anu ti mo le fi han o mo ni won nitori pe mo mo bi lagbaja se nse bi lagbaja se se si mi be na ni emi na be ni ma se si elomiran o ni anu wa odiwon anu wa ki se bi awon eniyan se se si wa o ni sugun bi baba wa ti nbe le orun bi o ti saanu fun wa be ni ki awa na ki o ma saanu bi o ba gbe nkan won yi yewo bi o ba wo ninu ile awon elomiran be ba so nipa ti igbeyawo won ma beere ibeere lowo wa won ma ni kini iyawo le se ti ma fini koko gba isita kini iyawo le se ti ma so pe ka pin gari wi pe o to ge e to se ni e ta jo gbe papo ni wi pe o ti to mo ti mo eko oro olorun wi pe mi o le fe iyawo mi sugbon gbe ti e loto kemi na kin gbe temi loto ki la le kini iyawo le se ti a ko fini le se anu fun omo oni idaun ni wi pe ki a ma se anu fun iyawo wa gege bi baba wa ti nbe le orun bi o ti saanu fun wa so o ye ki awa na ki a mo wi pe gba ti a ti je elese tele awon nkan ko bakun gbe awon nkan ti o bi olorun ninu ti awa na ti se ṣùgbọ́n nítorí orí ọ̀fẹ́ nítorí àánú tí ọlọ́run dáríjì wá ó yẹ kí àwa pàápàá kí a mọ̀ pé bí a bá ti ṣe ọlọ́run tí ọlọ́run dáríjì wá bí aya bá ṣẹ̀ wá bí ọkọ bá ṣẹ̀ wá bí ọmọ bá ṣẹ̀ wá ó yẹ kí àwa náà kí a lè ní àánú kí a lè dáríjì ó ní kí ẹ̀yìn kí ó lé àánú àní bí baba yín lọ́run bí ó ti ṣe àánú fún yín ẹlòmíràn ó ṣeéṣe ọmọ jẹ́ jàǹdùkú ènìyàn ọmọ jẹ́ olè ọmọ jẹ́ bí oníkúpani ọmọ jẹ́ ẹni tí ó ń kẹ́gbẹ́ búburú a sì ti kìlọ̀ fún ọmọ yìí ó tètè gbọ́ gbà tó wá yá bàbá wa pinnu wípé ọmọ yìí ò ní lè bá wa gbélé ó wá rán ọmọ jáde ó wá sọ fún yín pé láé ẹsẹ̀ ò gbọ́dọ̀ tẹnu ilé yìí mọ́ ó fẹ́ jẹ́ àsùnta lọ máa sùn ta ó ṣeéṣe kí ó jẹ́ ìgbà yìí gan ni ojú ọmọ wa wálẹ̀ ó wá dọ̀ bálẹ̀ pé bàbá ẹ dáríjì mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá sọ wípé kí n tó mú ìpinnu ló pẹ́ sí gbà tí mo ti mú ìpinnu wípé ò ní bá wa gbénu ilé yìí mọ́ kò sóhun tó tún lè gbẹ́bẹ̀ kò sóhun tó lè bẹ̀mí kí n gbẹ́bẹ̀ ìyá kúnlẹ̀ a ní ẹjẹ́ dáríjì ẹjẹ́ ẹ̀ẹ̀kan yìí kí a tún wọ ọwọ́ ẹ̀ a sọ pé ó tì í pé òun ò ní lè dáríjì àwọn aládùúgbò àwọn ará nínú jésù wọn a tún wá wọn ní ẹjẹ́ dáríjì ọmọdé yìí ó sọ wípé sóhun ti fẹ́ ronú pọ̀dà òun fẹ́ gba ọlọ́run gbọ́ òun fẹ́ tẹ̀lé ọlọ́run ó ní ó ti rárá ọmọ yìí ò ní bá a gbénu ilé mọ́ kí ló dé ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé lákọ̀ọ́kọ́ àánú tí bàbá fi fẹ́ wa irú àánú yìí gan-an ló yẹ kí àwa náà kí a ní ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ nígbà tí a ò mọ ọ̀nà ìgbàlà onígbàgbọ́ tó ṣeéṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà onígbàgbọ́ tó ṣeéṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láì ké tantan fáwọn ènìyàn wípé jésù kristi ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ń fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé irú ẹni bẹ́ẹ̀ ó ń fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà láì sí àǹfààní àti ní ìgbàlà ẹlòmíràn bí a bá pè é wípé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí iléèsìn ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé ó yẹ kí ẹ lè bá sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí iléèsìn ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú ọlọ́run a lóun ò ráyè a ní iṣẹ́ dí òun lọ́wọ́ a ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan ìgbà yí gan ló máa ń dáná oúnjẹ ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìgbà yí gan ni ó máa ń lọ sọ́jà ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wà sùn ìrere kí a ṣe tibí kí a ṣe tọ̀hún ìgbà yí gan ni àwọn oníbàárà tòun ìgbà yí náà máa ń wá sí ibi àtirajà bí a bá jẹ́ ẹni tí ó lé àánú bí a bá jẹ́ ẹni tí ó mọ̀re ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run fún wa tí a sì fẹ́ ṣe àánú fún àwọn ẹlòmíràn a ò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn wẹ́sẹ̀ 37 ẹ má ṣe dáni ilé ẹjọ́ a kì yóò sì dá yín ilé ẹjọ́ ẹ má ṣe dáni lẹ́bi a kì yóò sì dá yín ilé ẹbí ẹ dáríjì a ó sì dáríjì yín ó ń sọ níhìn-ín ó ní kí a má ṣe dáni ilé ẹjọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá ti gbọ́ ohun kan nípa ọkọ lágbájá ọkọ arábìnrin tẹ̀mẹ̀dù wọ́n á ti sọ pé lágbájá bó ṣe ń ṣe nìyẹn ọ̀rọ̀ dá lẹ́nu ẹ èèyàn burúkú ni ó tiẹ̀ yà mí lẹ́nu pé ní gbogbo ìjọ bí gbogbo ìjọ ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ lórí fẹ́ nígbèsè ayé ẹ nǹkan tó wá náà lórí gbà tó ti fẹ́ lágbájá lágbájá mo mọ̀ gbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìpàdé ojú ilé òun ni ó jẹ́ bí ọ̀gá ní ibi ẹkùn wa lágbájá lé èèyàn burúkú pátápátá gbà ni àwọn olùṣọ́ àgùntàn ọmọ lágbájá ni wọ́n á mọ̀ wípé lágbájá ò nígbàlà lágbájá ò lóore ọ̀fẹ́ ọlọ́run ó ní ká má ṣe dáni ilé ẹjọ́ ó ní bí a bá ti ń gbọ́ nípa ọkọ arábìnrin tàbí aya arákùnrin kí a má ṣe dáni ilé ẹjọ́ kí a má bà á dá àwa náà ilé ẹjọ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé nínú ẹkùn ni a ti rí wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnìkejì ẹnìkíní á sọ tiẹ̀ fún wa láì gbọ́ ti ẹnu ẹnìkejì a ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ gbàtà máa rí lágbájá tá a máa rí pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa bódẹ̀ kí wa ohun á gan ohun tí kò dára la ó fi dá lóhùn ó ṣeéṣe pàápàá bí a bá ti sọ ìgbàlànà kí a máa mọ́ ọ lójú ẹlẹ́ṣẹ̀ ló máa mọ́ni lójú. Ẹlẹ́ṣẹ̀ ló máa ń sọ wípé kí a kó tiwa sọ́hun. Ẹlẹ́ṣẹ̀ ló máa ní ọ̀rọ̀ èébú lẹ́nu. Tàbí a bá arábìnrin pàdé torí pé nǹkan tán ti sọ fún ọ, èyí tán ti gbìn sí ẹ lọ́kàn. Tó o sì béèrè lọ́wọ́ lágbájá pé wọ́n máa sọ̀rọ̀ báyìí fún mi. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Kí a jẹ́ kí ó lè sọ ti ẹnu ẹ̀. Ṣùgbọ́n a ò ṣe bẹ́ẹ̀, a ti bẹ̀rẹ̀ sí ní mọ́ wọn lójú. A ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé èèyàn burúkú ni, a ti ń dájọ́ láì gbọ́ ti ẹnu ẹni tí a ń dá lẹ́jọ́. Kò dára bẹ́ẹ̀. Ó ní bí a bá jẹ́ aláàánú, a ò ní dáni lẹ́jọ́. Kí a má bàa dá àwa pàápàá lẹ́jọ́. A ò ní dáni lẹ́bi. Kí a má bàa dá wa lẹ́bi. Ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà. Ṣùgbọ́n ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà yìí, ìgbàlà ló ní kò tí ì lẹ́kọ̀ọ́. Ìgbàlà ló ní kò tí ì mọ Bíbélì lẹ́kùnrẹ́rẹ́. Ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìyá rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin, ẹ̀gbọ́n rẹ̀ obìnrin fún wa. Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, tí a ní ìgbàlà, tí a sì lẹ́kọ̀ọ́, ìkan ni kí a ní ìgbàlà. Ìkejì ni pé lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà kí a kẹ́kọ̀ọ́ ìhìnrere. Àwa tí a ní ìgbàlà tí a sì tún kẹ́kọ̀ọ́ ìhìnrere, ó yẹ kí a lè sọ fún wípé ìgbà tí Ọlọ́run ti dáríjì ọ́, wọn kì í sọ̀rọ̀ bàbá ẹni bẹ́ẹ̀. Ìgbà tí Ọlọ́run ti dáríjì ọ́, wọn kì í sọ̀rọ̀ ìyá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò ẹni bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣe ni kò dáríjì wọn, ṣe ni kò máa gbàdúrà fún wọn. Èyí ló yẹ kó jáde lẹ́nu ẹni tó ní ìgbàlà tó sì ní ẹ̀kọ́ ìhìnrere. Ṣùgbọ́n àwa tí a rò wípé a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a rò pé a jẹ́ ẹni ti ẹ̀mí, bí ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà, bí ó bá ti ń sọ̀rọ̀ bàbá rẹ̀ ní búburú, ó sọ̀rọ̀ ìyá rẹ̀ ní búburú, bẹ́ẹ̀ ni àpapọ̀ a máa bá dákun. A sọ pé èèyàn búburú ni wọ́n, àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ò lè ṣe ohun tó dáa. Kò dáa bẹ́ẹ̀. Kí a má ṣe máa dáni lẹ́jọ́, kí a má ṣe máa dáni lẹ́bi. Ó wá ń sọ pé kí a dáríjì, kí a ba lè dáríjì ọ́. Ó ní lójoojúmọ́ ni lẹ́yìn ìgbà tá a ti ní ìgbàlà o, lẹ́yìn ìgbà tí a ti mọ Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti dé ilé ìsìn, àwọn ẹlòmíràn òye òye wọn, wọn ò mọ̀ wípé nígbà tí a bá ṣì wà nínú ara yìí, nígbà tí a bá ṣì gbé ẹrù pẹ̀yì, tí a bá ṣì gbé wọ̀, nígbà tí a bá wà nínú àgọ́ ara, kò ṣeé ṣe kí a má ṣe ara wa. Ó ṣeé ṣe kí a tẹ̀ ọ́ mọ́lẹ̀, ó ṣeé ṣe kí a gbọ́n ọ, ó ṣeé ṣe kí ó dàbí ẹni wípé nǹkan ò ṣe tó ní àárín ìwọ àti lágbájá àti arákùnrin àti arábìnrin. Ó ní a lè ṣe ara wa. Èyí ò jẹ́ wípé a ń jalè, èyí ò sọ wípé a tún lọ ń mutí, èyí ò sọ wípé a tún lọ ń ṣàgbèrè, ṣùgbọ́n a lè ṣe ara wa. Ìwọ náà mọ̀ bí ó bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà fún ọjọ́ díẹ̀, ó mọ̀ wípé onígbàgbọ́ ó ṣeé ṣe kí a ṣe ara wa. Kì í ṣe nípa ti jíjalè, kì í ṣe nípa ti mímu tí, kì í ṣe nípa mímu sìgá, kì í ṣe nípa kíkóbìnrin jọ, ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa. Mo rò pé nǹkan tí mo ń sọ yé yín, mo ní ṣe ó yé yín. Nígbà tí a mọ̀ wípé a lè ṣe ara wa, ó ní kí a máa dáríji ara wa. Ìgbà tí Ọlọ́run ti dáríji wa, kí àwa pàápàá kí a máa dáríji àwọn ẹlòmíràn, kí a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ara wa, kí a sì máa ṣe ara wa lóore. Ṣé o rántí nínú Lúùkù orí kẹwàá? Nínú Lúùkù orí kẹwàá láti ẹsẹ̀ 16, Jésù ti sọ ọ̀rọ̀ nípa ẹni yìí, nípa ọkùnrin rere ti Samaria tí ó ṣe àánú fún ẹnìkan tí a ṣe níjàmbá. Yẹ wò láti ẹsẹ̀ 16. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé í ṣe ẹnì kejì, ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ, kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jésù sọ wípé bí a bá ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí a bá ti di ẹni ìgbàlà, kí àwa pàápàá kí a lọ ṣàánú, kí a lọ ṣe oore fún àwọn ẹlòmíràn, wípé kí a máa fún àwọn alágbe, àwọn aláìní, wípé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù, àwọn tí kò tí ní ìgbàlà, àwọn tí a ń ni lára, àwọn tí a ń dá lóró. Kí a rí wípé ọ̀rọ̀ àánú, ìṣe àánú, ó wà ní ìgbésí ayé wa. Sí àwọn ènìyàn wọ̀nyí, ìbéèrè tí mo fẹ́ béèrè, tí a sì fẹ́ dáhùn nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a tó lọ sí àti gbàdúrà, ni wípé kí ni àǹfààní tí ó wà fún àwọn aláàánú? Kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú? Kí ni ojúrere àtòkèwá tí ó wà fún àwọn aláàánú? Yẹ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ọ, kí a tó gbàdúrà, kí ó bá lè mọ̀ wípé ohun tí a ń sọ nípa ti aláàánú, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je wepe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba nsoro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo wepe o ye ki a je alaanu are ni to je pe o ka akasori bibeli ti ko mo wepe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se on buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka akasori bibeli opolopo elese lo wa ni gboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro pe ah wo pe ati ba eniyan olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo nbere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori ketadinlogoji orin dafidi ori ketadinlogoji lati ese kedogbon emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihi oni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese kedogbon wepe iru eni be a ko le ko sile lati orun wa ati wepe ko ni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ki anu ati otito ki o fi o sile ranti o nigba gbogbo eniyan se o ni ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati ohun kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabirin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere be ni iwo ri oju rere ati ona rere loju olorun ati eniyan bi a ba nwa oju rere awon elomiran ti oye oye won ma nlo se ogun won ma nlo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya won wa se ni boya won wa nkan kan lodo enikan bi lodo elomiran wo pe bi awon ba fi nkan yi woju bi awon ba fi omi adura we bi awon ba fi ton we wo pe awon ni o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni wo pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan wo pe ki anu ati otito ki o ma se fi o sile bi o ba ti duro ti otito yin rere eko yin rere eko ti a ti ko ninu bibeli ti o se fi anu olorun pelu re o ni anu ati oju rere ati ona rere ko ni fi o sile ninu owe ori ogun owe ori ogun ese ikeji dinlogbon anu ati otito pa oba mo anu le a se fi n di ite re mu anu ati otito pa oba mo bi a ba n so nipa ti oba
1: o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atunbi ni oba ati alufa ni waju olorun aya to si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon ti oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi won yi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon anu ati otito ni pa oba mo anu nisin fi di ite re mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti a ni ninu ijo ti a ni ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wo pe a ni lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati anu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati anu nitori be ati koro olorun ye ki n fi nkan kan han o ki a to gbadura ninu jakobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun lai si aanu aanu nsogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si aanu o ye ki a mo wepe ojo idajo nsurebo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a nfi ojo kan ojo kokan somole ni a nfi ojo kokan somo ojo idajo o ni bi a ba sese aanu nisinsiyi a se aanu fun awon ara ninu oluwa a se aanu fun awon alejo awon ti ko mo olorun a se aanu fun awon ti a o ba pade ri a se aanu fun awon to wa nitosi ati awon ti o jina rere bi a ba ti n se aanu nisinsiyi e ni o mu ki olorun ki o se aanu fun wa ni ojo idajo ati gba aanu olorun ati gba ori ofe olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma se aanu fun awon elomiran bi a ba n fi aanu nisinsiyi lati odo olorun ti a si n fe ki olorun ki o fi oju aanu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa paapa ki a ba le ni aanu ni igba gbogbo ki o je wepe ojojumo ti a ba ji a o ma di alaanu ibikibi ti a ba n lo a o ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu bee ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe olorun o daju wepe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayanfe oni nitori be bi a ba n reti ore ofe olorun aanu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapaa ki a fi aanu han nisinsiyi se a n fi aanu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a n ni aanu gege bi baba ti ni aanu si wa se a n soro pele abi a n binu ni abi a danilejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun oni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a n nilara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wepe ki olorun ki o ba le fi awon ibukun lati aanu re opolopo aanu re ki o ba le fi fun wa wepe awa paapa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wepe aanu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wepe o fe ni igbala pe ki o dariji o nitori aanu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni idariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa ti n be le orun bi o ti di alaanu.

0: ìwé oníwàásù.
1: Orí ìkẹjọ. Ta ni ó dàbí ọlọgbọ́n ènìyàn? Ta ni ó sì mọ ìtumọ̀ nǹkan? Ọgbọ́n ènìyàn mú ojú rẹ̀ gan àti ìgbójú rẹ̀ ni a ó sì yí padà. Mo bá ọ mọ̀ pé kí ìwọ kí o pa òfin ọba mọ́. Èyí nìsí ni nítorí ìbúra Ọlọ́run. Má ṣe yára àti jáde kúrò níwájú rẹ̀. Má ṣe dúró nínú ohun búburú nítorí ohun tí ó wù ú ní í ṣe. Níbi tí ọ̀rọ̀ ọba gbé wà, agbára ń bẹ níbẹ̀. Ta ni ó sì lè wí fún pé kí ni ìwọ ń ṣe ni? Ẹnikẹ́ni tí ó pa òfin mọ́ kì yóò mọ ohun búburú. Àyà ọlọgbọ́n ènìyàn sì mọ ìgbà àti àṣà. Nítorí pé ohun gbogbo tí ó wu ni ìgbà àti àṣà wà fún. Nítorí náà, òṣì ènìyàn pọ̀ sí orí ara rẹ̀. Nítorí tí kò mọ ohun tí ń bọ̀, ta ni ó sì lè wí fún bí yóò ti rí? Kò sí ènìyàn kan tí ó lágbára lórí ẹ̀mí láti dá ẹ̀mí dúró, bẹ́ẹ̀ ni kò sì lágbára lé ọjọ́ ikú. Kò sí ìránpadà nínú ogun náà, bẹ́ẹ̀ ni ìwà búburú kò lè gba àwọn olúwa rẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí ni mo rí. Mo sì fiyè sí iṣẹ́ gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn. Ìgbà kan bẹ nínú èyí tí ẹnìkan ń ṣe olórí ẹnìkejì fún ìfarapa rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì rí ìsìnkú ènìyàn búburú àti àwọn tí ó ṣe òtítọ́, tí ó wá tí ó sì lọ kúrò ní ibi mímọ́. A sì gbàgbé wọn ní ìlú náà. Asán ni èyí pẹ̀lú. Nítorí tí a kò mú ìdájọ́ ṣe kankan sí iṣẹ́ búburú. Nítorí náà, àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti hùwà ibi. Bí ẹlẹ́ṣẹ̀ tilẹ̀ ṣe ibi nígbà ọgọ́rùn-ún, tí ọjọ́ rẹ̀ sì gùn, ṣùgbọ́n ní tòótọ́, èmi mọ̀ pé yóò dára fún àwọn tí ó bẹ̀rù Ọlọ́run, tí ó bẹ̀rù níwájú rẹ̀. Ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú, bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. Asán kan ń bẹ tí à ń ṣe ní ayé, ní ti pé olóòótọ́ ènìyàn wà, àwọn tí ó ń rí fún bí iṣẹ́ búburú, àti pẹ̀lú ènìyàn búburú wà, àwọn tí ó ń rí fún bí iṣẹ́ olódodo. Mo ní asán ni èyí pẹ̀lú. Nígbà náà ni mo yin eré, nítorí ènìyàn kò ní ohun rere lábẹ́ oòrùn ju jíjẹ àti mímu, àti ṣíṣe àríyá. Nítorí èyí ni yóò bá a dúró nínú làálàá rẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ tí Ọlọ́run fi fún lábẹ́ oòrùn. Nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n òun àti rí ohun tí a ṣe lórí ilẹ̀, ẹnìkan ṣáà wà pẹ̀lú tí kò fi ojú rẹ̀ ba oorun ní ọ̀sán àti ní òru. Nígbà náà ni mo wo gbogbo iṣẹ́ Ọlọ́run pé ènìyàn kò lè rídìí iṣẹ́ tí a ń ṣe lábẹ́ oòrùn. Nítorí pé bí ènìyàn tilẹ̀ gbìyànjú àti wádìí rẹ̀, síbẹ̀ kì yóò lè rí. Àti pẹ̀lú bí ọlọgbọ́n ènìyàn rò láti wádìí rẹ̀, síbẹ̀ kì yóò lè rídìí rẹ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé oníwàásù, orí ìkẹsàn-án. Nítorí nǹkan yìí ni mo rò ní àyà mi, àní láti wádìí gbogbo èyí pé olódodo àti ọlọgbọ́n àti iṣẹ́ wọn lọ́wọ́ Ọlọ́run ni ó wà. Ìfẹ́ ni àti ìríra, kò sí ẹni tí ó mọ̀. Gbogbo èyí wà níwájú wọn. Bákan náà ni ohun gbogbo rí fún gbogbo wọn. Ohun kan náà ni ó ń ṣe sí olódodo àti sí ẹni búburú, sí ènìyàn rere àti sí mímọ́. Àti sí aláìmọ́, sí ẹni tí ń rúbọ àti sí ẹni tí kò rúbọ. Bí ènìyàn rere ti rí, bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣẹ̀, àti ẹni tí ń búra bí ẹni tí ó bẹ̀rù ìbúra. Èyí ni ibi nínú ohun gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn. Pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn, àti pẹ̀lú àyà àwọn ọmọ ènìyàn kún fún ibi, ìsinmi ń bẹ nínú wọn. Nígbà tí wọ́n wà láàyè àti lẹ́yìn èyí ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn òkú. Nítorí pé ta ni ẹni tí a yàn, tí ìrètí àlàyé wà fún? Nítorí pé ààyè ajá sàn ju òkú kìnní ń lọ. Nítorí alààyè mọ̀ pé àwọn ó kú, ṣùgbọ́n àwọn òkú kò mọ nǹkan, bẹ́ẹ̀ ni wọn kì í lé èrè mọ́. Nítorí ìrántí wọn ti di ìgbàgbé. Ìfẹ́ wọn pẹ̀lú àti ìríra wọn àti ìlara wọn ó parun ní ìsinsìnyí. Bẹ́ẹ̀ ni wọn kò sì ní ìpín mọ́ láéláé nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ oòrùn. Máa bá tìrẹ lọ, máa fi ayọ̀ jẹ oúnjẹ rẹ, kí o sì máa fi inú dídùn mu ọtí wáìnì rẹ, nítorí pé Ọlọ́run tẹ́wọ́ gba iṣẹ́ rẹ ní ìsinsìnyí. Jẹ́ kí aṣọ rẹ kí ó máa fún nígbà gbogbo, kí o má sì jẹ́ kí orí rẹ kí ó ṣe aláìní òróró ìkunra. Máa fi ayọ̀ bá aya rẹ gbé tí ìwọ fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ, kí o fi fún ọ lábẹ́ oòrùn ní gbogbo ọjọ́ asán rẹ. Nítorí èyí ni ìpín tirẹ ní ayé àti nínú làálàá tí ìwọ ṣe lábẹ́ oòrùn. Ohunkóhun tí ọwọ́ rẹ rí ní ṣíṣe, fi agbára rẹ ṣe, nítorí tí kò sí ète, bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ tàbí ọgbọ́n ní ìsà òkú níbi tí ìwọ ń rè. Mo padà, mo sì rí lábẹ́ oòrùn pé eré èje kì í ṣe ti ẹni tí ó yára, bẹ́ẹ̀ ni ogun kì í ṣe ti alágbára, bẹ́ẹ̀ ni oúnjẹ kì í ṣe ti ọlọgbọ́n, bẹ́ẹ̀ ni ọrọ̀ kì í ṣe ti ẹni òye, bẹ́ẹ̀ ni ojú rere kì í ṣe ti ọlọgbọ́n inú, ṣùgbọ́n ìgbà àti èṣe ń ṣe sí gbogbo wọn. Nítorí pé ènìyàn pẹ̀lú kò mọ ìgbà tirẹ̀, bi eja ti a mu ninu awon buburu ati bi eye ti a mu ninu okun be ni a nde awon omo eniyan ni igba buburu nigba ti o subu lu won lojiji ogbon yi ni mo ri pelu labe orun o si dabi eni pe o tobi fun mi ilu kekere kan wa ati eniyan die ninu re oba nla kan si sigun to lo o si doti o si mo ile iso ti o tobi ti a si ri okunrin talaka ologbon ninu re o si fi ogbon re gba ilu na sile ṣugbọn ko si enikan ti o ranti okunrin talaka na nigba na ni mo wi pe ogbon san ju agbara lo ṣugbọn akegun ogbon okunrin talaka na ohun re ko si to oke a n gbọ oro ologbon eniyan ni pele ju igbe eni ti n je olori ninu awon asiwere ogbon san ju ohun elo ogun ṣugbọn elese kan o ba ohun didara pupo je
3: e je ki a gbadura
4: baba Olorun wa adupe wo pe awa si yin ki a ba le gbo oro yin o sese ki awon ile isin miran ki o ti ma pe wa ki a si ni won larowo to wa sugbon ohun ti o mu wa wa si yin ni we pe a mo we pe a o gbo oro yin lai fi boko boyo ati we pe bi a ti n gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipadabo Jesu Christi nje bi ati ni ipinu ti a se wa si yin a nbebe we pe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi e ti n ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin we pe olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ki a ba le je ajumo jogun pelu Jesu Christi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu Oluwa adupe wepe ti gbo loruko Jesu Christi Oluwa wa loni anwo oro Olorun lori eso ati ere ise wa eso ati ere ise wa ye ki a wo Korinti kini ori kedogun lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro shinshin lai yese ki esi ma po si ni ise Oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu Oluwa nihi ni ari Paulo apostoli eni ti o kun fun ise esin si Olorun eni ti o ti fi aye re jin ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti Olorun fe ki o se ninu ise Olorun eni ti o ti rin irin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti nso fun won nipa ohun ti Jesu Christi ti o se lori igi agbelebo nihin ni ari okunrin yi eni ti o ti jiya popo fun ise esin Olorun ti o n gba awon ara Korinti ni iyanjo wipe bi won ti je ara ninu Oluwa ati olufe ayanfe pelu wipe ki won ki o ri pe won duro sinsin lai yese ki won ki o ma po si ninu ise Oluwa ni igba gbogbo ni won bi won ti mo wipe ise won ki se asan ninu Oluwa bi abari enikan ti o ye ki a feti si bi o ba n soro nipa ise Oluwa ohun ni Paulo apostoli nitori wipe omi odo jinjin popo ni Paulo ni o la koja nitori pe ninu ise Olorun a le so wipe Paulo ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji iku igba popo ni a so lokota igba popo ni a na igba popo ni a gbe so si inu tubu bi a ba ri enikeni ti o ye ki a dayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe oun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paul apostle sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to wa su titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wi pe awa ti a ti di ara ninu olowa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wi pe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wi pe o ran jesu christi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo olorun oni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esun ati odo awon emewa re oni sugbon ki a ri wi pe bi iji tile nja bi afefe tile nfe bi o tile dabi eni wi pe esu ati awon emewa re won pariwo oni ki a duro sinsin ki a ri wi pe a o ye ese ki a ri wi pe ni ipejopo awon omo olorun ese wa oye ke ari wi pe ninu ise olorun a oye ese wi pe ki se pe ki a duro si oju kan wi pe ki a ma po si ni ise olowa ni igba gbogbo iba je ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile oni ni igba gbogbo ki a ma po si ni ise olowa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu olowa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wo ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won

ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alaanu adupe lowo yin wo pe atun pejopo loni lati ko eko anbe yin wo pe ki emi mimo ki o wa laarin wa ki o ka oro yi pelu wa ki o ko wa ni eko ti o ye ki o ye wa ki o si fun wa ni agbara lati se ohun ti e fe ki a se adupe wo pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa pelu ore ofe olorun an tesiwaju ninu eko bibeli wa nisisiyin an ka ebero ori ketala lati ese ogun titi de ese ikokan le logun on ti an ka loni je adura ti eni ti o ko episteli yi ti o gba fun awon oluka episteli na bi o ba wo ese yi ori wepe o je gbolohun adura ti apostle Paul ti o gba fun awon oluka iwe na o ni nje olorun alaafia eni ti o tun mo oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se tewogba ni waju re ninu wa nipase Jesu Kristi eni ti o go wa fun lai ati lai lai ami bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri we pe apostle yo nbe awon ti won je onigbagbo laarin awon ebero na we pe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan riri asin fe lati ma wa lododo ninu ohun gbogbo sugbon imi nbe yin gidigidi si lati ma se yi ki a ba le tete fi mi fun yin pada ari awon eko pataki ko ninu ohun ti ari nihin lakoko ohun ti eni yi so we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti a nso ni we pe o paro wa si won we pe ki won ki o gbadura fun ohun ohun paapa si n gbadura fun won eko kini ti a kokoko ko nibe ni ari ninu Matthew ori keje ese ikejila nitori na ohun gbogbo ti eyin ba nfe ki awon eniyan ki o se si yin be ni ki eyin ki o se si won gege nitori eyi le ofin ati awon woli bi apostle se so we pe ki won ki o gbadura fun ohun ohun ti ohun fe ti o si n reti lati owo won ohun paapa se tan lati se fun won ohun ti iwo ba n fe lati odo awon elomiran o fe ki won ki o gbadura fun o fe ki won ki o feran re o fe ki won ki o sori fun o awon nkan ti o n reti lati odo awon elomiran o ye ki iwo paapa ki iwo na ki o le se fun won eko keji ti a ri ko ni we pe nitooto ni o ti gbadura nitooto ni o ti waasu oro olorun fun won sugbon o mo we pe laisi we pe a fi adura ti iwaasu wa leyin iwaasu yi ko le sise ninu okan awon ti n gbo eyi n je ki o ye wa we pe awa ti a n waasu awa ti a je adari awa ti a je bi oluso agutan tabi adari ekan o ye ki a ma waasu nitooto sugbon o ye ki a ma gbadura fun awon ti a n waasu si ninu Samuel kini ori kejila ni Samuel ti so fun awon omo Israeli we pe o mo ojuse ti o n gba lowo Olorun ojuse meji pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese keta le logun pelu bi o se ti emi ni ki a ma ri pe emi dese si Olowa ni didekun gbigbadura fun yin emi o si ko yin li ona rere ati tito bi o tin se ipinu we pe ohun yo ma ko won li ona rere ati li ona tito li o tun je ki o da won loju we pe won ni ohun ni lati ma gbadura fun won o ti le so fun a we pe bi ohun ko gbadura yi fun won a je we pe ohun dese si Olorun o ye ki o ye awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bákan náà láti máa gbàdúrà fún wọn kí a wá wo ebero orí ìkẹtàlá láti ẹsẹ ogun ó ní ǹjẹ́ ọlọ́run àlàáfíà
eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemu ayeraye ani olowa wa jesu ki o mu yin pe ohun ti mo fe ki a wo nihin ni we pe bi aposteli se n gbadura o n fi adura yi sowo si olorun baba o ni ki olorun alaafia ki o mu yin pe opolopo ti won ko ni eko ihinrere tabi ti won ko ni eko bibeli loni won ma gbadura si awon angeli bi won ba fe gbadura won ma daruko angeli awon miran o sese ki won ma daruko oludasile ijo ti won lo sugbon e je ki a mo wi pe bi a ba gbadura o ni ohun gbadura si olorun alaafia eni ti o ji Jesu Christi dide kuro ninu oko ki si ni adura to ngba o ngbadura we pe ki a se won pe ki a se won ye ki gbogbo ife olorun ki o le di ekun rere ni igbese aye won eyi ni eko ti Jesu Christi ko wa we pe bi a ba fe gbadura a ki gbadura si Jesu tara a ki gbadura si angeli a ki gbadura pelu oroko oludasile ijo ninu Johanu Johanu ori kerindinlogun lati ese iketa lelogun ni Jesu te fi han awon omo ehin re oni ni ojo na eyin ki o bi mi lere onkon looto looto ni mo wi fun yin onkon ti eyin ba bere lowo baba onkon ti eyin ba bere lowo baba li oruko mi ohun o fi fun yin eni a fi ri we pe adura ti aposteli gba ninu eko ti an ko loni o wa ni ibamu pelu oro olorun o ni ohun gbadura si olorun orun olorun baba olorun alaafia eni ti o tun mo oluso agutan nla ti awon agutan ti o mu jade kuro ninu oko o ni nipa eje majemu ayeraye ki o mu yin pe loni bi a tin wo eko wa a ma wo ipa meta ninu eko wa ikini alaafia pelu olorun alaafia pelu olorun ikeji alaafia olorun iketa ailaba won ati iwabi olorun alaafia pelu olorun bi abawo ohun ti anka loni ari we pe ogbeni yi ti o je ni olorun ti o si je oniwaasu aposteli ti o lagbara o ngbadura o ni nje olorun alaafia ki a koko menu duro nibe na ki a mo wi pe adura ti eni yi ngba o mu le ori we pe olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu olorun ti olorun si wa ni alaafia pelu wa nitori ye ki a mo wi pe ohun amuye ti a koko ni lati ni ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a n keko lori re loni ninu Isaiah ori ikejidini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro le olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati olorun ninu Isaiah yi kan na ori kokan din ni ogota 59 ori kokan din ni ogota ese ikeje ati ese ikejo ese won sare si ibi yi so fun wa e ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala olorun wo ti won ko fi ni alaafia pelu olorun ese won sare si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun nbe ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won
ẹnikẹni tí ó bá tọ kì yóò mọ àlàáfíà yẹ kí ó yọ nígbà náà wípé bí ò bá tí di ẹni ìgbàlà bí ò bá tí ní àlàáfíà ọlọrun ohun tí ó jẹ kí ó rí bẹẹ ni wípé ẹṣẹ ń bẹ ní ìgbésí ayé rẹ a ti lè sọ fún wa nínú àwọn ọba kejì ẹṣẹ kan tí ó máa ń jẹ́ kí ó máa sí àlàáfíà nínú ọkàn obìnrin nínú ọkàn ọkùnrin tàbí àlàáfíà láàrin àwa pẹ̀lú ọlọ́run àwọn ọba kejì orí kẹsàn-án à ń ka ẹsẹ̀ ìkejìlélógún àwọn ọba kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún ó sì ṣe nígbà tí Joramu rí Jehu lè ó wí pé Jehu àlàáfíà kọ́ ohun tó bèrè pé ṣé àlàáfíà ni òun sì wí pé àlàáfíà kíni níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ àti ìṣe ajé rẹ ti pọ̀ tó bẹ́ẹ̀ ó jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́ kò sí àlàáfíà fún wọn kò sì sí àlàáfíà láàrin àwọn àti ọlọ́run irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà ibi ni wọ́n máa rí nígbà gbogbo àfi ìgbà tí wọ́n bá bá ọlọ́run lájà tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nínú chronicle 2 ni a tó fi ń yé wa àwọn tí kò ní àlàáfíà à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe ìrìn tí ó yẹ kí o rìn ìṣísẹ̀ tí ó yẹ kí o gbé kí o bá lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run chronicle 2 orí 15 ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 5 ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ní Israel ti wà láìsin ọlọ́run òtítọ́ láì ní àlùfáà tí ń kọ́ni láì ní òfin kí ni àbáyọrí sí wípé wọn kò sin ọlọ́run òtítọ́ wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ bíbélì wọn kò sì ní òfin wọn ò gba òfin ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wọn ẹsẹ̀ 5 àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ló wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni bí a bá jẹ́ ẹni tí ò mọ ọlọ́run ẹni tí ò tí bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run òtítọ́ a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà nítorí kíni nítorí bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí ọlọ́run àti àìṣòdodo ènìyàn a ń sọ fún wa nínú orin dáfídì orí kejì ẹsẹ̀ 11 wípé ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́ èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew orí 13 ẹsẹ 20 ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ ọlọ́run àlàáfíà nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú ọlọ́run iṣẹ́ wo ni wọ́n ṣe ìgbésẹ̀ wo ni wọ́n gbé àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú ọlọ́run bí o bá jẹ òǹkà bíbélì ó mọ̀ wípé Jésù ni à ń pè ní ọmọ aládé àlàáfíà òní ó dàbí ẹni wípé ó mú ọlọ́run lọ́wọ́ ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti ọlọ́run èyí ni Jésù Kristì ló fi lọ sí orí àgbélébò tí a kàn mọ́ àgbélébò fún wa kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá bí àbágbà Jésù gbọ́ tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa ó jẹ́ olùgbàlà fún wa yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ àlàáfíà dé sínú ọkàn wa àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti ọlọ́run nínú Isaiah orí 43 Isaiah orí 43 láti ẹsẹ̀ 5 ṣùgbọ́n àṣàlẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa àpáálára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ lè àfimú wa lára dá nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀ ó ń sọ fún wa wípé ìyà tí Jésù jẹ ìnà tí a na Jésù ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa
bi o ba ranti we pe Jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi Oluwa ati gege bi Olugbala re ni yo ba olaja laarin iwo ati Olorun yo si mu ki alaafia wa laarin iwo ati Olorun yi ni Efesu so fun wa ni orikeji o nso fun wa we pe a ti se ilaja laarin awa ati Olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati Olorun Efesu orikeji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji li okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si Olorun tele tele awa ti a je elese tabi ota Olorun tele tele nitori iku Jesu Kristi fun wa nigba ti a ba gba iku Jesu yi ti a ba gba gbo oni Jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota Olorun tele tele nisisiyi a wa di omo Olorun ore Olorun nitori ori ofe tin ti pase Jesu Kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni tin be ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abrahamu ni ti ara wipe Jesu Kristi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti waasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronu po ada awon ese re ki o kan won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yo wa laarin iwo ati Olorun eyi ni Job nso fun wa ninu Job ori kejilelogun Job ori kejilelogun lati ese ikokanlelogun fara re sumo Olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo Olorun bawo ni o se le sumo Olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu Olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala Olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia Olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun Olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won yi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba Olorun laja eyi ni a n pe ni igbala Olorun bi a ba n so we pe a ni ibalaja pelu Olorun o tumo si ohun kan naa we pe a ni igbala Olorun bi a ba n so we pe a ni alaafia Olorun o tumo si ohun kan naa we pe a ni igbala ni lati odo Olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia Olorun nkankan naa ni a n so nipa re ninu Luke ori kini
ese iketa dini ogorin 77 ati ikokan dini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki oye wa wipe bi aba nso wipe ani igbala eje wipe ani idaniloju wipe ati ko ese sile eje Jesu Kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro oni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokan dini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi owe pe nigbati a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsin yi lo si ibi ti anka ti o so fun wa nipa olorun alaafia nipa se Jesu Kristi Oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi abagba gbo nisisiyi a o ni alaafia pelu olorun se amo wipe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe oni waasu, ori ikejila, rati eleda are ni sisin yi, ni ojo iwe re, ni bati ojo ibi koti ide, ati ti odun koti isume itile, ni bati iwo wipe, emi koni inu didon inu wan, ni bati oron, tabi imole, tabi osupa, tabi awon irawo koti isu okunkun, ati ti awo soma koti itun pada, lenye ojo. Bi ojo ti awon oluso ile yo wariri ati ti awon okunrin alagbara yo tere won ba awon olo yo si dake nitori ti won ko to nkan ati awon ti nwode loju ferese yo su okunkun ti ilekun yo si se ni igboro nigbati iro olo yo rele ti yo si dide ni ohun kiki eye ati ti gbogbo awon omobirin orin yo re sile ati pelu ti won o beru ibi ti o ga ti wariri yo si wa le ona ati ti igi almudi yo tana ti elenga yo dieru, ti ife yo si sha, nitori ti okunrin lo si ile re pipe, awon asofo yo si ma yide kakiri, tabi ki okun fadaka ki o to tu, tabi ki okun owura ki o to fo, tabi ki isha ki o to fo nibi isun, tabi ki ayika keke ki o to kan nibi kanga. Nigba na ni rupe yo pada si ile bi o ti wari, emi yo si pada to Olorun ti o fi ifun ni, asan ninu asan, oni waasu wipe gbogbo re asan ni ati pelu nitori oni waasu na gbon o si nko awon eniyan ni imo pelu nitooto o se akiyesi daradara o si wadi o si fi owe pupo lile ni esese oni waasu wadi ati ri oro didun eyi ti a si ko ohun iduro sinsin ni ani oro otito oro ologbon dabi egun ati awon olori akojo oro bi iso ti a kan ti a nfi fun ni lati owo oluso agutan kan wa ati siwaju lati inu eyi omo mi ki o gba imoran ninu kiko iwe pupo opin kosi ati iwe kika pupo le are ara opin gbogbo oro na ti a gbo ni pe beru olorun ki o se pa ofin re mo nitori eyi ni fun gbogbo eniyan nitori pe olorun yo mu olukuluku ise wa sinu idajo ati olukuluku ohun ikoko iba se rere iba se buburu eyi ni opin iwe oni waasu. Orin Solomoni, ori ikini, ori awon orin ti se ti Solomoni, ye ki o fi ifenukonu enu re ko mi le enu, nitori ife re san ju oti wa eni lo, nitori ti orun ikunra rere re, oruko re dabi ikunra ti a tu jade, nitori na ni awon wundi a se fe o, fami, awa o sare to o, oba ti mu mi wa sinu iyewu re, awa o yo, inu wa o si dun si o, awa oran ti ife re ju oti wa eni lo, won fe o ni to o to. Emi du ṣugbọn mo li ewa eyin omobirin Jerusalemu bi awon ago Kedari bi awon aso tita Solomoni ma se wo mi nitori pe mo du nitori pe orun ti boju wo mi awon omo iya mi binu si mi won fi mi se oluso ogba ajara ṣugbọn ogba ajara temi ni emi ko toju wi fun mi iwo eni ti okan mi fe nibi ti iwo nṣo aguntan nibi ti iwo mu agbo eran re si mi ni osan ki emi ki o ma ba dabi alaare ti o ṣina kiri pẹlu agbo ẹran awọn ẹgbẹ rẹ bi iwọ ko ba mọ iwa rẹwa julọ ninu awọn obinrin jade lọ ni ipasẹ agbo ẹran ki iwọ ki o si bọ awọn ọmọ ewurẹ rẹ lẹba ago awọn oluso agutan olufẹ mi mo ti fi ọwọ ẹṣin mi ninu kẹkẹ farao ẹrẹkẹ rẹ li ẹwa ninu ọwọ ohun ọṣọ ọrun rẹ ninu ilẹkẹ awa o ṣe ọwọ ohun ọṣọ wura fun ọ pẹlu ami fadaka nigbati ọba wa ni ibujoko ijẹun rẹ ororo miran oorun rẹ jade Idi ojia ni olufẹ ọwọn mi si mi ohun ma gbe aarin ọmu mi olufẹ mi ri si mi bi idi itana igi kipresi ni ọgba ajara engedi wo iwo li ewa olufẹ mi wo iwo li ewa iwo li oju adaba wo iwo ni ewa olufẹ mi ni tooto owu ni ibusun wa pẹlu ni itura igi kedari ni iti igi ile wa igi firi si ni eke wa
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin Solomoni, ori ikeji, emi ni itana eweko Sharoni, ati itana lili awon afonifoji. Bi itana lili laarin egun, be ni olufe mi ri laarin awon omobirin. Bi igi eleso laarin awon igi gbigbe, be ni olufe mi ri laarin awon okunrin. Emi fi ayo nla joko labi ojiji re, eso re si dun mo mi li enu. O mu mi wa si ile oti waini ìfẹ́ sì ni ọ̀págun rẹ̀ lórí mi. Fi àkàrà dídùn dá mi dúró, fi èso igi tù mí ní inú, nítorí àìsàn ìfẹ́ ń ṣe mí. Ọwọ́ òsì rẹ̀ ń bẹ lábẹ́ orí mi, ọwọ́ ọ̀tún rẹ̀ sì gbà mí mọ́ra. Mo fi àwọn abo egbin àti àwọn abo àgbọ̀nrín ìgbẹ́ fi yín bú, ẹ̀yin ọmọbìnrin Jerusalemu, kí ẹ má ṣe ru olùfẹ́ mi sókè, kí ẹ má sì ṣe jí i títí yóò fi wù ú. Ohun olùfẹ́ mi ṣàwó, ó ń bọ̀, ó ń fọ̀ lórí àwọn òkè, ó ń bẹ lórí àwọn òkè kéékèèké. Olùfẹ́ mi dàbí abo egbin tàbí ọmọ àgbọ̀nrín, ṣàwó, ó dúró lẹ́yìn ògiri wa, ó yọjú lójú fèrèsé, ó ń fi ara rẹ̀ hàn lójú fèrèsé ọlọ́nà. Olùfẹ́ mi sọ̀rọ̀, ó sì wí fún mi pé, dìde olùfẹ́ mi, arẹwà mi kan náà, kí o sì jáde ká lọ. Ṣàwó, ìgbà òtútù ti kọjá, òjò ti dá, ó sì ti lọ. Àwọn ìtànná ewéko farahàn lórí ilẹ̀, àkókò ìkọrin àwọn ẹyẹ dé, a sì gbọ́ ohun àdàbà ní ilẹ̀ wa. Igi ọ̀pọ̀tọ́ so èso tuntun, àwọn àjàrá fúnni ní òórùn dáradára nípa ìtànná wọn. Dìde olùfẹ́ mi, arẹwà mi kan náà, kí o sì jáde ká lọ. Àdàbà mi tí ó wà nínú pàlàpálà òkúta, níbi ìkọ̀kọ̀ òkúta, jẹ́ kí èmi rí ojú rẹ, jẹ́ kí èmi gbọ́ ohùn rẹ, nítorí dídùn ni ohùn rẹ, ojú rẹ sì lé ẹwà. Mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún wa. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ti ń ba àjàrà jẹ́, nítorí àjàrà wa ní ìtànná. Olùfẹ́ mi ni tèmi, èmi sì ni tirẹ̀. Oúnjẹ láàrin àwọn lílì, títí ìgbà ìtura ọjọ́, títí òjìji yóò fi sá lọ. Yípadà, olùfẹ́ mi, kí ìwọ kí o sì dàbí abo egbin tàbí ọmọ àgbọ̀nrín lórí àwọn òkè Bétérì.
2: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa, ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a rí Jésù, kí a sì rí yín. Ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà iyì yìí títí dé òpin. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy kejì, orí kẹta, láti ẹsẹ̀ ìkíní, ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlè dáríjini, abanijẹ́, aláìlè kó ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí, ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí. Ọ̀kan nínú àwọn àmì ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o ngbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose o jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori ibase omode tabi agba omo ileiwe tabi abileko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wepe iwa ailofin iwa jagidi jagan iwa ife ara eni tabi oju kokoro onlokun aye lode oni nitori eyi ni Paul ti a topasere lati emi olorun ni o se nkanwo si Timothy ti o nso fun wi pe ni igba ekehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasiru iru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa delogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se efodu ati terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le ye wi pe eni ti a soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun to ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun won ni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o si n tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wipe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju olowa omo Israeli ti olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin àwọn ọmọ Israẹli ti a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lefi dìde nípasẹ̀ wọn àwọn ọmọ Israẹli ti a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ ti a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí ó bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàá wa ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni isale ile iketa be na lo nso nipa ti olorun wi pe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun wi pe won lati ya ojo oluwa simimo lati ranti re lati sin ati lati tele ona re gege bi ati la sile fun won sugun o se ni laanu wi pe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase olorun seyin ari okunrin yi okan ninu omo israeli ninu eya ti ephraimu ti o ko ile orisha ti o si wo aso ti o le fesin orisha yi ti o tun pe omo re oun nikan ko se orisha yi sugbon o tun pe omo re lati je alofa fun rirobo si orisha awa tun wa so fun ni ese kefa pe ni ojo won ni oba kan ko si ni israeli nitori be olukuluku eniyan se eyi ti o to li oju ara re bi o ba wo aye nisisin yi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o nko nise awon ti o da bi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o ji alaigbon won ko gbo ti awon ologbon nitoto ofin olorun wa nitoto eko ihinrere wa nitoto ilana ti a ti la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti ojojumo ni a so fun wa ninu ijo wa nihin sugbon o se ni laanu wipe sibe sibe bi a ti le ni awon ti o le to wa sona sibe sibe bi a ti le ni awon alofa sibe sibe bi a ti le ni awon ti o le ko ni sibe sibe bi a ti le ni ihinrere ti o peye ti o pe oju owo sibe sibe awon opolopo ni won gbe igbese aye aibikita fun ofin olorun bi a ba wo awon oba keji ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerinlelogbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi ise won atijo nitoto eyi so nipa awon omo israeli o so nipa awon ti won ni olorun sugbon won huwa bi eni ti ko ni olorun won ni ofin won huwa gege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won huwa gege bi eni ti ko si ilana tabi itoni fun o so wepe titi di oni yi won se bi ise won atijo mo ro wepe a le so yi kan na fun opolopo to je wepe ojojo isimi won ma lo sile isin a ma n ka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro wepe jesu ti ko fun wa lati ko ese wa lo wipe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wipe bi enikeni ba ninu Kristi Jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon wonyi ki a si le so nipa awon wipe titi di oni bi o ti le je pe won lo si ile isin titi di oni bi o ti le je wipe alofa n se wahala lori won titi di oni bi o ti le je wipe ni idapo ju ile a ma n ko won ni oro olorun titi di oni bi o ti le je pe won ka ara won si omo ijo titi di oni bi o ti le je pe awon paapa je agbatero ihinrere to ma so wi pe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ijeun aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro wipe enikan se sise niyin sise lohun alati ri mi nibe o ni titi di oni yi won se gege bi ise won o se ni lanu wipe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si ile isin won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won a gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a n so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́, owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́, wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí. Ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù Olúwa, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí Olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Ísírẹ́lì wẹsẹ̀ ogójì. Wọn kò gbọ́, ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́. Bí mo ti ń ka èyí, ó ṣeéṣe kí ẹ̀mí Ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbò ti àtijọ́, ìwà tí ò gbólógbò ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ, wípé àmì ìyípadà, àmì ìgbàlà, àmì wípé o ti bá Jésù pàdé, àmì wípé o jẹ́ ti Ọlọ́run, àmì wípé o wà nínú ìjọ ti Bíbélì tí ó gba gbogbo Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ. Ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù Olúwa. Ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù Olúwa, wọ́n máa ń gbàdúrà. Ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe Olúwa. Wọ́n tilẹ̀ ní Bíbélì, ṣùgbọ́n ó ń sọ fún wa. Wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Bí àwọn bàbá wọn ti ṣe, bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí. Ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́, ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì, ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kíní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kíní. Kọ́rìntì kíní orí karùn-ún láti ẹsẹ̀ kíní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn yìí ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kúfẹ́, àgbèrè, panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ò fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ ti wọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tọ̀ wọ́n lọ. Ní ìgbà tí Pọ́ọ̀lù ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bi a ba je olooto si olorun awa ti a so wi pe ati di eni igbala awa ti a so wi pe ati dariji wa awa ti a so wi pe ati fi eje jesu christi ti o se yebiye we okan wa mo awa ti a so wi pe ati koruko wa si iye iwe iye lorun awa ti a so wi pe a n reti bibo christi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale we pe agbere wa laarin yin iha se we pe awon eniyan won yi ko mo we pe o lodi o si je ese o je on ti yo fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri we pe lati genesis ni a tin kilo ni awon alore awon woli ni won tin ke gbajari ti won so fun awon eniyan won yi pe agbere je ohun eri ohun to doti ni waju olorun o si je ese ti o ma nfa ibinu olorun wa sori eni bi o ba ka exodus o ri nibe bi o ba ka levitico tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wi pe agbere tabi panshaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samuel tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwasu tabi o ka isaiah tabi o ka jeremiah tabi o wa sinu majemo titun lati matthew de marco de luke de johannu de se awon aposteli de rome ati de corinth ati titi de iwe ifihan ni olorun ti n ke wani lo ton temo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma nfa gbigbona ibinu olorun wa sori eni sugbon bi o ti le je pe a so fun won a wa so fun won a ko fidi won leti a si fun ni oni wa so ti o gaju laarin won ni akoko na sibe sibe a rohin re kale we pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwena mo ati ase pe nje won bebe we pe ki adariji won wo se ikeji eyin sin fe soke eyin kokoko kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan wonyi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin olorun iwa ailo.

Bathsheba ti o nwe ni ibi ti a ti le ri ni o nbere wo pe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si Bathsheba o da bi eni wo pe boya Olorun sun boya Olorun ori nitori pe ara ko san lese kan na sugbon o loyun obimo ori gbogbo le se ti Dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti Dafidi se sugbon Olorun ri o ran Natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye Dafidi lati igba na lo ida ko simi lati ma le Dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju Olowa bakan na ni iwa Olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan buburu eyi ni akosile oro Olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun o wi pe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebukadnesari tabi Herodu ohun kan naa ni gbogbo won yoo so fun wipe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wipe ibinu gbigbona ati idajo Olorun yoo wa sori won oni bee ni ki yoo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru niwaju Olorun o le ma so wipe awon ese ti a ka wonyi won je ti majemo laelae ki o ma ro wipe nisisiyi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti won ma n so wipe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisiyi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese ikefa nkan won yi si je se apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun buburu gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisa bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan si subu ni ijokan eyi n kin wa nilo wipe bi a tile wa ni akoko ore ofe bi o tile je wipe Jesu ti ku lori igi agbelebo fun wa o n so fun wa wipe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida Olorun loju o daju wipe ibinu Olorun idajo Olorun yo wa sori ese bakan na wo Hebero ori kewa Hebero ori kewa ese ikokanlelogbon ohun eru ni lati subo si owo Olorun alaye ohun eru ni
láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀. Ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin, Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣẹ̀gára fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ. Já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun. Bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run? Ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònúpọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tìbí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀. Bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí. Bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedéédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i, nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà,
ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sọ wípé kò séwu kò sẹ́ṣẹ̀ kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun ó jẹ́ agbéraga ẹni tí ọlọ́run ń pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà ṣùgbọ́n tí ó wá síwájú ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun ó jẹ́ agbéraga ó ní ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọjú ìjà sí èṣù òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn ó jẹ́ ẹni tí ó jẹ́ ilé rí níwájú ọlọ́run ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ ó sì jẹ́ ilé rí níwájú ọlọ́run ó ń sọ wípé ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bóyá o lè ní ìwà tirẹ̀ ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan bí o bá rí ó ń sọ wípé ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo èyí jẹ́ nípa ìrònú pèwàdà àti àtúnṣe ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyè méjì kí inú yín kí ó bàjẹ́ kí ẹ sì gbà àwẹ̀ èyí jẹ́ wípé kí a kàánú bàtí ó ń sọ pé kí a gbà àwẹ̀ ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí ọlọ́run kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú olúwa ó ní kí a sì sọkún kí a sọkún a máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́ kò sí bí kò sọ́hun aka bíbélì wọn ò ní wo bíbélì akọrin wọn ò ní kọrin bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀ ẹ̀rín la máa rí lẹ́nu wọn ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ tí a ń fẹ́ ojú rere ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì tí ìdájọ́ ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀ ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀ kí ó di ìbànújẹ́ kí ó di ẹkún sísun àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú ẹ̀rọ yín sílẹ̀ níwájú olúwa òun ó sì gbé yín ga ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè ọlọ́run wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa tí a tún bá níwájú olúwa tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ tí a rí ara wa sílẹ̀ wípé yóò gbé wa ga yóò dáríjì wá yóò mú wa wá sí ìjọba ọlọ́run yóò sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó jẹ́ tiwa kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró kí a jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ṣé o jẹ́ apẹ̀yìndà àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ o rò wípé ọlọ́run wá fọ́jú wípé ọlọ́run ò rí ọ ó mọ ìgbésí ayé rẹ ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pòwàdà kí o lè sọ fún ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ ó sì fẹ́ jẹ́ ti ọlọ́run fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń fẹ́ ké pe ọlọ́run ó ń fẹ́ sọkún kíkorò ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ dìde dúró sọ fún ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá kí o sọ fún ọlọ́run wípé òní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin àìwà bí ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run pátápátá bí kìí bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí kìí bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ ṣùgbọ́n bí o bá lè sọ fún ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá lè sọ fún ọlọ́run wípé o ronú pòwàdà bí o bá lè sọ fún ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere ọlọ́run o dájú wípé yóò gbọ́ yóò daríjì ọ́ yóò fún ọ ní ìgbàlà tòótọ́
yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo e se ki se on ti an fi rerin tabi on ti an fi se fe e se je on ti an lati ko sile ti an lati wo oju olorun ti an lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailolorun iwa bi olorun iwa ilofi ti o wa lowo wa ki a le ko won sile ki a le je olooto olododo eni ti awe mo ninu oje Jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi aba ma ara wa ni elese alati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wipe awon ese wonyi pẹ̀lú ore ọ̀fẹ́ ọlọ́run o kò ní padà sínú wọn mọ́ bí a bá ti wẹ̀ ọ́nù tí a sì wẹ̀ ọmọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí olúwa wípé pẹ̀lú ore ọ̀fẹ́ rẹ̀ ìwà òdodo ìwà òtítọ́ ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo yálà ní ilé tàbí lóde yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà ìwà mímọ́ ìwà òdodo àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo sọ fún ọlọ́run oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì mu ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébò kaanu fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá ma ara wa ní ẹlẹ́ṣẹ̀ aláti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí ọlọ́run kí o lè dáríji wá kí o sì fún wa ní ore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo bí o bá re ara rẹ sílẹ̀ lábẹ́ agbára ọlọ́run ó dájú o wípé ìdáríjì yóò jẹ́ ti rẹ o sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú ore ọ̀fẹ́ ọlọ́run o kò ní padà sínú wọn mọ́ bí a bá ti wẹ̀ ọ́nù tí a sì wẹ̀ ọmọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí olúwa wípé pẹ̀lú ore ọ̀fẹ́ rẹ̀ ìwà òdodo ìwà òtítọ́ ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo yálà ní ilé tàbí lóde
yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

kí ó fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ni ó ń bá ọkùnrin jẹ́rìí wípé ọmọ ọlọ́run ni ó ló ń sọ pé kí ó wọlé. Bí o bá sì ti ń wọlé ni ọlọ́run sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí, ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ọ̀ sì fi fún ọ pé kí ni o fẹ́. Ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba ọlọ́run, iyàrá ti ìpèsè, iyàrá ti ọmọ, iyàrá ti àlàáfíà, iyàrá ti ayọ̀, iyàrá ti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀. Ni ó sọ pé mo ń fẹ́ èyí, mo ń fẹ́ èyí, mo ń fẹ́, ó ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè, gbà tí o ti jẹ́ ẹni ìbùkún bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ̀. Àìmọ̀ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta, ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí, ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin, ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Afẹ́fẹ́ àìsàn ó ń gbá wọn káàkiri. Afẹ́fẹ́ àṣeèrí ó ń gbá wọn káàkiri. Wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà, bí ó bá ti fẹ́ díẹ̀, nítorí pé a kò gbìn wọ́n. Àwọn tí a gbìn, ìjì lè jà, òjò lè rọ̀, ìkún omi lè dé. Àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Bí ìjì tilẹ̀ wù kí ó jà tó, bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn, ní agbègbè wọn, àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Wọ́n a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni. Ewé wọn kì í rẹ̀, afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù, ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn, àti ẹ̀ṣẹ̀ kì í ba tí wọ́n jẹ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, tí Bíbélì pè ní àwọn ènìyàn búburú, ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o. Ó ní wọ́n a dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí o bá jẹ́ olódodo ní tòótọ́, tí kì í ṣe pé ojú ṣáájú ti olùṣọ́ àgùntàn ilé ìsìn wa ni a ń ṣe, tí kì í ṣe wípé àgàbàgebè, kí a jẹ́ ẹni rere ní ìgboro, kí a jẹ́ oníkúpani nínú ilé, tí kì í bá ṣe bẹ́ẹ̀. Ó ní nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí olódodo bá ti ń gbàdúrà, gbọ́ ìlérí tí a ṣe fún ní Jákọ́bù. Jákọ́bù, orí karùn-ún. Mo ń kà á ní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Èyí ń sọ fún wa wípé bí o bá ti ṣe ìyàwó rẹ, bí o bá délé, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Jọ ìyàwó, má bínú, mo ṣe báyìí. Bí o bá ti ṣe ọkọ rẹ, èyí ń sọ fún ọ nípa àtúnṣe. Kí o sọ fún ọkọ rẹ wípé o ṣe ọ́ lànú wípé o ṣe báyìí. Tàbí o ṣe wọn ní ilé iṣẹ́ rẹ, ilé ibi iṣẹ́ rẹ, kí o ṣe àtúnṣe, kí o bá àwọn tí o ń bájà, kí o bá wọn làjà. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín, ẹ sì máa gbàdúrà fún ara yín, kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀. Àdúrà olódodo, òun ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mósè. Àdúrà olódodo, òun ló jẹ́ kí mánà kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní 40 ọdún. Àdúrà olódodo, òun ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ohunkóhun ní jàǹbá kankan.

0: àdúrà olódodo ono jẹ́ kí Elijah kí ó lè sọ wípé Ahabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀ bí ó bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo. Tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Job orí ìkọkànlá. Job orí ìkọkànlá ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa, níbi tí ó wà. Job orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà káwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà. Ó ní nísinsìnyí kí o yí padà, kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí ó ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí ó ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ. Nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láìní àbàwọ́n, àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò fi bẹ̀rù nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. O ṣó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádi àpò, tàbí orí búburú lórí wípé o ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣe wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeéṣe nígbà tí ó ń ronú pọ̀dà, kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ sì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́. Kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀, ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ìwọ ó wà láì léwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láì léwu nìyẹn. Oṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wo fi ma wo ere awon eniyan buburu nitori ki yo le sumo odo re nigbati o ba mu kokoro ilekun ibukun olorun ti o si si nigba na ni awon kan won yi o sele iwo o wa le ailewo nitori pe ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wi pe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wi pe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bo le owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi le ode bi o ba dabi eni wi pe gbogbo ohun ti o nse ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wi pe bi o ba je mu kokoro ti an fun o ni asale yi ti oronupo ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo ori ile re wo iwo ori ile re wo iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti yo deruba o ani opo eniyan yo ma wa oju rere re ye apari eko wa pelu chronica keji ori keje ese kerinla bi awon eniyan mi ti an pe oruko mi mo ba re ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wipe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti ma nlo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alai ni eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wipe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ronupo ada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura soke olorun dariji mi olorun je ki ri ibukun re bi oni se be mo bi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o sese awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe aseju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile banki ile ifowopamo si mo fe gbowo ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e tori wipe awon to nko si waju won ma tile kun won mi bi laarin kankan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa si waju olorun o wa dake o wa so pe bo ba fe buku mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gbati awon yoku ti won o je eroworan ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe shireku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati sifere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu ku ada ni a fi si le kun orun rere eyi ni ibukun fi sokale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere bi eje jesu kristi we mi ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronú pé wọ́dà jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá orúkọ Jésù Kristi Olúwa wa ni orúkọ Jésù Kristi Olúwa wa ni orúkọ Jésù bí o bá mọ̀ wípé o ṣe tán tọkàn tọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá
1: ati lati gba eje Jesu Christi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wi pe ni tooto lai si okan agaba gebe lai si okan ti o siye meji bi o ba je pe ni tooto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si fe ki eje Jesu Christi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo fe ki o na owo re si oke eyi ni o fi so wi pe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Christi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbesi aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a oni nkan kan lati se mo gbagbo wi pe eje Jesu Christi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu ri lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wi pe olorun ti deriji mi ni oruko Jesu Christi oluwa wa
2: amen
1: baba adupe lowo re wi pe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun olorun a si dupe wi pe esu to ma je ki o ri eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wi pe o fun ni anfani yi lati wa nihin loni lati mo wi pe ibukun ire ati anu wi pe o wa wi pe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu
2: amen
1: je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile a bebe pe gege bi leri re dariji won ni oruko Jesu
2: amen
1: iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wi pe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wi pe o dariji àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ̀ wọ́n bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ọ̀jẹ̀ Jésù Kristì a sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́ a gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́. A dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí. A bẹ̀ ọ́ wípé kẹnikẹ́ni nínú wa kí ẹ má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́. A gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó láàlákàlá tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn fi tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ̀ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ̀ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá. Mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó máa ń pa iná ọfà ẹni bíní a fi sàmì sí oníkálukú wọn lára a bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀ jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ̀ ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ń pàdánù owó wọn. A bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí bá wa dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé láti àṣálẹ́ yìí lọ ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ́ tiwa láti àṣálẹ́ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa tí ó wà nínú ọkàn wa tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́ tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́ láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa a bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
1: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn, yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
0: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
1: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
0: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Pọ́ọ̀lù Apọ́sítélì ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Pọ́ọ̀lù Apọ́sítélì ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ̀hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damasku, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Pọ́ọ̀lù tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Pọ́ọ̀lù ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo Ìṣe àwọn Apọ́sítélì pẹ̀lú ní orí 2, Ìṣe àwọn Apọ́sítélì ní orí 2 láti ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérò àti àwọn Apọ́sítélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérò sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín. Ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Eyi ni apẹrẹ ti a fi lele fun wa wepe awa paapaa. Lẹsẹkẹsẹ ti a gbọ ọrọ Ọlọrun, a ko gbọdọ fi akoko igbala tabi idariji wa dọla. Ki a ma sọ wepe bi o ba di ọjọ miran, bi akoko ba wa fun wa, a o gbadura, a o ronu pada, a o wa oju Ọlọrun. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeéṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀, a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara. Wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ, bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeéṣe fún mi tàbí yóò ṣeéṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe. Ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́. A ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run ń sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn máa fi dọ́là, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run, láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeéṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́, tàbí àwọn agbanisíṣẹ́, tàbí àwọn tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ̀hánù, ìwé ìyìn rere ti Jọ̀hánù orí kìíní, Jọ̀hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ̀hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérù. Òun tètè kọ́ rí Simoni, arákùnrin ohun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Messiah, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Messiah, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ kan lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run, tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù, èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù, tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ, tàbí ní ọkàn wa, tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ 19, gbogbo àwọn ti emi ba fe ni mo ba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o so fa wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowowo o so fa wi pe o n ba wa wi o n si fe ki a jigiri se awon ojuse ti o n be ilowowo o fe ki a ni itara ati gbona okan o si so fun a wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejila Romu ori kejila ese kokanla ni ti ise sise bi a ba so nipa ise sise apostoli sise fun olorun evangelist sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni tin koni ninu ijo won se ise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se ise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire eyi ta ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun awon pe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun ari awon akorin ari awon adena ari awo ni iwosu ari eni to n ko wa nisinsin gege bi oro olorun ari awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin olowa mo n gbadura wipe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yi o fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni te o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wo pe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yoo gba ogbon kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ nipa ti igbala se o ti onipo ada a si ti gba ọkan rẹ la o ti gbọ nipa ti atunse se o ti mu ọna rẹ tọ niwaju oluwa o si ti se atunse ti o yẹ ti o si tọ o ti gbọ nipa ti isodi mimọ se oni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun bere ile owo re o ti gbọ pe bi a ba ni isori mo a ni lati tesiwaju lati ni agbara emi olorun ki o kun wa ni akunwo sile o ati se ohun ti olorun bere lowo re o ti gba nipa ati ijere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun bere lowo re o ti gbọ nipa ise isin wa nipa adura gbigba wipe ki a ma gbadura le aisimi le aisaare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese kan ki o le ni igbala ni ti ise sise e ma se se ole ẹni gbóná ọkàn, ẹ máa sin Olúwa.

0: He abari ni ti oni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere si ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon mo Israeli won kun ge ba se ka ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati aba ni awon wahala kan ti a si nbere ati gbadura nipa e a si tun tenumo ibere ya nbere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de so fun Oluwa saanu fun mi nje sese la kun si Olorun ni eleyi ni tori ko ye mi dara dara nbe yen sa
0: a so fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura lai si ma ati lai share bi a ba wo ihinre ti loko ori keje dini ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni igba gbogbo ki a ma se se share we pe onidajo kan wa ni ilu kan ti ko beru Olorun ti ko se se oju saju eniyan opo kan si wa ni ilu na o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru Olorun ti emi ko si se oju saju eniyan sugbon nitori ti opo yi yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba dami lagara Oluwa se wo pe egbo bi alaisoto onidajo yi ti wi Olorun ki yo ha si gbesan awon ayan fe re ti n fi osan aturu ki gbe pe ti o si mu soro fun won awon ese Olorun ti a ka yi o je ki o ye wa daradara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ongbe okan ninu okan wa a si mo ileri Olorun gege bi omo Olorun a si lo siwaju Oluwa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun ini wa bi a ba so lekini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo lekeji tabi leketa titi Oluwa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe a n kun eyi ki si se we pe a n share sugbon o ye ki o fiyesi ohun ti mo so we pe bi a ba gbadura be nigba gbogbo laikun pelu okan idupe eyi ni je we pe ki se we pe a n kun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese kerin e ma yo ninu Oluwa nigba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa nbe nitosi e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun eyi n so fun wa wi pe nitooto ni a le ni isoro nitooto ni o le dabi eni wi pe ati je ati mu ati sise ati gbo bokata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o n so wi pe ni ipo kipo ti a ba wa e ma yo ninu Oluwa nigba gbogbo nitori adari ese wa je wa nitori akoroko wa ninu iwe iye Lorun nitori we pe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to n duro de wa nitori alaafia Olorun ti o wa le okan wa nitori igbala ti Olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gbagbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó bá lè yé wa dáradára kí ó bá lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún alẹ́ kìíní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún ní ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí o máa bá dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ yìí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní Olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kìí yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòómélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe àti pé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú.

rí. Ojoojúmọ́ ni mo ti ń gbàdúrà. Kí ló dé? Wo nǹkan tó fún lágbájá, wo nǹkan tó fún tàmẹ̀dù, wo gbogbo àwọn tó ń jẹ́rìí ní ọjọ́bọ̀, ní ọjọ́ Àlàmísì, tí wọ́n ń sọ oore tó ṣe fún wọn. Bẹ́ẹ̀ sì ni mo ti ronú pọ̀ àdà, mo jẹ́ tirẹ̀. Mo lójoojúmọ́ màá ka Bíbélì, màá gbàdúrà. Kí ni mo ṣe? Kíkún nìyẹn ni. Nítorí pé gbogbo tí a ń sọ yìí, kò sí ìdúpẹ́, kò sí ìmoore. Wo àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀. Bí kìí bá ṣe wípé Ọlọ́run gbà wọ́n lọ́wọ́ Fáráò àti lọ́wọ́ àwọn ọmọ ogun Íjíptì, ẹ̀rú ni wọn ìbá jẹ́ láti ìran dé ìran àbá ti gbàgbé wọn. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó rán Mósè sí wọn wípé mo ti rí àwọn ènìyàn mi tí ó ń jìyà, ó dàbí ẹni wípé wọ́n wà nínú iná ilé eru nítorí ìbànújẹ́ àti ìṣòro tí ó dojúkọ wọn. Nítorí bẹ́ẹ̀, sọ fún Fáráò wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Íjíptì. Kò sí ìdúpẹ́. Wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe. Nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin. Irú orin wo ni wọ́n kọ? Nígbà tí wọ́n dé etí bèbè òkun kópa, bí wọ́n ti rí ọ̀tá, gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe fún wọn, tí ó ṣe lórí wọn ní Íjíptì, wọ́n gbàgbé pátápátá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe. A lè sọ wípé wọ́n ń gbàdúrà àdúrà tí ò lọ́pẹ́, àdúrà tí ò nírètí, àdúrà tí ò dúró lórí ìlérí Ọlọ́run. Àdúrà wọn ni wípé ọba ti fi wá sílẹ̀ ní Íjíptì, àbá ti kó dànù bí ẹranko, àbá ti kú bí ẹni tí ò ní ìyá, tí ò ní bàbá, tí ò ní ẹni tó ń béèrè ẹ̀. Ọba ti fi wálẹ̀, àbá ti kú gẹ́gẹ́ bí ẹrú. Àdúrà wọn nìyẹn. Ni Ọlọ́run sọ fún Mósè wípé àwọn wọ̀nyí ò màdúrà àgbà. Bí a bá jókòó títí wọn, àbá jẹ́ kí àwọn ará Íjíptì kí ó pa wọ́n run. Ṣùgbọ́n Mósè, nítorí ìlérí mi àti májẹ̀mú mi fún Ábráhámù na ọ̀pá rẹ̀, omi òkun, ó ya sí méjì. Àwọn wọ̀nyí láì dúró wípé Ọlọ́run kò ṣe. A wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ẹni tí kì í jáni tílẹ̀ wọ́n kọjá. Ni Ọlọ́run sọ fún Mósè wípé na ọ̀pá rẹ̀, omi tún padà, ó bo gbogbo àwọn ọmọ Íjíptì mọ́lẹ̀, àwọn alágbára, àwọn akíkanjú, àwọn òmìràn, àwọn jagunjagun, pẹ̀lú ọfà wọn, pẹ̀lú àwọn ẹṣin wọn, pẹ̀lú agbára wọn, pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ṣe sí wọn, wọ́n parẹ́ pátápátá. Ìgbà yìí ni àwọn ará wa ni wọ́n mọ̀ wípé ó yẹ kí a kọrin. Wọ́n kọrin. Orin tán kọ kò lọ títí, nítorí pé ní orí tí ó tẹ̀lé ni a rí wípé oúnjẹ ò tètè dé. Àwọn àgbàlagbà tó jẹ́ wípé gbà tí wọ́n wà ní oko ẹrú, Fáráò kò bá wọn mọ̀ wípé wọ́n jẹun tàbí wọn ò jẹun, kó tó ran wọn sí oko láti lọ máa wọn bíríkì tó máa fi kọ́ ilé. Ṣùgbọ́n nísinsìnyí, ebi díẹ̀, ṣé a mọ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí, tó jẹ́ wípé kí a tó mọ Ọlọ́run, bí a bá lọ sí ilé adáhunṣe ní abúlé, àníran ti jẹun àárọ̀. A máa káàkiri láti ìletò dé ìletò pẹ̀lú owó wa, pẹ̀lú gbogbo wọn sọ wá di alákísà pátápátá. Aṣọ tí ó dára jù ní àpótí wa ni adáhunṣe máa béèrè. Gbogbo ẹ̀ pátápátá la fi sílẹ̀. Gbà tá a ti déwájú Ọlọ́run, kò béèrè aṣọ, kò béèrè ẹran, kò béèrè oúnjẹ. Bí kì í ṣe ìwọ̀n ìbá kékeré ìdá mẹ́wàá láti lè fore hàn wípé o pèsè fún mi, jẹ́ kí n fi hàn pé mo rántí rẹ. Ó parí. Bí ebi bá pa wá láàárọ̀ kan ṣoṣo, ó di pé ká máa bá Ọlọ́run, ká máa lu tábìlì pé Ọlọ́run kí ló ń wò, mi ò tí ì jẹun. Gbà tó wà lábẹ́ èṣù tó jẹun ọjọ́ mẹ́ta, tó ń sunkún àsunrìn, ẹkún lọ́sàn-án, ẹkún lóru, lọ́dọ̀ adáhunṣe pẹ̀lú adìyẹ lọ́wọ́, pẹ̀lú ẹran, tala kígbe gbangba náà. Ṣùgbọ́n nsìn, ìṣòro díẹ̀

0: ajẹ díẹ, àìráṣọwọ díẹ, àìríṣẹ́ṣe díẹ, wàhálà díẹ látọ̀dọ̀ ẹbí, ó di pé kí a máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Bí a bá ṣe bẹ́ẹ̀ jẹ́wọ́ pé a ń kùn, nítorí bí àrí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí ní àsìkò tí wọ́n ń kùn yìí, wọ́n gbàgbé wípé láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ mánà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ọjọ́ tí a ń sọ yìí, ọ̀wọ́n iná tí ó wà pẹ̀lú wọn, ó ṣì wà síbẹ̀síbẹ̀, àti ọ̀wọ́n òjìji tí ó wà pẹ̀lú wọn, ó ṣì wà síbẹ̀síbẹ̀, àti bí a ti pa wọ́n mọ́, tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn. Arábìnrin wa, bí a bá wo orí ìkọkànlélógún tí a kà, wà á rí wípé ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta, númérì orí ìkọkànlélógún ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹta, ẹni ara Kenani ọba Aradi tí ń gbé ìhà gúúsù gbọ́ pé Ísírẹ́lì gba ọ̀nà àmiyọ. Nígbà náà lè ó bá Ísírẹ́lì jà, ó sì mú nínú wọn ní ìgbèkùn. Ísírẹ́lì sì jẹ́ ẹ̀jẹ́ fún Olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́, ǹjẹ́ èmi ò run ìlú wọn pátápátá. Olúwa sì gbọ́ ohùn Ísírẹ́lì, ó sì fi àwọn ará Kenani tọrẹ, wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn. Ó sì sọ orúkọ ibẹ̀ náà ní Homa. Ní ìparí ẹsẹ̀ ìkẹta yìí, ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwàbí ṣe, ẹni tí ó more, ẹni tí kò ní bu ìka tí ó ń bọ, tí kò ní bu ṣán, ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá. Ó yẹ kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pẹ̀dà, pé Ọlọ́run ṣoore fún wọn, ó ṣẹ́gun ọ̀tá wọn. Kí ni wọ́n fi san fún Ọlọ́run? Ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè Hori lọ lí ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ Edomu ká. Sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ púpọ̀ nítorí ọ̀nà náà, àwọn ènìyàn náà sì bá Ọlọ́run àti Mose sọ. Kò sí ọpẹ́, gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn. Kò sí wípé kí a tilẹ̀ sọ wípé lónìí a kò ní bèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. Wo mánà tó fi ń bọ́ wa, wo aṣọ tá a ti ń lò láti ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí Ọlọ́run pamọ́, wo bàtà tí a ń lò nínú aginjù tí kò gbó mọ́ wa lẹ́sẹ̀, wo àwọn bí Ọlọ́run ṣe sọ̀gbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá. Wo láì lágbára, láì ní ọfà, láì ní ìbọn, wo bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa, wo bí Ọlọ́run ṣe ṣe fún wa. Kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀, kò sí pé à ń bèrè ṣe léyìí fún wa, ṣe tọ̀ fún wa, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí a rí ni wípé ìdáyàfò, ìtọ́niníṣòro àti ìrẹ̀wẹ̀sì ọkàn dé bá wọn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí. Mánà tó sú wa, tá a mọ̀ bóyá ó dùn àbí ó dùn, kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fún àwọn tó ń sin òrìṣà? Ni Ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè. Lọ́run ejò amúbiná sí wọn pé kán máa pa wọ́n. Gbà tán sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, tún wò wọn màdúrà gbà, wọn lè ké pe Olúwa. Mose ni wọ́n tún lọ sáré bá wípé, Mose ó dé o, gbà wá. Wọ àánú Ọlọ́run lórí wọn. Ọlọ́run sọ fún Mose wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣe é bòṣán, ọmọ burúkú kò ṣe é lòpa, rọ idẹ fún wọn. Bí wọ́n bá wò ó, wọ́n áyè. Ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn. Bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ni ìbá dúró? Gbogbo orí tọ́lọ́run ti ṣe fún wa, bí kì í bá ṣe àánú Ọlọ́run lórí wa. Ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń gbàdúrà tàbí bí a ti ń sọ ẹ̀dùn ọkàn wa fún àwọn ẹlòmíràn, ó máa ń já sí kíkùn, nítorí pé gbogbo ohun tá a ń sọ kò mú ìdúpẹ́ lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, arábìnrin wa,
1: bi abani onkon ti o je edun okan fun wa on ti o ye ki a se ni wepe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a kokko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a nkun iwaju olorun arabirin se oye yin
2: oye mi sa e se pa
1: e se wo
2: arin lowo
1: e se o e je ki a de duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re